0: fún mi ní 50,000. Mi pe.
1: Bọ́n mo
0: jẹ́ mi pe.
1: Akàndélé pe èyàn dẹ̀ fún yín
0: lówó. Báwo kò ní pè mí? Tí mo bá ti mẹ́sẹ̀jì ẹ̀ lórí WhatsApp, ìjọ tọ́lọ́run bá ti kàn án lára, yóò kàn sẹ́ndì owó kò ní pè mí.
1: Kò ní pè.
0: Mo wá mú níjọ́ òun mo wá sùn. Torútorú náà oorun náà mi rí sùn dáadáa. Mo sá ń sọ fún Ọlọ́run pé sàánú fún mi tí mo bá jí láàárọ̀ mi ni tí mo fẹ́. Ó wá tó bí aago òkòru, mo bá wojú fóun mi. Even ọbẹ̀ tí mo lò, mo tan data mẹ́sẹ̀jì wọlé. Mo kàn ní jẹ́ kí kàn wo àkáǹtì mi ni tí mo ṣe rí owó ẹ̀nu. Oorun náà ni mo sọ ìdá mẹ́wàá mi. Tó bá rí kan pé mo bẹ́ra sólà, ó ti gbàgbé mi tí bá béèrè pé mo ní sólà fàánà ọ̀dà ládùúgbò wa. Ní bí ọmọ ọ̀sán ọ̀sẹ̀ tó kọjá yìí, akọjọ́ ìjòkó kírísítẹ́nì ni wọ́n tàjọ ń gbé. Ó ní mo gbà pàdúrà yín gbà. Ó fẹsẹ̀ ní kí n lọ sọ́jà kí lọ bẹ́ẹ̀ nìkan nu. Bó ṣe gbé sólà fàánù wá something fún mi nu.
2: Ẹnjíníà mi, ẹ já dókè lọ́hùn.
3: Ẹ jọ ṣe lè gbàdúrà yẹn.
4: Gbogbo
3: ìyẹn ké.
4: Ẹ
3: sọ tẹ́lẹ̀ ni
4: o.
3: Ta ló fi ọgbọ́n rẹ̀ fi mí sínú ìdààmú?
4: Ta ló fi ọgbọ́n rẹ̀ fi mí sínú ìdààmú?
3: Ta ló fi ọgbọ́n rẹ̀ fi mí sínú àṣetì?
4: Ta ló fi ọgbọ́n rẹ̀ fi mí sínú àṣetì?
3: Ẹ pọ́ ti yẹ ti yẹ. Ẹ bá pọ́ ti yẹ ti yẹ. Fasẹ́. Àmì ni kò ṣe. Ẹni fi iye rẹ̀. Fi ọ́ sínú ìdààmú tó le. Ẹ gẹ́rì ìbínú olúwa rẹ̀. Ó yá kọ́ pàtí yẹ tí yẹ. Kọ́ pàtí yẹ tí yẹ. Ṣó lè gbàdúrà
4: yìí.
3: Ta ló fi ọgbọ́n rẹ̀. Fi ọmọ mi sínú ogun tó le. Ta ló fi ọgbọ́n rẹ̀. Àti agbára rẹ̀. Ẹ jù ẹ gbàdúrà yìí. Ká ló fi ọgbọ́n rẹ̀ kún agbára. Tó fi fi ọmọ mi sínú ogun. Ká ló lo agbára àti ọgbọ́n rẹ̀. Láti fọ ọmọ mi sínú ìgbèkùn. Láti fi àkọ́bí mi sínú ìgbèkùn. Ẹ bá pàtí yẹ tí yẹ. Ní Ẹkua Hall.
5: Hallelujah.
3: Ẹkua Hall.
5: Ẹkua Hall.
3: Ìlú Ìlọrin láwà.
5: Ìlọrin Àfọ̀njá.
3: Ẹkua Hall.
5: Ẹkua Hall.
3: Opposite Yorùbá Market.
5: Opposite Yorùbá Market ni o.
3: Ní Government Road ni o.
5: Bẹ́ẹ̀ni sà.
3: Ó máa lágbára
5: o. Alágbára o.
3: Lago méje.
5: Méje àárọ̀ yìí ni.
3: Àárọ̀ ọjọ́ Wednesday.
5: Bẹ́ẹ̀ Wednesday yìí.
3: Lago méje.
5: Méje.
3: Wòlíì ti wà ní Ẹkua Hall.
5: Hallelujah.
3: Ẹkua Hall.
5: Ẹkua Hall.
3: Ìlú Ìlọrin láwà.
5: Ìlọrin Àfọ̀njá.

0: ṣẹ́tì kò sí lọ́rọ̀ rẹ̀.
1: Yẹ́yẹ́yẹ́, ipa rẹ̀ ga.
0: Ó pọ̀ o.
1: Sit down.
2: Bàbá mi, wọ́n mú ọmọ mi fún mi.
1: Wọ́n mú ọmọ yín jáde fún yín.
2: Ọmọ mi fún mi o.
1: Lẹ́yìn ọdún mélòó?
2: Ọdún mẹ́sàn-án. Àtọmọ tó ṣẹ̀ àtòun wọn kọ méjì, àwọn méjèèjì wọn kò kalẹ̀ fún mi.
1: Wọ́n ní ẹ máa kó lọ. Ta ló lè ṣe léyìí?

0: gbà tán máa fa lórí ẹ ìbò náà kò sí. Ọlọ́run jẹ́ kẹ́nìkan lè tètè sàmí. Tó o bá ru ẹjọ́ tó bá jẹ́ pàmí ni ìwọ bá ṣe. Ẹlòmíì ti mú ìpín ẹjọ́. Àwọn kan mú ìpín àdúrà. Ìbọn bá kọnú ẹ̀ sáàmù ni èsì tán fún ẹ. Ẹ jáwo tí ó ṣẹlẹ̀ lẹ́yìn àdúrà yìí, ó láwọn kan tí ó rí ìyanu. So àṣẹ tí mo dẹ̀ pa rèé o. Mo ní ẹni tó dáwọ́ lé ògo rẹ̀ ń kékeré. Tí o fi dàgbà tó o fi ń jagun. Ẹni yẹn a máa fi ṣẹ̀sìn
1: lónìí.
0: Okùn kì í gùn gògùn kó mọ́ ni bí ó ti ṣẹ̀ wá. Ẹ fún mi ní ọwọ́ lókè báyìí. Mo ní ìdí omi arúgbó ọjọ́ kó wà lọ́wọ́ rẹ̀. Bọ̀dá yìí ó dẹ̀ ń ṣe agidi báyìí. Bí omi arúgbó ọjọ́ sókè
1: náà.
0: Mo ní ibi tí sòrò rẹ̀ ti ṣẹ̀ wá. Ó bá sàmí mẹ́ta àrá dàn níbẹ̀.
1: Ilé orúkọ Jésù.
0: Ẹ̀yin ọmọ arúgbó ọjọ́. Ẹgbẹ́ ìtọ́ni tí mo gbà lórí òkè, ó jáde sí mi pé kí gbogbo ènìyàn kó rú ẹbọ àánú. Iṣẹ́ tó ń ṣe àtọmọ tó bí tó bá rí àánú gbà lórí wọn, kí wá lo ṣiṣẹ́ fún. Ẹni tó kàwé tí ò bá rá àánú, ó kàn dẹ̀ ká lásán. Ẹ tọrọ fún àánú lásìkò òṣèlú tó tún súnmọ́ yìí. Ẹ bẹ̀bẹ̀ fún àánú. Ẹni tí ò rá àánú gbà, nǹkan lè ṣe. Tẹ́ ẹ bá rá àánú gbà, iṣẹ́ díẹ̀ owó ńlá ti dé. Ó ní pé kẹ́ ẹ tètè ìtẹ́ ẹ bá lágbára. Kò sẹ́nikẹ́ni tó sọ fún ọ pé iye báyìí dandan ńlá ni kò sọ o. Ìwọ ló mọ irú ọrẹ àánú tó lágbára. San sínú arúgbó ọjọ́ God's Covenant Prayer Ministry ni ó gbé jáde o. Access Bank dẹ̀ ni mú báyìí kó account number yìí sílẹ̀. Ẹ̀yin tẹ̀ ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ kú oríire. 1-9-6-6-8-3-4-0-2-5 Access Bank ni ó gbé jáde. God's Covenant Prayer Ministry. Ẹbọ àánú ni o. Sáà tọrọ àánú lórí iṣẹ́. Jẹ́ ra àánú lórí ọmọ. Jẹ́ ra àánú lórí ayé mi Ọlọ́run. Bẹ̀bẹ̀ fún àánú kó san ọrẹ àánú ẹ. Gbé àkáǹtì nọmbà yìí lẹ́ẹ̀kan sí pápápá. 1-9-6-6-8-3-4-0-2-5 So lè rú ẹbọ àánú lórúkọ Jésù. Wà káàánú níbi tó lérò. Pariwo níbi tó bá ti gbọ́ mi o. Ohun mi di àṣẹ, ó di agbára. Ẹ bá lè sọ̀rọ̀ tẹ̀lé mi ní mà ń bọ́. Ẹ tó dẹ̀ lè sàmí ló tètè ráàánú gbà. Pariwo pé tẹ́ ẹ.

0: lárúgbó ọjọ́.
1: Jésù Kristo.
2: Orúkọ mi ni Sefiab.
0: Kí ni ìyanu tó ń rí lárúgbó ọjọ́?
2: Handkerchief tí mo rà ní ìgbà tí mo kọ́kọ́ dé bí báyìí. Ọmọ ló mú mi dé bí báyìí. Ní ìjẹ́ ọ̀sẹ̀ kẹta ni. Bí mo ṣe bá nǹkan lọ́rùn mi ni kò sí èyí mi.
0: Ó wà kankan lọ́rùn rẹ̀.
2: Mo wá mú handkerchief yẹn mo fi mú.
0: Adájú fún wa tó gbà wọlé.
2: Kíní yẹn sì yọ.
0: Kíní yẹn bá aládàá lọ. Bó o ṣe handkerchief wa kàn kíní ọ̀bára. Fáyà sọ̀rọ̀ ó kọ̀ rẹ̀.
3: Èmi ni ẹ̀mọ̀ Fatu Ayọ̀ ni.
0: Ìyanu wo lọ rí?
3: Ìyanu tí mo rí ni pé mọ́yìn mi ń pè mí lórí fóònù pé kí n mọ sọ pé arúgbó ọjọ́ bá ń ṣẹ́gun ayé èmi o bá ń ṣẹ́gun ayé ọmọ mi o. Nǹkan tí mo wá rí ni pé ìyá mi pè mí lórí fóònù pé ìyáálé rẹ̀ kú o, múra kọ́ wọ́n ọbọ̀ lé ní ìsín ní ìsín o. Mo ní àwọn kúkẹ̀. Bá a ṣe ń bọ̀ lójú ọ̀nà mọ́tò dànù ni o, ọ̀fẹ́yìn ìlérẹ̀ tán pátápátá rẹ̀.
0: Ó kó táyà sókè.
3: Gbogbo táyà mẹ́rẹ̀ẹ́rin ló kó sókè. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tó ni mí tó ni ẹ̀mí mi.
0: Òkú.
3: Pa pátápátá kò sẹ́nì kankan tó fara pa.
0: Gbogbo yíyẹ.
3: Ojú wíńdò náà gbàgbé wa jáde. Ọpẹ́ tí mo ní nìyẹn tí mo fi
0: dúpẹ́. Ọlọ́run ṣeun ogun tó ń ṣe òní gbérímọ́. Ẹ̀yin ọmọ arúgbó ọjọ́ ẹgbọ́ ìtọ́ni tí mo gbà lórí òkè. Ó jáde sí mi pé kí gbogbo ènìyàn kó rú ẹbọ àánú. Iṣẹ́ tó ń ṣe àtọmọ tó bí tó ò bá rí àánú gbà lórí wọn kí wàá lo ṣiṣẹ́ fún ẹni tó kàwé tí ò bá ráàánú ó kàn dé ká lásán. Ẹ tọrọ fún àánú lásìkò òṣèlú tó tún súnmọ́ yìí. Ẹ bẹ̀bẹ̀ fún àánú ẹni tí ò ráàánú gbà nǹkan lè ṣe. Tẹ́ ẹ bá ráàánú gbà iṣẹ́ díẹ̀ owó ńlá ti dé. Ó ní pé kí ẹ tètè ìtẹ́ ẹ bá lágbára kò sẹ́nikẹ́ni tó sọ fún ọ pé iye báyìí dandan láni kó sọ ọ. Ìwọ ló mọ irú ọrẹ àánú tó lágbára. Sán sínú arúgbó ọjọ́ God's Covenant Prayer Ministry ni ó gbé jáde o. Access Bank dẹ̀ ni mú bá ìròkọ account number sílẹ̀. Ẹ̀yin tẹ̀ ti ní lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ kú oríire 1-9-6-6-8-3-4-0-2-5 Access Bank ni ó gbé jáde God's Covenant Prayer Ministry. Ẹ̀bọ̀ àánú ni o. Sáà tọrọ àánú lórí iṣẹ́ jẹ́ ra àánú lórí ọmọ jẹ́ ra àánú lórí ayé èmi Ọlọ́run. Bẹ̀bẹ̀ fún àánú kó san ọrẹ àánú ẹ. Gbé account number ilé kan sí pápápá 1-9-6-6-8-3-4-0-2-5 So lè rú ẹ̀bọ̀ àánú lórúkọ Jésù wá káàánú níbi tó lérò. Ó kọ̀rẹ́ àtẹ̀rí ẹ̀.
2: Orúkọ mi ni Ọpẹ́yẹmí Alábí. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ìyàwó ọmọ mi. Ó wà nínú oyún. Àmọ́ tàṣà gbógun wọ́n mú kúrò lọ́dọ̀ mi. Wọ́n sọ wípé tá a sì tí ó sì bímọ àwọn ọmọ wò. Mo sáwà sọ́ọ̀sì ní ọ̀dì 25 ni mo bọ́ sára.
0: Ẹ wọ́n sọ̀ọ̀sì arúgbó ọjọ́ wá ń bì.
2: Bẹ́ẹ̀ni mo sára òwúrọ̀ arúgbó ọjọ́. Wọ́n ṣàdíyí pé ó ń rọ bí. Wọ́n sáré ìbá nọ́ọ̀sì yìí pé wọ́n lé ìyákọ́ rẹ̀ dànù yìí pé àjẹ́ ní ìyákọ́ rẹ̀.
0: Níwọ̀ ìyá alábẹ́.
2: Mo wá fi sí àpò. Mo sá ń gba àdúrà. Nígbà tó ṣáàdì yí pé ọmọ ń mu ó ń filẹ̀. Mo wá mú òróró arúgbó ọjọ́. Mo wá ta nọ́ọ̀sì sáré sùn. Ó ti sọ wípé ká máa gbé lọ sí ìwò. Wọ́n wá díwọ́ lè rìpọ́ọ̀tù mi lẹ́nu tọlọ́pàá wípé tọ́ba ìbímọ ṣe nǹkan kan pé ọlọ́pàá ò gbé mi kò sí ẹnì
0: kan. Bóyá ẹyin làjẹ́ lẹ fẹ́ pa.
2: Mo sáàmù òróró arúgbó ọjọ́.
0: Ìgbà tí nọ́ọ̀sì sùn lọ́tán lẹ bá mú àwọn olórí jáde.
2: Mo máa ń lòrò arúgbó ọjọ́. Mo fẹ́ lò fún un. Wọ́n dúró mo òde
0: mo lò fún un.
2: Wọ́n ti
0: rò pé ìrọ̀pá jẹ ní.
2: Bí mo ṣe ta òróró arúgbó ọjọ́ sẹ́nu
0: rẹ̀. Wọ́n sì mọ̀ pé ẹyin
2: lárúgbó ọjọ́ lọ́pọ̀. Bàbá mi wọ Ọlọ́run arúgbó
0: ọjọ́ o.
2: Mo fi sí ẹnu
0: mi. Ẹ dà sẹ́nu yín.
2: Bẹ́ẹ̀ ni wò dé ń lò fún. Ọmọ sáàmù.
0: Lẹ bá fẹnu pàṣẹ.
2: Ọmọ sáàmù ni ọba mo lọ sílé ìbímọ. Ó tún dé kéèjì kan. Orí ọmọ yọ. Ni ọba tún lè bímọ mọ. Mo wá tún.
0: Orí ọmọ nìkan lọ jáde.
2: Mo wá tún mọ́rọ̀ ní arúgbó ọjọ́. Mo wá tún ta sẹ́nu. Ó sá ṣe bímọ nù.
0: Ìyá ti sòrò rédíò àta sẹ́nu. Nígbà orí wa yọ.
2: Mo wá yin Olúwa lóògo.
0: Gbogbo ẹ yọ.
2: Náà sì wá dàyìn pé gbogbo tí mo ṣe ń ṣe ni àwọn ń wò. Wọ́n ní sọ̀ọ̀sì ibo ni mo ń lọ. Mo ní arúgbó ọjọ́
0: ni. Arúgbó ọjọ́ ni.
2: Tí wọ́n sá ṣe
0: bí ọmọ. Ìbádùn àlọ́ ń gbà. e wa je wa padu ale ngba e ke sa je
2: mo wa ni ododo arugo ojo mo ni
0: oni kile nta senu lataro le ba yo nkan jade bo ro le mo nta
2: ni ba wa gbe omo fun mi
0: le ba to mo fin le ba ti mo mo ya bi so e sa je mo bi pe ase ya ladua ni eyin me le le sami adua ma lere lo mi mi mo ko so mo fin si ami lele adua ma pe e
1: mi mi mi lo ko jesu
0: ti ba so pe lo parugo ojo oju oju iba ti mama yi
1: ye
0: won ti gbe mama yi le condition pe ti nkan ba isalaboyun yen won ni ewon ni o ti down iya ya wo pe iya ba wo waju lowo eyin o ba si ororo arugo ojo iya ba dan kenu iya ba njanu wuya wuya pe olodum mama ijan so mi lo kuta pa ma je nda je osan gan emi sa jo mo igbodo bi layo ase ba malaboyun ngbo tun ya ori omo nikan ja ori omo nikan bo idi na igbodo rota iya to se nkan mo iya to se kini mo eyin melo le mo kini ise mo je ngbo fire capacity congratulations oh are you on a book or a lorio ko ba wa di Wednesday ose tutun yi loni ni o oni o loni ni ipade na dide bo se ngbo mi yan loni ko si ma bo Wednesday yo ti koje reju gbogbo eniyan a o se ogun meje gbako pelu ori ofe arugbo ojo ninu aye gbogbo eniyan e lo get pure water meje a o mo mu eyo kokan ikini logun idile baba I'll feel a bobarawa, full hour. I'll press in a tori pepe. Len yon ba four mole. To ba yon four ogule baba sa. Yon ba four agye pogu yon stobon. Awa mukeji, o di ogule ya. Ba se sheni yon doro mi keta ogu oshi. Titi de ikeje, I'm a four bobo e mole. E mura duwa iso jin la lowo. La ro west yon se tutu ta vewa e. E ma bo, agomeji waro. Si agomeji la, walo losi arubo ojo. To wa ni Kilanko Junction side of a garage lower ni Jeje Street Kilanko Junction arugo ojo ma bombe aro Wednesday

0: phone number mi lele is 07033 60 5654.
1: Ìlú àtọrin tó jẹ tí ń gbèsè tó túrin lẹ̀ dòdò.

ọ̀rọ̀ ẹ̀jì ni ó kéde jíṣẹ́ lágbá bí àti lágbá tán ṣẹ́ẹ́blé bí kan ó kú tún fẹ́ máa tara kó yẹ kó òjò fẹ́ máa pómi ọkàn yọ làálà àájẹ́ pé ká máa já rárá bẹ́tọ̀ nìyẹn gbéra wa débẹ̀ gẹ́gẹ́ bó ṣe máa fọ́ gbókẹ́lú ti sálẹ̀ pẹ́pẹ́pẹ́ kọ́rọ̀ ṣàlàyé rẹ̀ bẹ́tà kọ̀ǹfàmù ni fàárà lórí parámítà gbẹ̀yìn ṣe mí rìnrìn àjò nínú ẹ̀mí ròyìn rẹ̀ ìdárayá náà ni wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n kankan ná ó yẹ pápá láti ibẹ̀ ọgọ́ná ẹ̀yin olólùfẹ́ asna ó dá mi lójú ṣọ́kà rèé pé gbogbo ara lẹ máa fi dáhùn ìyẹn lọ́rọ̀ tòní ṣẹ́ńblé bí kan ẹ̀gànnú ayé yín ó ti padà dògo orí ti padà gbadé lọ́wọ́ kan làgà sí kalẹ̀ lẹ́yìn ọdún méjìlélógún 22 years ẹ ti ń lé ó jẹ́ wípé ọwọ́ yorùbá ọwọ́ yín ti padà gbé o ó ti padà ba lọ́wọ́ kan làgà sí kalẹ̀ orí ayọ̀ ti padà gbẹnu yín kan ó yá èrò ọ̀tá bí iṣẹ́ sì máyò ó ti padà dásán lórí àṣà gbogbo kan orúkọ láàbù ṣòro yè orí ògbádé ìrètí ọ̀la ànàkàyé fc àǹfààní àdúgbò fc ilé táwọn ọ̀tá fi ń pè yín ó ti padà dògo ó ti padà já sáyọ̀ nítorí pé elédùà ti bá yín yí padà ó ti fọ́sítà lórúkọ tuntun orúkọ bí ajagun gbadé of england ọmọ tí wọ́n sọ of london ẹ̀yin ọmọ arsenal ẹ kú oríire ó yá ṣe máa gbérin àbẹ́ ẹ̀ní gbérin àníṣe máa gbérin àbẹ́ ẹ̀ní gbérin arsenal ló padà gbé òwe líìgì orílẹ̀-èdè gẹ̀ẹ́sì arsenal ló padà gbé gbogbo kìràkìtà àgàdọ́ ọ̀la o arsenal ló padà gbé líìgì orílẹ̀-èdè gẹ̀ẹ́sì o arsenal ló padà gbé ohun tẹ́ ẹ̀ torí ẹ̀sùn tẹ́ ẹ̀ torí ẹ̀wọ́ o ọwọ́ arsenal ló pọ́ sí gbẹ́ngbẹ́ngbẹ́ ọwọ́ arsenal ló bọ́ sí o ọwọ́ arsenal ló bọ́ sí ohun tẹ́ ẹ̀ torí ẹ̀sùn tẹ́ ẹ̀ torí ẹ̀wọ́ gàdọ́là ọwọ́ arsenal ló bọ́ sí ẹ̀yọ́mọ́.

0: Etu je ma se be ma kiyin ku ojumo ka ma kiyin ku ojumo mo
1: kaara
0: sorry royin
1: yes
0: a tu pale
1: do do do to kile fala fala
0: o da ko dodo dodo si won mi je
1: ah ori nko benu si no
0: ya kan ide amode 8.7 fm atu de gaga bi ise wa o
1: yes ke
0: o mi da online ka je ni ajibade local
1: ta ade lori protocol yen na le mi na fi nki gbogbo eyan lolufe wa kaabo sori akotu itu ta pe ni atupale royin yo tun ma ku mo bi dodo e fo ko ma lo legbegbe legbegbe bi ati ko we re loni soki isimi olare waju oye wole o
0: awon we royin ta ko wa sode lojumo toni mo ni posh mo ni vanguard daily post daily trust ati bam bam
1: ka so waju okay now the nation o n be lori ote mi bi leadership n be bi guardian be bi vanguard be bi opo yeye lojumo toni o mi dan
0: o da eje mu kini awon ninu iwe royin eleyi ta mo se the punch it o jade lojumo toni igba keji aro ile wa ka se mo shetima o ti jade si gbangba wole e niyan lona ojo isegun oni ni nkan bi oku osu oni ni nkan bi abote 3 months ti are bole metinubu ti o wole si ipo are oni awon kan lati ipile bonu won lo se pade pelu are iyun leyin osu meta ti are ti dori apere oni nibe ni won ti wa se ikilo fun are o ipe ko ma se wo awon aso ti ohun ba fun are iyun ni pe ki are bole metinubu ma se wo awon aso ti o ba towo gba latowo se ti ma iyun lasiko eto idibo odun 2023 nigba to fte waju ninu ara re o se ti ma ni wipe awon ni woye won so fun are ipe awon aso won yo ma mu ki se ti ma ki o ma pase fun are bi o ti se hun wipe gbogbo ti se ti ma ba wi fun are ohun ni are yo fe ma se o koda won tun ni o le ja si olojo fun are amo se ti ma o je ko di mi mo ipe se wa ri are tinubu ko ma te ti gbo ohun ti awon ara bi ti won wi fun are oni dipo be are tinubu o wa pinu lati ma wo awon aso ti ohun fun are lati gbadegba o ni continuously ohun ni are ti wa wo awon aso ohun fun bi ose kan gbako lati le fi han awon ni na wi pe ohun ni gbagbo nipa se lori ise ti ma ewo bo se lo bo se bo inu iwe royin the punch ni royin awon wa
1: oda oga ilaye
0: awon ogo ti mo fun o
1: eh
0: malo
1: eh yo se fun mi ni go kankan
0: eh mo se fe fun eni mo so le
1: wo ba ba wo ska
0: yewo
1: no tele odi won ninu we royin the nation to jade lojumo toni omi da tin da gbere gbere lori oda eh omi for short ogbo iroyin to loju kankan waju temi orin mo lo mo mu bonu o to pariwo osupa mo lo mu bonu oni asese bere o
0: ariti anya jada ireti anyi wa den den den den den den den den den den den
1: ma ka lo sowo waju o di wo egbo are bola medi tinubu olori oko bamba nile wa nigeria lo mo faraje si dagba soke orilede nigeria te mo gbogbo ilu to fi dori ipinle ati ese koko to nbe nile wa nigeria o eni ti se minister ni olulu le wa labuja lagba yesun wike baba alate mo ti jade ti bombo ni ojo isegun bo tin saga yoro lori kini we oni egbewo e fi wo eyewo oni ise lo ise ma duro loko kejeje ba ti ko we re ti kini ohun to si mu yes ton kumo bi dodo e fo ni koda o tu ki po bi isale kunu to si tu ki po bi isale jelofo o je ko di mo bi pe isejoba labe idari are bola ahmed tinubu lo mo faraje lati ri daju pe ti bu toro ile wa nigeria ni kini ohun lo mo mu yes o latari awon ise akanse leyi to ni se pelu atuse oju ona lorilede nigeria o wike ni o wa je ko di mo bi pe pelu bi kan tire papa julo lagbo ohun to ni se pelu ise idagba soke ni ti butoro olulu le wa labujo ohun o soro na lasiko to se abewo sawon ojuko ise akanse kan leyi to nlo nilo abuja minister ohun o mo fo kenki oro o si paye oro ohun o si so loju egun oro na loko kejeje o ni ibudo ta mo se body of ventures annex building atawon ise akanse oju ona miran o ni kini ohun lo mo ti fe pari o ni won fi se aye ayẹyẹ ọdún kẹta ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àpèrè lọ́fíìsì ó ní ìdí nìyí o táwọn fi rí dájú pé àwọn jẹ́wọ́ sóbì àwọn sí àkànṣe ọ̀hún bó ti ń lọ lẹ́gbẹ̀gbẹ́ lẹ́gbẹ̀gbẹ́ lóní sẹlẹ́sẹ́ ó gba bọ́lá sílẹ̀ àbí ó mì í náà bá ń gbọ́ wò ó ṣẹ́ yẹ̀wò òun ni ó tún tẹ̀lé odi nation ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní gbé bọ́dì.
0: Gómìnà ìpínlẹ̀ Kwara wo ni ẹ̀yìn Abdulrahman Abdulrazak ó ti náwó ambassador of Abdulfatai Yaya Sadiki sókè gẹ́gẹ́ bí ẹni tí òun nífẹ̀ẹ́ sí láti dé ipò gómìnà lẹ́yìn tí òun bá kọ́gbẹ́ kọ́gbọ̀n kúrò lórí àlééfà òun èyí ló wáyé o ṣáájú ètò ìdìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú APC ìtọwẹ tí yóò wáyé lọ́jọ́ ọjọ́bọ gómìnà òní ọ̀hún pinnu láti ṣe àtìlẹyìn fún ambassador Abdulfatai Yaya Sadiki látàrí àwọn ìfikùnlukùn eléyìí tí àwọn ti pé bíríkọtọ tí àwọn sì tún ti pé bíríkọtọ pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC ìyẹn òní ìpínlẹ̀ Kwara ó tẹ̀wájú òní ọ̀hún pinnu láti ṣe àtìlẹyìn fún Yaya Sadiki látàrí bí ó ṣe jẹ́ ọ̀dọ́ ó sún mọ́ àwọn èèyàn ó ní ìrírí nípa ètò òṣèlú ó tún ṣe kíni ó tún ní ẹnu níbẹ̀ tá a bá ń sọ láwọn ẹsẹ̀ kùkú nípínlẹ̀ Kwara àmọ́ o gómìnà Abdulrahman Abdulrazak wà fọbalẹ̀ o ìpín ẹnikẹ́ni tóun náà bá nífẹ̀ẹ́ láti jáde dupò gómìnà lábẹ́ ọ̀sí ẹgbẹ́ òṣèlú APC yìí wọ́n nífẹ̀ẹ́ o láti jáde fún ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú APC tí yóò wáyé ẹ fẹ́ mọ bí tí mo ti rí ìròyìn ọ̀hún inú ìwé ìròyìn tribune tó jẹ́ ìdojúmọ́ tòní.
1: ọbẹ̀ abo bá ń gbọ́ wò ó ṣẹ́ yẹ̀wò ni ó tún tẹ̀lé lórí kùkù kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kùkù lẹ́gbẹ̀ òṣèlú omi ohun tó ní ṣe pẹ̀lú ìgbáradì fún ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 ìwé ìròyìn leadership ṣẹ̀rí ẹ̀ ganu sí ròyìn láàárọ̀ tòní bó ti ń jẹ́ kó di mímọ́ kíni wọ́n wí kíni wọ́n sọ nígboro ayé wọn ní ìkángun èyí tó jẹ́ ti tùràkì lẹ́gbẹ́ òṣèlú agbóòrùn ni PDP ni wọ́n mọ̀ ti ní Jonathan Obotiwe yankankan yóò gẹ́gẹ́ bíi ọmọ òye tí yóò díje dupò fún ipò ààrẹ kan ṣoṣo lẹ́gbẹ́ òṣèlú ọ̀hún ìkángun kan èyí tí wọ́n ló ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti tà mínú tùràkì o èyí tó ń darí nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n mọ̀ ti ní ẹni tí ń ṣe ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ wa Nàìjíríà olóyè Goodluck Ebele Jonathan wọ́n ló mọ̀ ti wẹ̀ yankankan yóò láti díje dupò gẹ́gẹ́ bíi ọmọ òye fún ipò ààrẹ lábẹ́ pẹpẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún nígbà tó sọ̀rọ̀ níbi ètò àyẹ̀wò kan èyí tí wọ́n ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó ṣe o nílùú Àbújá ìgbìmọ̀ èyí tó ìgbìmọ̀ olùṣàyẹ̀wò èyí tí ẹni tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Niger nígbà kan àná rí ìyẹn Babangida Aliyu léyìí tó darí ẹ̀ ó jẹ́ kó di mọ̀ wípé ṣe ni àwọn ọmọ náwó gan Jonathan gẹ́gẹ́ bí ẹnìkan ṣoṣo tí yóò jẹ́ ọmọ òye fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí yóò díje dupò fún ipò ààrẹ lábẹ́ pẹpẹ ẹgbẹ́ òṣèlú PDP bẹ́ẹ̀ ni wọ́n tún jẹ́ kó di mímọ̀ wípé ẹni tí ń ṣe akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú PDP tó tún ṣe gómìnà ìyẹn igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ambassador Taofeek Arapọ́jà wọ́n ní òun náà wọ́n ní kò nílò kóun náà tún la ètò àyẹ̀wò kọjá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fún Jonathan torí pé àwọn méjèèjì ni wọ́n mọ̀ ti wẹ̀ yẹn kẹ́yìnkẹ́yìn ó gbọ́ bọ́láǹsì ẹ̀ leadership ló ṣẹ̀rí ẹ̀ láàárọ̀ tòní omidan.
0: Ọ̀jọ̀gbọ́n Abubakar Sulaiman ti juwọ́lẹ̀ wípé òun ò jáde mọ́ o láti dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC ìyẹn ní ìpínlẹ̀ Kwara ó juwọ́ sílẹ̀ ó ní òun gbé ìgbésẹ̀ yìí fún àlàáfíà ìṣọ̀kan ohun ìdàgbàsókè ní ìpínlẹ̀ Kwara wọn ní ẹ̀yìn Sulaiman ó ní òun gbé ìgbésẹ̀ ọ̀hún lẹ́yìn ìfikùnlukùn pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kan àwọn àgbààgbà tí alẹ́nulọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú àwọn ọwọ́ jẹ́ kó di mímọ́ ó ní àwọn ènìyàn apá àríwá ìpínlẹ̀ Kwara apá gúúsù ìpínlẹ̀ Kwara àti apá àríwá gbogbo ìpínlẹ̀ Kwara àwọn ni wọ́n gbárùkù tí òun tí wọ́n sì jẹ́ kí òun ó jáde láti kéde ìfẹ́ òun láti jáde dupò gómìnà nípínlẹ̀ àmọ́ ní báyìí ó ní òun ti juwọ́ jùṣẹ̀ sílẹ̀ fún ìṣọ̀kan láti jọba nípínlẹ̀ yìí ẹ wo inú ìwé ìròyìn the nation mo ti rí òyìnbó láàárọ̀
1: tó. ọ̀rẹ́ omidan ti ń dé gbinigbini lórí ọ̀dàn kíkíní ọ̀hún kó mọ kú mọ òun bí ìdodo ẹ̀fọ́ kó mọ lọ lóníṣẹ́lẹ́sẹ́ bá ti kọ̀wé rẹ̀ lójúmọ̀ tòní ó di wọ̀ nínú ìwé ìròyìn vangard tó jáde lójúmọ̀ tòní wọ́n ní àjọ amúnitán here dan le rau rau ta ma si EFCC ni wama tifikele o figbe ni tishe minisita teleri inye mama nu lori e pasi kwa yo o wo e tu wafe sun lo ni gugu gongo wikwe kinyon uloma ku rabi so tu wakbe ba okobo milo abate 33 billion naira fraud ni wama filo ni gugu gongo ajo amuni mada inye Economic and Financial Crimes Commission EFCC ni ojo ishego ni wama tifikbero o figbe ni tishe minisita foro ina oba nigba kan na ri yen sale mama no leyin ti ile ejo ti saaju dajo re bo ti je pe ko yojo si ile ejo ohun lori eso wi pe se ni ohun na lowo ninu gbigbe obiti biti owo agboju gbanu agbo fori sogana agbo fori sopo to lo bi billion meta le ni 30 naira yen 33 billion naira won do gbe kini ohun bi won ti feso kan wi pe gbe gba oko bo mi lo won ni owo ohun ni won mo ku ya ma ti won si ya soto o fo ise Kosheti Mambila, de iti omo, koro ino bakotubo durore, nile wa Nigeria, mama on, ni mwa fiboro ofibe, lenye, o sekan iti ili ejo, to tisaju pasewu, funa jo lajo eko, shua labo, lati na wogan, lati wako juo, so, o lonka, meji la ototo, le iti wani wafikan, eniti si alaga, fun ajo, amoni mada, nile wa Nigeria inye, EFCC, alaga, ola, oluko yedew, luma fi, kede na lede, lasi kutun fora oje wo, belu anwo ni gengera, nilu, abuja, oba, balan, siri abi, oma, kwa da jimi, mama, man, lo, wo, kolon, wo, shanu, vangadi, lo sele e la ro tu ni o
0: oye to lo bo tin ya so la nsin yo gba o emi ko mo so gbaju gbaja on corita ka sofeni Davido o ti pariwo si gbangba wole a o ni gbogbo kuku keke adegboyega oye tola loka eto selu ni ipile osun o ni gbogbo epata ohun la won ri o Davido lo fo won oro lede lori itakun x ta mo si itakun twitter tele re lana tin sejo isegun Davido o wa fi esu oye tola o oni o fe de ipo pelu gbogbo ohun ti o ba gba oni gbogbo awon ipete pe rore pata ohun ni awon si ri o Davido wa salaye awon ohun ti won ri gege bi olobo latodo adegbega oye tola o je ko di mimo o oni sugbon ki awon oju eleyi le na wi pe adegbega oye tola asiri re obo lori awon igbese eleyi to nge eko eto selu ni ipele Osun ni kete ti Davido o te kini ohun sori itakun X ni kini ohun ba fole to fo kako ti awon eyan si bere si ni fi ariwi si ti won si abe atejade eleyi ti Davido o fi lede ohun e fe ka si waju se ini iwe iroyin the punch ni royin ohun wa okun keke
1: oda omida tin de gbirigbiri lori oda ja sare lo taja tin be lori igbe eyan ara le ogba be ta ba ti pada de atupale royin sin tesi waju ba ti ko were ti a o ni ta won ni tan ti oda si wa ba o fere gege Ambo, ani kwede.

0: tọ ẹ ìyẹjà mú kíní ọhún lọkọọkan èjèèjì ṣé mo lọdọ mi bí ó dá omidan ìròyìn tó kà lẹẹkan tó ní ṣe pẹlú wípé gómìnà ìpínlẹ kwara yẹn malam abdulrahman abdulrazak wọn ní ṣe ni wọn fa ọwọ yàyà sẹríkì ọmọ fà sókè o gẹgẹ bí ẹni tí ó wù wọn pé kí ó gbapò lẹyìn tí sáà tí wọn bá tẹnubodò lórí àlééfà gẹgẹ bí gómìnà ìpínlẹ kwara ojú wo lẹyìn fi wò.
1: Ẹ ṣeun.
0: Preferred successor ni wọn pe o.
1: Bẹ́ẹ̀ni ẹ ṣeun ara lé náà ló lọ̀rọ̀ torí àsìkò tá a wà iná bá ní ọjọ́ ọjà dé wọn ní ẹ̀mẹta rìn iná lápá ẹni tó lọ rajà ẹni tó lọ sinwó àti ẹni tó wá wòran ọlọ́mọ sí àwọn ẹni tó wá wòran láyé
0: kó
1: járe nǹkan gidi ra bọ́jọ́ ọjà bá ti dé ó ká gbọ́dọ̀ gbáradì kan fara balẹ̀ ẹni tí ó rà kúra náà tó mẹ́ni tí ó rí nǹkan rà kí ara rà kúra kò ní kò rí nǹkan rà o ó di tó bá délé kó tó mọ dédé kí ló rà ọlọ́mọ jà ara rà kúra ọ̀rọ̀ yìí a ti wá gbami òṣèlú tó pé a tún fẹ́ kọ kádàrà ọdún mẹ́rin mi ìkànnì lónìí òtánlẹ̀ mọ́ ẹ̀ a lo ọdún mẹ́ta ìbẹ̀ kọ́ nígbà pé yóò pé ní 29 of this month yóò pọ̀ ọdún mẹ́ta gérége la lo bí apá lóbi tá a ti yí àsì yìí ẹni tó dáa fún bẹ́ẹ̀ bí kò má tán mọ́ ni àwọn tó kù díẹ̀ ká tó fún ẹ bí pé pé ó wà very sensitive ó dẹ̀ wà very technical tẹ́ pé ọ̀kadà ló farabalẹ̀ ká kọ́ ẹ̀kọ́ ńbẹ̀ ní òkè ṣe pọ́rọ̀ ọdún àbí nǹkan torí ó ní í ṣe pẹ̀lú personality first of all gbogbo ẹni tó bá soríire láyé ẹni tí bá fẹ́ kóun náà soríire láyé ó gbọ́dọ̀ bóníre yọ bá gbọ́dọ̀ dá èwo ní original èwo ní ìdàndán láfi mọ̀ yìí tí a ṣe ń bẹ̀ ṣe rí kíyàn ó jẹ́ nínú tó wọ ọmọ orílẹ̀-èdè jùláyé pàápàá ọmọ orílẹ̀-èdè nàìjíríà òun ni ká rí orílẹ̀-èdè tó yàtọ̀ síta ń lò lọ́wọ́lọ́wọ́ yìí pásítọ̀ ìròyìn láka yìí nísìnyí àwọn ọmọ ọlọ́mọ ń sọnù láyà gbogbo òbí káókè yìí ọlọ́mọ yìí yẹn ṣàgbàkú àti bá ń kó ọmọ kínkìnkín bó lè àwọn tí wọn kó tiwa sọ́kọ̀ ó balẹ̀ ó fi hàn pọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́ tá a wà yìí à ń fẹ́ tó yàtọ̀ sí táàrin lọ́wọ́lọ́wọ́ ìfún ta ti rí wa tẹ́yìn náà wà ọ̀rọ̀ ọjọ́ mi ni àwọn yẹn náà láti wá mọ tọrọ pé n tá a fẹ́ nì ìyẹn gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ ìgbìyànjú bóyá tọrọ tádúró bá gbà gan orí ìgbìyànjú ni mo ń gbà lé bí ọba ṣe gbìyànjú wọn ni ọ̀sági lọ́gbẹ́ ó tó kúrò lọ́fà tó bá débi ọ̀ tó bá gbé wọn sókè níjọ́ pẹ́ tó bá rẹ̀ mumú ń bẹ́ ìwọ gẹ́gẹ́ bẹ̀rù ó sì ṣe pé bóyá expire kẹ́ni kan kẹ́ni ta sí ọ lẹ́nu ìwọ gẹ́gẹ́ gbọ́dọ̀ bẹ̀rù bọ́ tó bá ti lè sági díẹ̀ tó tá lọ́fà díẹ̀ bí ó ti ẹ̀ lágbára púpọ̀ tó bá ti lè ká ọmọ pé gbìyànjú rẹ̀ lọ́n ṣe kíni ló gbàdúrà lé lórí so mo kí ambassador abdulfatah yaya sẹ́ríkì torí onígbìyànjú ìyìn kí wọn gẹ́ bí ọsìn kí wọn kọ́ gba pé wọ́n àdúrósì wọn àbí kíní kan mo kí wọn gẹ́ bí onígbìyànjú tí ò relent nígbà kankan torí wọn fẹ́ àwa fẹ́ kí nàìjíríà ò da àwa aráàlú kí làwa ń ṣe lórí kó lè da ọ̀hún sáà mọ kó rẹ̀wẹ̀sì ọkàn ẹ̀bá kúkú ṣe náà wọn ni tí wọn ṣe náà wọn kúkú ṣe sẹ́yìn kọ́ làwa ń sọ lẹ́nu tiwa káàbá gbàgbé a rí pé ọ̀rọ̀ zoni ọ̀nà zoni kan ti kọ́kọ́ já ràn tó sì dúró ń dúró pàpọ̀ fẹ́fẹsẹ̀ múlẹ̀ ó jọ kó fẹ́fẹsẹ̀ múlẹ̀ ká ní irú abasọ̀rọ̀ yàtọ̀ kí yìí ti wá kò gba fọ́ọ̀mù nísìn àbí ó ti yé àbókàtí yín kànú lórí rẹ̀ pé kò lè ṣe é ṣe mọ́ ṣé nírú òní ṣé máa bẹnu rẹ̀ tí wọ́n máa dárúkọ torí nítorí kí n sọ̀rọ̀ ni pé it is not over yet until it is finally over ó dàpẹ́ kàwé nǹkan nísìnyí pọ́n ní ìyá kan náà gbé gbàgbó ní mòrò àbí bẹ́ẹ̀ kọ́ ni fún the same gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú kan yìí náà tí fi jásípẹ́ automatically primary ó wáyé tí ó ti yé ẹ rí i pé prefer candidate ni wọ́n lò endorsement jáde nínú ọ̀rọ̀ yẹn
0: only preferred successor
1: preferred successor ó dàpẹ́ àwọn kan náà tún gbé pé endorse ṣe wọ́n sọ̀rọ̀ ń pa bóyá consensus wọn lò or direct primary ká ní consensus ni ibi tí wọ́ọ̀dù endorsement máa ń jáde nìyẹn gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan pé àwa táà ń gbéròyìn náà àwa aláfẹnu gbé kiri ni òkè sẹ́yìn tẹ́ kọ́sẹ́ mọ́sẹ́ báyìí àwa aráàlú ẹja wọ́ọ̀chì kí ni ó máa jáde lẹ́nu ẹ mẹ́jà kú lẹ́ẹ̀dẹ́ kú so mo kí ẹ má láwọn fàtàtà ẹ̀jẹ̀ sí pé wọ́n kú ìgbìyànjú gbogbo ògbà ẹgbẹ́ wọn náà push despite pé hold yẹn tight ó sì ń ṣiṣẹ́ rẹ̀ so mo kí wọn ẹ̀kọ́ tó kára lè kọ́ mẹ́rin ni wípé n táwa náà ń tọrọ fún lórí gẹ́gẹ́ bí ó ètò dà yẹn ẹ já ṣe gbìyànjú lórí rẹ̀ ni ó ṣeéṣe tí wọ́n bẹ́ẹ̀ madam abdulrahman abdulrazak àwọn bá kàn tiẹ̀ ti sọ pé ẹni tèmi ò dìbò fún ni torí kò sá burú bí kí n ò nífẹ̀ẹ́ nìkan àbí ó ti yé bí náà ni pé tí ìgbà méjì kan bẹ láyé ẹ̀ẹ́dẹ́gbọ̀n sọ́ra tí tọ́ bá sọ ń dára báwọn yóò dúró dì ọ́ ẹ̀mí ò rí gbà ọ́ pé ní bóyá ìbẹ̀rẹ̀ pẹpẹ ọdún yìí náà ni bóyá bí oṣù tí èyí ti pẹ́ sẹ́yìn gan lọ́wọ́dà kó sùkà náà la wà yìí bóyá bí oṣù kejì àbí nǹkan tán náà ń ṣe state congress wọn awon ti won ja lati fa won lo si olumo fe ro laarin yen ki won dakun e ma ma ja ma tira wa lo pe wo to ti wa business to ti pariwo bi kan lo kan bi kan ni o kan not lo kan kini zone play out ni bi ta wa yin nisin tori mo ri gbo pe eyin ta ti ro pe yo lo ba ni not gan tori pe si ni not do kan won le ti won fi target eni ta n so ye ti ki ambassador ya se pe ku orire na ti ba se pe ni o ti support iti won se nu iwo to ti wa ja fun to ti ku lori oro won to ti ba won gbe ti to ti se egbon ti to ti se aburo re ibo lo foju sin kin ti enbe ogun ti o kan wa la ma jogun se won start so awara ni in to ka wa ni pe good governance that one wa yen bo la se tera mo se to wo ti wa na to lo fi wa de gbianju wa lade excellency madam Abdulrahman Abdulrazak statement that so yen lo mi lo pe mo wa le radio njo won na bi jo wesi bayi na la se royin jo na lohun ta so pa won o lo awon o ni prefer successo lenu ara won ti so because at this time ta ko ma hold their own individuals by oro enu won mo fi dole baba tinubu lorun pe nte fi won pe esin lodun merin oro enu wa ni ja ma treat nte ba ti ni le duro ti nu oro e ma won ko boyan for enu play game olohun o be lowo wa to de ma yi opolopo yen te oro enu e yo kan lasan ti o ti da la mo ri won ru so ni wi pe nte sonjohun o ti tako statement te release yi wi pe preferred successor ti yin to le leni kankan le mi be se fun wa ni so ka treat oro yen eyi won mi pe yin o like yen ba like am se ba like ngba mi correct yen de like won ba se kini won ba go as because precedents ni ta ba ka de ati won ti un jo yi wa se pe yi ron fi play oselu ki le nko awo mo ti won ta nbo leyin ki ta kede fe ka mo se so ti ye bayi ko si si bolo gba ki lo da o to ni e ko omo bo ti ko kere to ro olohun lo so be fun wa bibeli ni o to ni gbo rede leke iro si ni e gan re abi o ti yeba yi so kura no so fun wa peto e so to kule la haku wa la o kana mo bo ti le ko koro to ko ti ko kẹyin to e so to gbogbo in all situation be truthful to oro yen awon yin ba wo pe ki ge agomina we do our statement ba awon lo to wa tun ko da ke mo fi kankan to ye pe e mo le game ko le play yen oro statement ni o itori mo ranti wa to wa ni ah eni won mo se lu a iro burukun bele no se nkan to darun awon mo yin dagba na o ba wa lenu ta nso yi
0: ama seyin o lero pe gomina kan won se mo e ti so moro nigba te nso ro pe ko so on to buru ninu ke so pe eni bayi lo won ni fes gege bi olodan ni o eyi gomina o so pe eni bayi ni awon gbe le egbe oselu
1: won
0: lori tabi le awon eyan lori pe eni bayi ni kin won o tele awon kan fi erongba ti mo pe eni bayi
2: ati pe nje le opo le o tona fun gomina lati so bi pe eni bayi ni mo fe kini yo je chances awon ti won je aspirant yoku lati ko eto dibo pa
1: ma ka so eni mo ti so ninu oro se ri te be se duro yi na ni pe kin awon ti yin so tori ko te fe so ro ko but awon me lo gbagbo ninu nto ba so ebo mo so de kan pe oro te yan ba so le o kan o ti ni ya to ti direct you know opolo won so won na ni te yan na wi body language e ba ti so yin ba injo na lo mo ni pe oro te so yi afi ki se o se kini ko tele roro na ta ti so na ni to since ti wa tele roro the word won no yan ba won ni any preferred candidate abi o ti ye but the same thing I feel like this is your preferred candidate however ko sa buru bi kin yan ni fe yan se amọ ta ni nife ta ni ta ni support ta ni awata wa so pa ta n tele won leyin yen awa ga any governor ni prefer candidate abi be ko ni but awa yo so endorsement se pe ko menu mejeji se pe vanity endorse nkan o ti koja stage prefer ta ba ni ero n prefer nkan elesi daju le lo ko mi ke boya nti mo so ko down o le ma we lo mi but endorse gbe dandan awata n gbe oro gari lenu awon people ye dakun e ja wa careful now ka wa ba distinguished to Solomon Mustafa ka ba won na so e tin je otoro ba ti se la wi o iyan kin na e rodium e ke mo ki abaso ya se kile kan not because we won yan yo laarin ara won to yin se primary ticket is not yet handed over to him until the process tomorrow se ti understand ko be won laarin yan na gbugbu awon stakeholders atawon toro ba ke dakun ara ilu ta wa fe ni good governance ila yiro afẹ nluwa e ma jo di ita wa ta ka mo wa san ikan la ana gege bi awon mari ti won ko gbugbu wa so for ninu emi I understand. Emma, I do the is what I am. Most of the people are about thinking. One that I do my uncle in Lumantin. Wow. This is what Mustafa is no doubt. You can't want a quarter, a reacceptability, but no more quarter. Even Dan and Dan Grammar, as you agree. But what's the problem? Luffy or two? Talk about your little and Jack don't say, make you drink. Anybody's one or another bassy, make you go, not a mapa. Because Governor Abdulrahman Abdulrazak was aburu, I'm not getting you. You have known him to always be like that. Somebody or Yaya, I mean, former Senate, Senator Kwara Central, Madam Yaya Olori Egbe, ti ti won sele is it something like this we see so ti to nti yan ba ni fe si ta won yan si mo pe yan lagbara lori re oto ni support ti ilu oto ni si owo ara ti e ti okun kini yin lowo o iyin sojo iyin loba ko tun lojo so te ba so ka ba ka mo tan ra wa le ti nbe nle yi ba ta ba ni ka wo gege bi tradition wa ti ba se mo ra wa so po ti lo I understand because governor last say alone influence on us all 70% in Josele. Ah, preempt is that in liberal at any one. They have primary APC. I mean, I want us of representative was a law. And the governor is in bed, but governor so quick with our money. And whether they're going to scale true. So a one in a job. So when we prepare that, I can only be ah, so long, papa, and you take you one to the own. It's never party law like we. Ah, okay, I'm about to get you up for the book of Benwani book boom. What can that come out? You turn out, you know, violence. Can one say, JJ? So, governor, if I'm a friend, Mokia, about Yasiki, come out cool, a former, as a terra monkey. Could be a Joe Monk, as about Mambas in being you. What was this a good jelly water warm, Massy? I don't want that bass only once it goes by your solo.
0: I don't know. I show a comrade seen up last season, Motosho, Omida, Yalo Taja, Ambo.
3: Ilu Loni ni Kwara State atagbegbe re yo toro gudu nipa itusile patapata lati pase iranse Olorun Mike Eniola World Outreach Ministry mewon in conjunction with the Brethren of Hours of Destiny Movement Kwara State chapter akase eto ninu se iranse Olagbani re for this powerful park program pelu akori Jesus Christ lana loni ojo aye ni nipekun ninu aye raye oba nla to fi kewa Jesus Christ yesterday today and forever agomani abo irole ojojuma inio Wednesday 20 till Saturday 23rd May 2026. I have to say

ìfunífojì la ó gbé sókè gbogbo òkè ńlá àti kéékèèké la ó rẹ̀ sílẹ̀ wíwọ́ la ó sọ di títọ́ àti ọ̀nà pálapàla la ó sọ di títẹ́jú ìjọkírùmù àti sírafù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin pé gbogbo ènìyàn síbi ìsọjí àrágbá yamúyamú ni tí a gbé àkórí rẹ̀ ní Alpha Car gbogbo ẹni tí a ti lè láti ọjọ́ tó pẹ́ lọ́dọ̀ kan tàbí òmíràn ó yá ẹgbà ìtúsílẹ̀ ètò náà yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday kẹta nínú oṣù nínú ìjọkírùmù àti sírafù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin tí bẹ́ẹ̀ ni òpópónà Murtala nínú ìlọrin bẹ̀rẹ̀ ní déédé aago márùn ìrọ̀lẹ́ àwùjọ ọjọ́ ti ṣetán láti bá ayé rẹ pàdé má ṣaláìsí níbẹ̀ torí ìwọ ni ẹ̀rí kan

Ìsọdí alágbára ọlọ́dọọdún níbi tí ìwà ńlá yìí ọlọ́run ti ń ṣàgàdògo palẹ̀ ogun mọ́ ráúráú. Èyí tí ọlọ́run tọwọ́ ìjọ Powerful Prayer Bible Church gbé kalẹ̀ yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Sunday ọjọ́ kẹrìnlélógún oṣù karùn-ún ọdún yìí yóò sì parí ní ọjọ́ Sunday ọjọ́ karùn-ún oṣù keje 24th May to 5th of July year 2026. Àkórí June Revival tọdún yìí ni Open Heaven ọ̀run sí. Ẹ̀mẹ́ta láwọn máa pàdé lójúmọ́ aago mẹ́fà òwúrọ̀ mẹ́sàn òwúrọ̀ nígbà tí ìsọjí dé mú kọ́rùn ó ṣe pọ̀ wàrà òjò iṣẹ́ àmì àtiṣe ìyanu yóò máa gbìyànjú yá láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ nínú gbọ̀ngàn ilé ìjọsìn Powerful Prayer Bible Church tó ń bẹ ní nọmba 22 Sokoto Road Sábòkè nílùú Ìlọrin. Àwọn ikọ̀ àti ìrìjú tọ́lọ́run ti ṣètò àwọn bíbá bá wa nínú Olúwa wòlíì bí ẹ̀fọ́ wá Apostle S.O. Ọláyinka Apostle Moses Ọláníyì Pastor James Onegua Reverend Dr. Isaac Fadeyi Pastor Mandy Ajayi tó fi dórí Reverend Dr. Julius Ọládélé bàbá àti mama wa nínú Olúwa Reverend and Reverend Mrs. Noah Adéosun ní olùgbàlejò lábẹ́ ìdarí ẹ̀mí mímọ́ BBC Voices Evangelist Ayáríwí àtàwọn olórí jàǹkàn-jàǹkàn mìíràn ni wọ́n mọ̀ fún orin ẹ̀mí gbé wa débi tí àánú ọ̀run àánú rẹ̀ yóò sí dandan ìdájú pé ó wà ń bẹ̀.

0: Ekaro.
1: I said, Olowo ba yo je ki a no so la yo yaya siriki o je ni to je pe o na ti wa gomina ti pe te pe gbogbo yi ti en fi gomina lati pe ko won o de be ni ki a ti awon ayo ku ka fa yi me ka o mo para ka si ko won o se ti gomina n fi ko wa da ko tori olohun won ma je ko jeja awon to ba to ku na igboku ayi ipo ku lo re gede won da ko tori olohun ko ma je ki omo da luru ni para ko da ko tori olohun Ọlọ́run ba yóò jẹ́ kí gómìnà náà sọ̀rọ̀ lọ́kàlẹ̀ ayọ̀.
2: Ọ̀dà ẹ ṣeun fún ìwòye tìyín. Adúpẹ́ 0913655692 ní nọ́mbà tẹ́ láǹfààní láti pèsè kẹfì dásíròyìn láàárọ̀ tò ní ojú òkú WhatsApp láàyìn wa náà kò níbẹ̀.
3: Àlàáfíà fún yín.
2: Àlàáfíà fún yín náà sọ.
3: Gọdún lálájọ rìn.
2: Ẹ ṣeun bàbá Gọdún yìí.
3: Ó dojọ́ tó bá mú àyà bẹ lò. Wọ́n tó gbọ́ pé wọ́n bá la situation kó so kó ṣe dọ́gbadọ́gba ọ̀gá tó mú pé ₦75 ṣèbóló owó ló kọ́ ṣèbówó náà ni yàyà fi ló kọ́ ó pẹ́ ìyẹ̀wò ni àbókò kúta ẹ mú òun náà àti ẹjọ́ yìí yóò wọ̀ gbọ́ pé ó ń sátẹ́kì nàìjíríà gbà yẹn ẹ wá rí tóyìn náà ó sọ lóò fẹ́ dìbò kó fún da sínétọ̀ bẹ́lẹ̀ ni question kọ́mọ nàìjíríà kọ́ rí kẹ́ wá ṣe ààbò tó mẹ́hẹ̀ yìí ẹ jọ àwọn tó gbé ní ìbàdàn sí ọmọ ọdún méjì wà láàrin wọn bọ́ọ̀lù máa mú ọmú nàìjíríà ẹjọ́ ẹ ṣe tó yẹ ká ṣe ibo ẹ̀rọ àfihàn.
4: Ẹ ṣeun adúpẹ́.
2: Ẹ ṣeun bàbá Godwin adúpẹ́ o. Adúpẹ́ fún ìwòye tìyín ẹ ṣeun gan 0913655692 ní nọ́mbà tẹ́ láǹfààní láti pèsè ẹ lè fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí a lórí WhatsApp line.
5: Mo kí yín o àlejò yín balance ìdáhùn sí wọn nítorí pé wọ́n rántí bí ìjọba Ọbásanjọ́ àti Àtíkù ṣe ná $67 billion lórí Mambila Power Project tí kò yọrí sí ibì kan títí di òní. Sadiq láti òkè ọ̀sẹ̀.
2: Ọ̀dà ẹ ṣeun fún ìwòye tí yín náà. Hello.
1: Hello ẹ káàárọ̀.
2: Ẹ ṣeun.
1: Orúkọ mi ni Ọlámilé Kàkà ní Mọ̀lá láti Ìtàkùn bí máa.
2: Ẹ dá sí ròyìn.
1: Mo kí àlejò wa wọn kù sí ọpọlọ
6: ọlọ́run
1: ti mọ̀tàn síwájú wọn kò tó lè ja ọlọ́run ti kò dalágbára ọlọ́run ẹ rí pé bìkan ṣe ń lọ yìí ọgbà ojúṣùnà kò ó sì gba ìfarabalẹ̀ támárì ò sì wáyé àmọ́ dandan gọ́ọ̀rọ̀ lẹni tó wù lọ́kàn tó ní lọ́kàn tó ní nífẹ̀ẹ́ lọ́kàn láti fà kalẹ̀ wọ́n láti mọ̀ yìí o àmọ́ dátun á náà fojúsùn ní gbámọ̀ wo támárì bọ̀ ibi báwo ìbá já sí tó bá yẹ kótó gbígbọ́ fún ọsùn támárì náà já sí bí ọmọ kwara gba àlàáfíà láàyè torí kò sí iye ewé kan tí ọjà bọ lára ju eré ìdùnmọ̀rò ní mọ̀ sí o ọlọ́run tó sì gba gbogbo wa ti kọjú ká lóko tòbí níta ayé rẹ àwa ni ká wá fi ayọ̀ àtàlàáfíà ká fi ìfẹ́ gba tó bá tọ́nà bá fa àkàlẹ̀ fún wa ìfẹ́ tọ́nà ọba fọwọ́ sí ẹ̀dá kan ti fọwọ́ sí o ọlọ́run ti gbogbo dalágbára ọlọ́run.
2: Padà ẹ ṣeun fún ìwòye tìyín náà adúpẹ́ o 0913655692
5: wọ́n ní àwọn rọ àwọn card carrying members ẹgbẹ́ òṣèlú pdp nípínlẹ̀ kwara láti fi ọkàn balẹ̀ pé dídùn ni ọsàn oṣù honourable abaya yusuf láti agaka ìsàlẹ̀ fúlàní.
2: Ọ̀dà ẹ ṣeun fún ìwòye tìyín náà.
4: Abaya yusuf
1: ẹ ṣeun. Ẹ̀lú ẹ̀kú ètò.
2: Ẹ ṣeun ọlọ́run ní bá wàá tó.
7: Ọlọ́run ọ̀ Mr. Mohammed láti ẹyẹ kọrin.
2: Ó yẹ dá sí ròyìn.
7: Ọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ wíkẹ́ tí sọlẹ̀ mi fẹ́ dá sí pé
2: àsọ̀rọ̀ wíkẹ́ o bàbá ẹ má bínú àsọ̀rọ̀ wíkẹ́ kò sí nínú ohun tá a ní kẹ́ ẹ bá wa yiri wọ̀ kò sí nínú ẹ̀ kókó méjì tí a
5: yẹn nana. Ẹ kú ètò lórí ọ̀rọ̀ àwọn olóṣèlú àwọn aráàlú ló kù sí lọ́wọ́ ahmed àìbínú.
2: Ọ̀dà ẹ ṣeun adúgbò fún ìwòye tìyín náà.
6: Àti òbí ọmọ rẹ máa ń kọ.
5: Ẹ káàárọ̀ Mr. Agbẹnusi àti ìyá gbogbo ẹ̀yin boys ní Diamond FM ẹ ṣèjà rẹ̀. Ẹ máa wà lálàáfíà mú kí àlejò yín kọrin dàbí láti ìzúzẹ́ ìdàmọ́tòṣọ́ kí Ọlọ́run jẹ́ kí àwa mẹ̀kúnù rí ẹ̀mí yín lò pẹ́ lágbára Olódùmarè. Àwa mẹ̀kúnù ni kí a lọ ní ìlanilọ́yẹ̀ tó pé lórí bí a ṣe máa yan adarí. Àwọn pípù yóò nífẹ̀ẹ́ àwa mẹ̀kúnù.

0: látinú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́.
1: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Àjọ ìṣọ̀kan àgbáyé ti kanminú látàrí ìkọlù tí wọ́n ṣe sílé ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ti ṣe ìlérí fún àwọn arìnrìn-àjò pé wọ́n ti bẹ̀rẹ̀ gbéṣẹ̀ láti rí pé wọ́n tètè kẹfin àrùn ẹ̀bólà gbakọ̀ ọkọ̀ bàálù lórílẹ̀-èdè yìí. Olùṣọ́àgùtàn kan wọ́n ti ń bẹnu àtẹ́lù lórí ọ̀rọ̀ kòbákùngbé tó sọ lórí ikọ̀ Arsenal. Ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara yóò ṣe ètò ìdìbò kòmẹ́ṣeyọ láti yan àwọn ọmọye rẹ̀ fún ìjókòó nílẹ̀gbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí. Ní ilé òkèrè, ààrẹ ilẹ̀ China, ààrẹ ilẹ̀ Russia ṣe ìpàdé alágbára ní ìlú Beijing. Chelsea ti ṣíṣọ́ lójú àwọn agbábọ́ọ̀lù 37 tí yóò lò fún Unity Cup tí ó wáyé ní ìlú London. Ẹ̀ka san akíwa pé a kú ọ̀wọ́ lẹ́nuṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti Kẹ̀hìndà Amọ̀rẹ̀tì 8.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí ròyìn yẹn. Ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net wà ní YouTube wa ní Diamond 887 FM. Ẹ̀kúnrin náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyin pé ẹ kú ìkàlẹ̀.
2: Social media, Amy Omoyin, pretty by me. I'm blushing. Most video you know, let's update everybody. As you can see, I'm at Bola Kale Street, Cherry White House. Nye, let me get black. Nye, oh, if I go gunny, let me. Hey, but where it's mama say? Every morning, mama she ni 7 a.m. every day. Most man keep fit. Lele, every shape me ne can see. Oh, boy, I'm all to you.
3: Ó mà ṣe o sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́ gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ́rẹ̀ẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣáá ayé le o èèyàn sì burú kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ ṣọ́ra mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
4: Ìmọ̀ràn yìí ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
5: Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé-iṣẹ́ Diamond FM.
1: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. Àjọ ìṣọ̀kan àgbáyé ti kanminú látàrí ìkọlù lemọ́lemọ́ tó wáyé sí àwọn ilé ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí. Látàrí ìkọlù kan tó wáyé sí àwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn agbébọn kan ó ní wọ́n ṣe ìkọlù pẹ̀lú tó kọjá tí wọ́n sì kó àwọn akẹ́kọ̀ọ́ nígbèkùn àti àwọn olùkọ́ wọn. Wọ́n ti ja òkànmí méjì lára àwọn olùkọ́ ọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀ papọ̀ pẹ̀lú àwọn oníròyìn agbẹnusọ fún àjọ ìṣọ̀kan àgbáyé Stéphane Dujarric ṣàlàyé pé ìkọlù ọ̀hún tó ń wáyé látọwọ́ àwọn alákatakítí ó ní ó ń ṣe àkóbá ńlá fún agbègbè tọ́rọ̀ kàn. Gẹ́gẹ́ bó ṣe wí àjọ ìṣọ̀kan àgbáyé ló ń kanminú lórí ètò ààbò àwọn ògowẹ̀rẹ̀ àti ètò ẹ̀kọ́ káàkiri tìbútòrò ilẹ̀ Nàìjíríà. Nínú ìròyìn mìíràn, iléeṣẹ́ ológun ojú òfurufú ilẹ̀ yìí ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ rẹ̀ láti ṣe eégún ẹ̀yìn àwọn ikọ̀ àgbésùmọ̀mí tó ṣọṣẹ́ ní ẹkùndìbò ìlà oòrùn àríwá ilẹ̀ yìí pẹ̀lú bí wọ́n ṣe ṣe ìkọlù síbùba afurasí àwọn àgbésùmọ̀mí ní ìpínlẹ̀ Adamawa àti ìpínlẹ̀ Borno. Àwọn ọmọ ológun ó ní wọ́n ṣe ìkọlù ọ̀hún ní agbègbè Bukamiran ní gúúsù Tumbuk àti Chikide ní agbègbè òkè Mandara látọwọ́ àwọn ọmọ ológun Operation Anikai. Àtẹ̀jáde kan tó lédè ní òní ọjọ́rùú láti ọwọ́ adarí ọ̀rọ̀ ròyìn àti alūkkóró fún iléeṣẹ́ ológun ojú òfurufú ilẹ̀ yìí yẹ Commodore Emir Ejodome ṣàlàyé pé wọ́n ṣe ìkọlù ọ̀hún Suba awon afurasi agbesumo mi ohun ni ojo kokan deni ogun osu karun kege bo se we ikolo hun oni won se si awon mo afurasi agbesumo mi ohun to se ja okan mi ogoro won won tu ba awon irinse won je wa yo ijoba apapo ile yi latowo ajo ijoba leye tumju to opapako oko balu ti seleri fun awon arinajo ati awon toro kan wi pon won ti wa won si ti gbarade lati re wi pe won tete kefin arun ebola papa julo gbako oko balu agbaye lode yi pelu bi aran se gbinaya na won ride kan ni arin gbogun ile adulawo ajo han fi de mule pe won ti bere igbese pelu awon toro kan lati dabobo awon mole yi ati awon eyan ton rin gbako oko ojo furufu agade kan to le de loni ojo ru atowo adari oro royin ati ji dagbogbo e to nibara ajo faun henry egbebi agbebire salaye wi kon se papo pelu ajo ijobale ye to ndekun itankale arun ati awon toro kan lati pe won te kefin arun hun egbebi ile ise ijoba se liwi awon ero oni won se ayewo fun to ma ti bale sile yi lati ri pe won ti lugbadi arun ebola Bajugbaja Olusagutan omo ile yi dolapo lawa oni won tin bo na telu lojopo alojara pelu boye soro ko ba kun gbe lori iko Arsenal ati awon alati leyin iko hun ninu foran kan to gbena ya Olusagutan tenumo wi pe iko Arsenal oni ko le gba edije Premier League o tesiwaju pe iko Arsenal oni egun da lamu to si ni ki awon obirin ma fe okunrin to ba tin se alati leyin fun iko hun oro re oni ogoro awon eyan bu enu atelu pa pa julo bi pe pepe olohun lo so dibi ti o tin soro lori idije bolu ogoro awon eyan hun lo kesi ko to ra foriji lojoko ayelujara leyin gba ti ko Arsenal ti gba idije EPL la wa lo fi foran kan lede lati toro aforiji o salaye bi pe oro to nso hun awada lo fi se O si dawo dunu pelu iko Arsenal.

síbẹ̀ láti ìpínlẹ̀ Kwara ẹgbẹ́ òṣèlú Alaburada PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ti kéde pé òun yóò ṣe ètò ìdìbò kòmẹ́sẹ̀yọ̀ láti yan àwọn mòye rẹ̀ láti ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò àríwá ìpínlẹ̀ Kwara àárín gbùngbùn ìpínlẹ̀ Kwara àti àwọn èèyàn ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ Kwara ètò ìbò yóò wáyé lónìí níbàámu pẹ̀lú àlàkalẹ̀ ṣáájú ètò ìdìbò ọdún tó ń bọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tẹnumọ́ wípé ètò ìdìbò ọ̀hún ló ṣe ṣe kọ́ ló ìlànà gbọ́padà ṣáńtà àbí kan fẹnukò níbàámu pẹ̀lú nǹkan táwọn olùdíje bá fẹnukò ní ẹkùn ìdìbò kọ̀ọ̀kan ẹgbẹ́ òṣèlú PDP wá ké sí àwọn alátìlẹyìn rẹ̀ kí wọ́n lọ sí wọ́ọ̀dù wọn láti kópa nínú ètò ìdìbò ọ̀hún PDP tẹnumọ́ wípé wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti pé ètò ìdìbò ló lọ ní ìrọwọ́rọsẹ̀ pẹ̀lú àfikún pé àjọ INEC yóò wà níkàlẹ̀ láti mójútó ètò ìdìbò ọ̀hún ẹgbẹ́ àrùn mẹ́ta ti tako ọ̀rọ̀ kan tó léde wípé àbásọ́dọ̀ ìyá sẹ́rẹ́kẹ́ ó ní wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ó ní yóò jẹ́ ọmọye ẹgbẹ́ òṣèlú òní tẹ̀síwájú APC nínú ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Kwara lọ́dún tó ń bọ̀ ó tẹ̀síwájú wípé ìgbésẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ló ṣe ṣe kó jẹ́ àfọwọ́fà àti àkóbá fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ẹgbẹ́ àrùn mẹ́ta tẹnumọ́ wípé ó jẹ́ nǹkan tí kò tọ́ kí ẹkùn ìdìbò arìngbùngbùn ìpínlẹ̀ Kwara tí gómìnà Abraham Razaki ti wá tó ṣe sáà méjì kó tún padà ní gómìnà ní ìpínlẹ̀ yìí pàápàá yóò jẹ́ nǹkan tí kò tọ́ fún àwọn èèyàn ẹkùn ìdìbò gúúsù ìpínlẹ̀ Kwara àti àwọn èèyàn ẹkùn ìdìbò àríwá ìpínlẹ̀ Kwara àtẹ̀jáde kan tó lẹ́dẹ̀ látọwọ́ alága ẹgbẹ́ ọ̀hún evangelist Sunday Ajilẹye ṣàlàyé pé ẹgbẹ́ náà ló bu ẹnu àtẹ́ lu ṣégeṣège inú òṣèlú wọ́n sì fi ẹ̀sùn kan gómìnà wípé ó tún mu ọmọye láti ẹkùn ìdìbò arìngbùngbùn ìpínlẹ̀ Kwara ṣáájú bó ṣe ń pè wípé kípò gómìnà kó lọ sí àríwá ìpínlẹ̀ Kwara ẹgbẹ́ ọ̀hún tẹnumọ́ wípé ìgbésẹ̀ náà ló tako ìlànà ìbí òjòbí àti gbígbé ipò káàkiri ẹlẹ́kùnjẹkùn ẹgbẹ́ náà wọ́n jẹ́ kí wọ́wọ́ fún ààrẹ Lẹ́jí Bọ́lá Ahmed Tinubu àti àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC wípé tán bá dàgúnla sí ìlànà ìbí òjòbí ó ṣe ṣe kó ṣe àkóbá fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún nínú ètò ìdìbò ọdún tó ń bọ̀ ìròyìn ẹkún ẹrẹ ni àmúwáṣe etígbẹ̀ ọyìn láti kàyìndà amọ̀rẹ̀tì 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilé òkèrè níbi tí ààrẹ ilẹ̀ china àtojúgbà rẹ̀ lọ́jọ́ ṣe pàdé papọ̀ ní ìlú beijing lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹkú ìkàlẹ̀.

0: Goji ekiri jigbora tano danu Sempin night leyin ise ojo to wa kefin irora to le fa irorunsun bo se nfe to ba woju ago to ri pe o ku iseju medogun to fe sun gbe Sempin night horo meji lura were were ni Sempin yo ma sise lagu ara re nigba to ba nsun lowo ti ilera pipe yo si je ti e to ba ti ji lai latati Sempin night jeje kule ni sere lagu ara re loju orun kebe ni fun e laaro ojo keji lenu ise re ile ise ti pharmaceutical industries Limited. Àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi ká pòògùn òyìnbó ló ṣe é. Bára rẹ ò bá ṣe wéré lẹ́yìn ọjọ́ kẹta kàn sí dókítà rẹ. Sempin night.
1: Ẹ fọ́rí ìrora wa gbígbà ó Sempin ọkọ yín ti dé.
2: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa, ìdàkùn ìbádọ́ rẹ Facebook, ìdàkùn abẹ́yẹfò Twitter. Ati Instagram lori Diamond 887 FM. Diamond FM, shining supreme.
3: Ẹ̀ka bọ̀ padà ìròyìn ẹkùn ẹrẹ ni amúwá sí etí gbọ̀yìn láti kàyìn Diamond 87 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn ọ̀hún tẹ̀síwájú ní ilé òkèrè ààrẹ ilẹ̀ China Xi Jinping àti irọ́ rẹ̀ tó jẹ́ ààrẹ ilẹ̀ Russia Vladimir Putin ti ṣèpàdé alágbára kan nílùú Beijing. Àwọn adarí méjèèjì tẹnumọ́ wípé ìgbésẹ̀ náà òun láti jẹ́ kí ìbáṣepọ̀ láàrin China àti ilẹ̀ Russia rẹ́sẹ̀ wálẹ̀ sí. Ìpàdé ọ̀hún ló wáyé ní gbọ̀ngàn All of People tó sì jẹ́ pé wọ́n kọ́kọ́ ṣe àyẹ̀wò fún àwọn ọmọ ológun tó dúró wámúwámú. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé ọ̀hún Xi àti Putin tẹnumọ́ wípé ilẹ̀ méjèèjì níbàṣepọ̀ tó ní ṣe lórí ọrọ̀ ajé ọrọ̀ okòwò àti ètò ààbò àgbáyé. Putin tẹnumọ́ wípé ilẹ̀ méjèèjì ò ní wọ́n ní ìbáṣepọ̀ tó jẹ́ àpèwáwò ní àgbáyé. Xi nígbà tó ń sọ̀rọ̀ pé wípé ilẹ̀ méjèèjì kan jẹ́ kí àdéhùn kúrẹ́sẹ̀ wálẹ̀ sí i. Síbẹ̀ ní ilé òkèrè ilẹ̀ Somaliland ti kéde wípé òun yóò sì lè ṣàjọba ilẹ̀ rẹ̀ ní ilé òkèrè fún ìgbà àkọ́kọ́ nílùú Jerusalem. Bí ìbáṣepọ̀ tó wà láàrin ilẹ̀ àti ilẹ̀ Israel ṣe dára sí ilẹ̀ Israel ló kọjá orílẹ̀-èdè ọmọ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó dá dúró. Ìgbésẹ̀ náà òní yóò jẹ́ kí àdéhùn tó wà láàrin ilẹ̀ méjèèjì kò rẹsẹ̀ wálẹ̀ sí. Nígbà tó ń ṣe ìkéde ọ̀hún aṣojú ìjọba ilẹ̀ Somaliland sílẹ̀ Israel Muhammad Aki fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ṣe ìṣèjọba ọ̀hún sílùú Jerusalem Israel yóò sì lè ṣàjọba tirẹ̀ sí ìlú Angesia ní ilẹ̀ Somaliland. Mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèrè nílẹ̀ Israel Gideon Saar tẹnumọ́ pé ìgbésẹ̀ náà ò ní láti jẹ́ kí ìbáṣepọ̀ tó wà láàrin ilẹ̀ méjèèjì kó dára sí. Lábala ìròyìn eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù ti ìdíje Nations Cup wà lọ́wọ́ rẹ̀ ìyẹn ilẹ̀ Nàìjíríà ṣíṣọ́ lójú àwọn agbábọ́ọ̀lù 37 tí yóò lò nínú ìdíje ọ̀hún tọdún yìí tí yóò wáyé. Olùkọ́ni ikọ̀ Super Eagles Eric Chelle ti ṣíṣọ́ lójú àwọn agbábọ́ọ̀lù tí ó lò fún ìdíje ọ̀hún tí ó gbéraṣọ láàrin 24-30 oṣù karùn-ún ọdún tá a wáyé nílùú London. Agbábọ́ọ̀lù tó pé tó ń jẹ 37 láti rí àtọ́gbábọ́ọ̀lù nílé òkèrè àti lábẹ́lé bíi Sadok Abujahama Femi Asisi àti Owen Oseni. Àwọn agbábọ́ọ̀lù bíi Wilfred Ndidi Moses Simon Terrell Murphy àti Rafael Oyedika òun náà ni wọ́n wà nínú ikọ̀ ọ̀hún. Ilẹ̀ Nàìjíríà India Jamaica Zimbabwe yóò kópa nínú ìdíje ọ̀hún. Àjọ tó ń darí eré ìdíje squash ní ilẹ̀ ayé ti bẹ̀rẹ̀ ìgbáradíje rẹ̀ fún ìdíje àgbáyé àwọn ọ̀dọ́ tí yóò wáyé ní ìlú Ontario nílẹ̀ Canada láàrin ogúnjọ oṣù keje sí ọjọ́ 21 oṣù keje. Àjọ ọ̀hún tẹnu pé Nàìjíríà ló ń gbáradì ayífakọyọ ní ìdíje àgbáyé ọ̀hún. Ààrẹ àjọ náà wo ìsìn ẹgbẹ́rúpọ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti bẹ̀rẹ̀ ètò àti kí Nàìjíríà fakọyọ nínú ìdíje ọ̀hún tàtírí àwọn ọkùnrin àti àwọn obìnrin. Ìdíje ọ̀hún lè àfẹ́ lò láti rí pé ó gbáradì dáadáa fún ìdíje náà ní àgbáyé. Tó lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé. Akàṣe ti gbẹ̀yìn pé àjọ ìṣọ̀kan àgbáyé ti bu ẹnu àtẹ́lu kọlù lemọ́lemọ́ tó ń wáyé sí àwọn ilé ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí. sọ̀rọ̀ kẹ́ apọ̀lẹ́ ṣíṣe lẹ́nu fáwọn arìnrìn àjò wípé wọ́n ti bẹ̀rẹ̀ gbèsè akin láṣìkètè kẹfin àrùn ẹ̀bólà pákọ̀ ọkọ̀ bàálù lórílẹ̀‐èdè yìí àti sọ fún pé ṣọ́àgùtàn kan wọ́n bọ ẹnu àtẹ́rọ kò bá kúngbẹ̀ tó sọ lórí ikọ̀ arsenal àti àwọn alátìlẹyìn ikọ̀ ọ̀hún ní ìpínlẹ̀ kwara sọ fún pé ẹgbẹ́ òṣèlú pdp yóò ṣe tó dìbò kòmẹ́sọyọ láti yan àwọn mòye rẹ̀ fún ìjókòó ìlẹ́gbẹ̀mọ asòfin àgbà ilẹ̀ yìí ṣáájú ètò ìdìbò ọdún tó ń bọ̀ ní ilé òkèrè aka fún yín pé ààrẹ ilẹ̀ china pẹ̀lú irọ́ rẹ̀ ní ilẹ̀ russia ṣe ìpàdé papọ̀ nílùú beijing làákòótán aka fún pé chelle ti ṣíṣọ lójú àwọn àgbá bọ́ọ̀lù mẹ́tàdínlọ́gbọ̀n tó fi gba ìdíje ti cup tí ó wáyé nílùú london nínú oṣù karùn-ún 1790 ó ní ìlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin ilẹ̀ amẹ́ríkà ṣe ìdásílẹ̀ kankan tí ó mọ̀ gba owó orí lórí omi ó sì padà di iléeṣẹ́ ológun tó ń sọ orí omi ní ilẹ̀ amẹ́ríkà tó ìlúpìnrin ọ̀hún ẹ pàdé wa tó bá di aago márùn-ún ààbọ̀ lónìí fún ìrìn àgbáyé wa ní kànńdá amọ́dé ti 8.7 tó wà nìlọrin ní ìpínlẹ̀ kwara adéyẹmi adéwálé lọ́lọ́tú ròyìn táíwò adéyẹmi ló ti tó ká ṣètì gbọ̀nyìn lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ̀kọ́ wọ lẹ́nu iṣẹ́.
4: ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́
5: láti ilé iṣẹ́
4: diamond fm.
6: ẹ wá sẹ́ ẹ́ amòkú ti wù àìbàjẹ́ amòkú ti jíwó ìlú ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látújọ ń ṣe. ẹ wo jẹ́ ká bo láṣìírí jẹ́ ká gbójú ń bẹ̀ àṣìírí ẹ̀ kò gbọ́dọ̀ tún lójú ewé.
7: Ẹdú o, ẹ jẹ́ aronú jinlẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé eré wa àbàjẹ́ àti ìpinnu òdì kò mọ aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú? Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
8: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: tó ti fẹ́ kí èrò transformer wa o. Ma wo bí wọ́n ṣe jí ẹ̀rọ aṣàkálẹ̀ àwòrán lójú pópó náà nú o. Sì ma wo mo dé ma wọn ọmọkùnrin yẹn o. Àmọ́ kí n tẹ̀mí ṣe gbogbo ìjọba nífa.
1: Kò tẹ́ kó mọ̀ọ́tì lọ jẹ́.
0: Ayí jẹ́ ọmọọtì lọ.
2: Rówó dáadáa o, njẹ́ o tiẹ̀ mọ̀ pé dúkìá àjọba dúkìá rẹ ni, owó orí tó ń sì ń san ni wọ́n sì fi tún gbogbo ohun tó bá bàjẹ́ ṣe lọ́nà kan tàbí èkejì. Ara wa náà là á sì ń kó bá. Ẹ jẹ́ àmúọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní àgbájọwọ́ là á fi sọ̀yà. Tó o bá rí nǹkan tí ò bójú mu, fi tó àwọn aláṣẹ tó tọ́ létí.
3: Ìmọ̀ràn yìí ló ń dé tẹ́tí gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
4: Gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó. Diamond 88.7 FM, ẹ lọ fọkàn balẹ̀. Bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM, ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

0: Lórí ìkànnì rédíò kan náà, pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́, Diamond FM Ìlọrin.
1: Turn it up loud. 88.3.

0: Shining Supreme.
1: Ní gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa. Kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM. Ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá, ìfikùnlukùn, lẹ́ka amúlùúdùn, eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o. Diamond FM. Ìkànnì tó ń tàn yẹrin yẹrin.
2: Pẹ̀lú extra kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
3: Pẹ̀lú.

0: àlètò kan tó kí n gbàkanjù kan lọ tó máa dé sétí gbọ́yìn nìkùnì diamond 88.7 FM ní gbogbo ọjọ́ ajé monday ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ ẹtì friday àwàdà ẹfẹ̀ orin lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò gbẹ̀dú extra. Gbẹ̀dú extra nìkùnì diamond 88.7 FM wo bó ṣe lálẹ̀ wò bí àṣẹṣẹ yóò sumari ó mọ́lẹ̀ rokoto bí ojú ọmọ tuntun ó ń já lálá ó ń kú rìrì ó ta lẹ́nu bí kí lè ṣe kí rin ṣe gbẹ̀dú extra tọ̀sẹ̀ yìí yóò dùn.
1: Dance, dance, dance, dance, dance. Come on, come on, come on, come on, come on. Fapajo, fesejo, furijo, feinjo. Awale, lulualujo. Adetunle, pedese. Jasa gospel do de femi so lam pediara. Lori gbedu extra. Oya keje kajo. Gbedu mare, a matunga. Malo gbedu extra re, a majasa. Malo gbedu extra. Lori diamond 88.7 FM. Odunchu. Ema gbadun e.

0: agbàgbé.
1: Ó yẹ tó gbóre yín sókè yín ẹnu ọ̀nà. Àgbẹ̀ yín sókè yín lẹ̀kọ́ ayérayé. Wọ́n bá ògo kó wọnú stúdíò yìí wá. Ká lọ bá ògo náà. Olúwa tó lágbára ní ogun. Mo gbẹ́ yín lẹ̀kú dẹ́. Mo gbẹ́ yín lẹ̀kú rí. Àlẹ́ gbórí yín sókè. Ọ̀bọ̀ ògo tún ṣe tán. Láti tún wọnú ilé ọ̀rọ̀ yìí wá o. Láti tún darapọ̀ mọ́ mi. Lórí ètò gbẹ̀dọ̀ ẹ̀sà lọ́sẹ̀ yìí. Ọ̀làrẹ̀wájú ń bẹ ń bí. MC Smile. Ẹ máa gbóhùn ẹ̀. Torí pé àní ju 45 minutes lórí ètò lónìí. Àsáré máa gé pépè pé báwo bàbá ń sọ̀nà ni. No time to check time. Ìjẹ́ kábíyèsí ọlọ́run ọba. Àkọ́dá ayé aṣẹ̀dá ọ̀run. Gbẹ̀gbẹ̀nẹ̀kẹ̀ adásíbi ọ̀wọ̀. Atẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ fi ṣàgbéjì ara. Àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Ọba tó dórun tí kì í sùn tí kì í tòògbé. Ọba tó dóúnjẹ tí ìjẹun tẹ́bi ìpa. Sàátì lókè Elédùà. Mo kó bẹ́ẹ́rẹ́ fún ọ. O ṣé o mo dúpẹ́ o mo mọ̀ lóore. Oore ìṣọ́ àánú tẹ mọ́ pípèsè tó ń pèsè fún mi. Ṣé máwọn olólùfẹ́ mi gbogbo. Adúpẹ́ a mọ̀ lóore. Ìṣẹ́jú méje kọjá àgògò méjì ọ̀sán. Àyín ti lè máa wo òpẹ́ ìbò ni wọ́n ń pẹ bí. Àwọn tó dọ̀njá sí àwọn tó pẹ́ ń tagun. Láwọn tèmi wọ́n ti mọ̀kànnì tó ń dákọ kẹlúkẹ yìí. Ìkànnì tó kílẹ̀ fàlàfàlà. Tí kì í ṣe lẹ́kùnjẹkùn. Táwọn kó lè yọ pẹ̀tẹ́ẹ̀sì fún alára wa. Àyè gbà wá gan làwa dúró sí. Bàbá mi sọ wípé àyè gbà wá. Àníkànnì ló yẹ kí wọ́n máa pè bẹ́ẹ̀. Nítorí pé kì í ṣe olójúlé méjì. Dayamọ́ọ̀dì ni wọ́n ń pẹ bí o. Lórí frequency yẹn 88.7 ìyẹn lágbàṣẹ́ gbòǹtẹ̀ lọ́dọ̀ ìjọba. Tá a fi ń dábí ẹdun tá a fi ń rọ̀ bí òwe. Sọ́mọ́ìtì ó kílẹ̀ fàlàfàlà lápá bí. Aṣí àlùbárí kàmọ́dé. Ọkẹ́ bí fọ́mọ ọ́nìjú dọ̀tán. Báwọn tí ń gbọ́ fúgbà àkọ́kọ́. Àyẹ́ kí n ṣojú òpó yẹn lẹ̀. Wọ́n MC Smile Ọlárẹ̀wájú. Bóun náà káwọn aráalé náà. Ó wá ti káwọn aráalé tí ẹ mọ̀ pé a ti wọnú ètò lọ nìyẹn ní sọ̀ọ́sàn. Mo ti wà ṣàwísù. Àwọn tèmi ti jẹ́ ń séwu kò séwu fún wọn. Àwọn tèmi tí wọ́n wà ọ́n bù. Tí wọ́n fọ́n bù tá a jọ ń bọ́ bù papọ̀ ń gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Wọ́n ti tún dúró gorí ìsápá abẹ. Nítorí pé wọ́n mọ̀ wípé kò sí dání inú díṣọ́nárì yìí tèmi. Kò sì sí rọ́ọ̀ṣì ibẹ̀. Ó ti lẹ̀ wò ó kéré ọmọ. Ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí ẹ ti mọ nọ́mbà tí ẹ lè máa fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí. 0916 950436. 0916 950436. Ó dá jẹ́ kí n ṣí ojú òpó yẹn lẹ̀ fún MC Smile. Kóun náà káwọn aráalé pátápátá kó tó di pé a wọnú ètò yẹn lọ nísànsán bó o nìkan.
2: Dada ni gbẹdu tun ti ṣe o tun ti zẹ
1: o tun ti zẹ o tun ti zẹ gan
2: o tun ti zẹ
1: lori ọwọ yẹ
2: o tun ti zẹ. Ajẹ́gbé ká máa kí gbogbo àwọn tán gbọ́ wa dédé àkókò yìí pé ẹ tó ká àsán. Ẹ tún kú àmì tí gbọ́ wa lọ́sàn-án tòní lórí ètò gbẹ̀dú extra. Àtúndé náà nu àtúwọlé dé a kì í pé ẹ káàbọ̀ lọ́tún lọ́sàn-án tòní. Ọlárẹ̀wájú Ọdẹ́wọlé MC Smile lórúkọ tèmi ń jẹ́. Àwọn a máa pé àwa lámọ rí ẹ̀rín ẹ̀rín ò ní rin wa tó rẹ́ni tẹ́rin bá rin irú wọlé wọn ń dùn wò lọ́jà tí ò ṣe bí lọ́mọ yìí kò ní ṣe wà wá lámọ ṣe nǹkan tó
1: dáa tó dáa. Àmì tuntun wàá ṣe àlùbáríkà. Agbólẹ́nu bí agoro dẹ́. O ṣé mo dúpẹ́ mo mọ̀ lóore. Ọmọ ọ̀dọ̀ àgbà. Ó kẹ̀dẹ̀ máa rágun rógolo. Láago gbogbo àwọn amúlùúdùn. Arí ni à ń bẹ̀rẹ̀ wò ayọ̀dẹ̀jẹ̀ ayọ̀lá lóko mi o. A akani ko yire olode seyan emi lo me lejoro keje alu egbe pa yoyi ti ti ngba ti ki so ma lejoro ekiti ni le baba to gbe bi mi lomo be ba wa wa mi be ba ri mi le alayan fele wa mi simbi tayo deje

lórí ètò tèmi náà. Èmi a máa bá wọn sọ wípé mo bá wọn sọ kẹ́kẹ́ mo fi rẹ̀gbọ́n ọ̀fá. Mo bá wọn kàràjà mo fi rẹ̀dí ọ̀pá. Òjò pagi lápá kan dápá kan sí òjò bó o bá pa mí kó má ṣe pọ̀ rẹ́ mi. Nítorí pé rí bá wọn rè lúù wárọ̀ kò mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀ yẹ̀ẹ́sìkẹ́. Àlẹ́fọ́ rè lúù wárọ̀ kò mọ bí wọ́n ṣe ń kí wọn lágbọ́n ọbẹ̀. Ajá nìkan ló mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀ tó mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárọ̀. Kàájọ́ tó dé èdè ògbóhùn ẹlẹ̀ yò. Ará ló ń gbọ́ nǹkan tára oko sọ. Wọ́n gbọ́n pa. Wọ́n gájà kẹ́ wọn létí lọ. Wọ́n gájà kẹ́ wọn létí lọ. Àwọn gbà tá a jáde ló wá pé gbogbogbogbogbò. Ayé pé ń lólódì kó nǹkan lónìí o. Gbogbo yín pátá mo kó mọ́ra. Kí n sì máa kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam wípé ọkú ìmúra o. Ọdún iléyà ń bọ̀ lọ́nà àwọn alábàáyà. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọ ṣọ́ọ̀bù àwọn bíi Cordyland. Wọ́n ti ń wò pé àbáyà ilé máa mú lọ́dún ìṣe. Ọbẹ̀ ò ní sẹ́lẹ̀ láṣẹ Ọlọ́run ọba. Mo wá rọ̀ yín ẹ torí Ọlọ́run. Ohunkóhun tọwọ́ yín bá ká oníkẹ́ ẹ ṣe o. Ẹ má ṣe jọ agbára yín lọ. Láti bẹ̀ẹ́ já sẹ́líbrétì àwọn Arsenal. Àwọn ajagun gbadé of England. Àwọn ọmọ tí wọ́n sọ of London. Nítorí pé láyà àtànà lẹ́yìn ọdún méjìlé ní ogún. Tí wọ́n ti mú àmúbọ̀. Àlé ìbà. Wọ́n le wọ́n ba lánàá. Àwọn Arsenal ẹjá sẹ́líbrétì wọn. Àwọn bíi Bill bàbá àbejì ẹjì ni Aṣẹ́gun Ajé wọlé Alhaji Wahid Adéjúmọ̀ àtàwọn míì tó kù tí wọ́n jẹ́ Arsenal ẹjá sẹ́líbrétì wọn náà mò ń bọ̀ náà ẹ bá yìí kúrò bẹ́ẹ̀.

0: si mi te ti joto eyin pop si mi te ti duro ore ta lo tun ma explain ta ya lo zo isa bo lo se ma jo gogogo lo so toni eno baba ri ijoba gbogbo fashion staff ma ijoba niyan ni gbogbo sakama ni Niger Road eni mogi eyan mi ni awo ti mi ni aviju telo to moye
1: kota mi ma le on o mo se sa de le du ala
0: o ya nkan ta ma ganu si leleyi o e gbo ninu okunrin to lowo
1: gbogbo eyin te n beta
0: ṣugbọn ti ko support kari ayawo e o te fe ko je yawo ile lasun ati okunrin to je pe ko lowo lowo ṣugbọn to appreciate to de n support kari ayawo e ewo lo gba yin nu awon mejeji bale yin bato
1: okunrin wa oba won
0: okunrin to lowo lowo ta ba n soro n pa se kandi ta le ma bi se semenku e won lowo n be lowo ati lawi ṣugbọn ko support kari ayawo e gbogbo nkan ti yawo e ba se ko jo loju
1: mo ba ni ki n ti
0: won o de afẹ ko je yawo ole lasan
1: pe jawo ni ki n wa aba n fun mi le
0: atokunrin ti o lowo lowo ṣugbọn to appreciate to de n support iṣẹ́ tí ìyàwó ẹ̀ ń ṣe bóyá kí n ṣe lápẹẹrẹ fún yín ẹ mọ̀ páwọn obìnrin kan ń bẹ ilé iṣẹ́ wàìwàì báwọn omidan báwọn olórí ilé àwọn ọmọ nìkẹ́ kọ́kọ́ wọn wá sọ wípé òun sọ́pọ́ọ̀tì kárí àwọn yẹn pé torí pé òun lówó lọ́wọ́ sẹ̀ MC Smile. Azumi pe e wa lomobirin o wa supejo e ba yin ewo le ni pe ko mu na o mejeje e ja ganu si ta lo ma explain taya 0913656952 o do esan o kan eta efa arun arun esan efa esan arun eji ero banisoro te le to wa pa bi gan niyan e ti mo ba se ma nse a ma da ti wa ma ni o tori pa afẹ ko da ba mo eji na victor ade oye bo ni kan eni akoko ti gbori wole hello somebody
2: dati e mo
0: o ya gbe fun gbe fun baba be láti lájọ́ rìn gbogbo múbọ̀ ń kọ́bà mi ẹ ṣe wà mí àṣẹ lọ.
2: Èyí tí ò lówó lówó tó support ìyàwó
0: ẹ. O lẹ̀ ní kọ́mọ yóò mú tí ò lówó lọ́wọ́ ó kàn ń support ìyàwó ẹ̀ kárí ẹ̀. Ẹ̀yin bàbá ẹ̀yin àgbààgbà náà lẹ lówó ṣohun gbogbo tọ́nà alpha. O ti ń dà yí nìke. Bàbá ẹ bọ́lẹ̀ ẹ̀rọ yẹn kan gbé yín kọjá alájọ́ rìn. Ẹ ṣeun mi dúpẹ́ a máa rí yín bá láṣọ lọ. O do ẹsàn ó kan ẹta ẹfà àrùn àrùn ẹfà ẹsàn àrùn èjì ojú òpótá ilé ìtọ̀wọ́ bí nìyẹn. Ẹyin gẹ́gẹ́ ẹ̀jẹ̀ kí n mẹ́ni iná. Hello somebody ẹ ti wọlé o. Ṣúgà já lọ sẹ́yìn. Ẹ sì gorí igi ọjọ́ tí ń bẹ wájú ilé. Tí nẹ́tíwọ̀kì yín bá ń sánrí mọ́ gírí. Tó dàbí pé rún bí aṣọ ọ̀nà apẹ̀rẹ̀. Ẹgbun ni orí igi ọjọ́ tí ń bẹ wájú ilé. Ó bá lè mú yẹ̀sẹ̀ nìkan tí mẹ́ ń bẹ. Hello somebody.
3: Hello,
0: mommy, where are you? Oh, ẹ má pa náà trading yẹn náà. Kí ló ń ṣẹlẹ̀? Lọ́jọ́ mi, ẹ ní dati ẹ mọ̀. Ṣé ìgbà àkọ́kọ́ tẹ̀ ń gbé torí rẹ̀?
3: Dati ẹ mọ̀.
0: Kò ní dàbá mọ̀ láṣọ lọ. Ok. Eléyìí tí ò lówó tó ń support kárià. Tó appreciate kárià ìyàwó ẹ̀. Ok, bí wọ́n ti ẹ̀ wá jẹ ọjọ́ oúnjẹ alẹ́ sùn. Wọ́n máa ń bọ ọkàn balẹ̀ ra nǹkan lọ́jà ni. Ẹ bá explain táyà. Kò sọ kò sọ evidence. Màmí bolẹ̀ lẹ́ẹ̀ ti pè é. egbejila esun gan bo ni gbogbo egbejila lo so yin
3: adupe
0: lowo o si ngbojo owo nkile falafala lapa be yen bo bere mi gbo ku yen esun gan ni mama won fo erin ngba ti mo bi won pe bi won ba ti ejo jonje alesun won wa fo erin pe MC Smile
4: Alo dun so se.
0: O dun so.
4: Wa mo mo kan de. We o si nwa se ni o, si ni se o. We at least ojumo kan o ya mo ri 200. Lele. Mo si fe ki mo fe fe. O wa mo de waju obi o, yo de gba.
0: Sugar ja.
4: Yo si gba.
0: 0913655695 2. Hello somebody.
2: Ale ma
0: lowo Mommy Yusufu kilo sele network ni o ale ma lowo lowo o sugba la kafia ale ma ni le lori ore nte go ba ti japa
4: adekule bi le
0: ore nte to di ba jensi lo ti pe
2: Eh
0: ya mami gbebu. Dasi be mami mi gbogun yin.
2: Mi gbo ti e lai lai ma jan ni.
0: Ase Olorun ateyin na.
2: Ko nda mo ti gbogun bale aya ti baba to ni ile ise na lagbara Olorun.
0: Ami ami ase Olorun.
2: Se ni omo na to gba la oro gidi ni o losan yo pataki ni. Se ri ke omo lo lo to ba lajo o beta ti la pa ni o se yan ni ti o ni ra yawo e ni popo.
0: Ah.
2: Ise nkan to make omo dunu o.
0: Emi pe bi won ba tan ba ni fokan bale won le lo soja kan lo rasu
2: yes
0: pelu fokan ba e de ku currency wo ni fokan bale currency orile de wo ni mami mami shukura la ta lori mama ya tete japa won fe explain ta ya hello somebody Oh yeah, mami. Eyin wa bo. Oh yeah, ma je lo. Emi go ni gbo bi si yin lase Olorun. Lati je are lofa, esu. Ami ase Olorun. Ami ami ami ami.
2: Awa batisa.
0: Ki le wi mo gba yin.
2: Eh.
0: Ko se evidence aje. Bo te pe onje ta ti ato so ba ta ro. O jo bi pe o tin lo fa.
4: Okay.
2: God bless our country Nigeria.
0: Amen. Esun mo dupe mommy ayo lati je are lo fa. Zero 913655695 2. Ero bani soro ti o wo bi gangan te le pe sinu lati se be ki e dasi yen lo so tuni boya iwo se n gbo fugba koko on ta n gbe yawo ni pe okunrin to lowo lowo sugbon ti o support kare yawo e to kan fe ki yawo e je
4: full housewife
0: yawo le ati okunrin ti o lowo lowo sugbon to appreciate kare yawo e to pelu to support gbo bo bo yin ba ti mu kankan na awon mejeje wa e wo le ma musa
4: e wa na wo se pe omo yin o support omo mi career sugbon o support e financially iwo mu fe
0: hello so ye o do esan o kan eta efa arun arun efa esan arun eji ojo ogo ta le tonu hello somebody O ya gbe fun
2: Olawale lati
0: Ikirun boni gbogbo awon ko mo
2: Dada ni o
0: O ya mi gbo ku e brother mi
2: E da gun kini je fun kan bale gan owo ni
0: Owo ni fun kan bale je tun gbo
2: Owo gege ni fun kan bale
0: Ti o ba sowo ko si fun kan bale abi ki le so
2: O na ni ko ti mo kan bale e da ni so ya lo lo nje
0: eh
2: tori nawo ti pe ba mu ile
0: tori mo ni fokan bale abi kẹyàn wá sílé àná kó wá sọ pé mo support kárí àwọn ọmọ yìí mo appreciate ẹ kó wá máa lọ no as in
4: lo fẹ múlẹ actually mo ṣe ń wá ṣẹ ni
0: oya ma mi gbe fun láti Taiwo bó ni Taiwo lọ́sẹ̀ mama oya ẹ máa jẹun lọ kí ló ṣẹlẹ̀ kì í ṣe kọ́dí lójó kó lé nẹ́tíwọ́ọ̀kì rà ẹ̀ kò sí nítòsí ibi tó lọ ti lọ jókòó sí àkúmọ̀ hello somebody ó yẹ gbé fún màá mi mi ìgbọ́kùn yín mà ẹ tún pè padà ẹ tún fẹ́ explain. Ọkọ ọmọ yẹn wá dé ó ní mò ń support kárí àwọn ọmọ yẹn mò ń dẹ ẹ yín kò wá owó kankan lẹ how do you now feel.
2: yóò
0: ti máa dá
4: yóò ti máa ṣàjọ
0: yóò ti lọ fà
4: tí ò bá wá rí ṣàjọ ńkọ.
0: mo ti mu ti yin ẹ bá jẹ kan gbé yin lọ sẹrin ilé ẹ dúró lọfà torí ẹ ti explain táyà kẹyà tètè dúró lọfà jẹjẹ. Àgọ́ ti kó wa ń pápá mara o. Ok jẹ́ kí n mú ẹni sí. Hello somebody.
5: Gàtí ẹ mọ̀.
0: Ó yá gbé fún.
5: Jim Test ni látẹ̀dún.
0: Ọ̀gbẹ́ni Jim Test látẹ̀dún. Ó yá ewo lẹ́yìn faramọ́nu méjèèjú.
5: Owó ni kókó
0: mọ̀ ní Kúdíégó.
5: Owó ni kókó
0: lásìkò tá a wà yìí. Àǹgbọ̀n ń pa.
5: Máa jẹ́
0: níwájú,
5: máa
0: jẹ́ mọ́tàdínláàdún síbẹ̀. Ló bá tán, ṣúgà já. MC Smile, já máa lọ lé.
4: Owó dalẹ̀, agbára owó gan ní ká.
0: Aṣọ náà.
4: Ọlọ́run iwájú ọdẹwọlé MC Smile lórúkọ tèmi ń jẹ́ ìpàdé wa, ó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀.
0: Ó dáa dúpẹ́ àmọ́ lórí o. Gbogbo ẹ̀yin tí ẹ múra ọdún léyà, ẹ dẹ́kun nǹkan tí ipa wa bá ká láti ṣe oníkẹjà ṣe o. Ẹ má já sáré mọ́tò lọ́rí kọlu kẹ̀kẹ́ o. Já rọra o. Bó jẹ́ pọ̀mọ́, bó jẹ́ pálá tó ti gborí lọ́wọ́ àtìláwí, bójó lọ́wọ́ ẹ̀yin ká ẹ dẹ́kun. Òun náà ní kẹ́ ẹ dúró lé o. Owó bá sì yọ ẹ̀ṣánú fún àwọn tí ń bẹ láyìíká àti agbègbè yín. Bó ṣe jẹ́nu káríra láyọ̀ ká pàdé ní rẹ̀ ká má dolódì lẹ́yìn ara wa. Ayọ̀dèjì Ayọ̀lá olóko mi ìpàdé wa wọ̀ bí ọjọ́rọ̀ yẹn lọ́jọ́ mẹ́jọ láṣẹ Ọlọ́run ọba. Ìní fi mi ìfilẹ̀ sínú ìbànújẹ́ èsì ní bá yín nù ìbànújẹ́ o.
6: Ní ìlú Ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́. Ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹ́ ẹ jaládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára.
7: Àsìkò yìí gbóbi tẹ́tí láǹfààní láti máa gbọ́ ìkànnì alálùbáríkà yìí. Wọ́n ní màá fọwọ́ ara mi tún ara mi ṣe. Òun lọ̀rọ̀ tí máa ń bọ́ látẹnu onígbìyànjú. Ìgbìyànjú tẹ́ ti ń gbà látijọ́ yìí tí ò tíì dòun. Àsìkò tó tí ó dòun láṣọba mi Èdùmàrè. Bẹ́ẹ̀ bá ti nígbàgbọ́ rere lolúwa yóò máa jẹ́ lọ́dọ̀ yìí. Mo kì í yín o torí pé rékabìtì la kó wá fún yín. funta koko yi lati le se Dream Life International. My name Ambassador Fatiu Adesina ninu yara agbara pelu me nibi ti won ti wa da wa leko lori ohun ta npe ni Financial Independence Summit eleyi to nbo lona ti won ni ki gbogbo eyan wa lati wa soriire Financial Independence Summit ki lo nto tumo si e o farabale e o gbo daada Dream Life International etimo won bi eni mowo amo fun gba akoko eni tun gbo baye ki la npe ni Dream Life International Financial Summit yi ki lo nto je Ambassador Fatiu e ku dede asiko yi sa
8: e seun olotu mo ki gbogbo eni to nlanfani lati ma gbo mi ni dede asiko yi ni le loko lodo mo ki gbogbo yin oruko temi ni Ambassador Fatiu Adesina mo je asoju odo fun ile ise Dream Life International ile ise yi je ile ise kan ti a ma nfi ona han awon eyan ba won na se le ma gba lati ma ri owo kojo lati fi se fuja oro aje won abi gbo bukata kan instead ti won fi ma wa lo ya owo abi je enikan kan gbese teyin na ba wa awujo wa leni e ri popolopo awon eyan lo ma saba ya owo bi owo ile lori sirisi lati ri pe awon na gbo bukata abi fi gbe iru gbese aye rorun to won won so awon wa gegege bi ile ise kan ti a duro lati je awon ti won dekun aini ainoto ati ainiseku lawujo so fun idi eyi ni a fi gbe eto ti a npe ni Financial Independence Summit
7: shewon adupe Ambassador Fatiu awon agbalagba le Yoruba lo won bo won ni moko a ma ni apere bo gan le yin sise alapade Dream Life International ati awon anfani eleyi tin bembe
8: e sewon olotu nikan bi odun meta seyin lemi na se alabapade eto yi emi ti mo nba yin soro yi mo je enikan ti mo wa lati ijile kan tawon ilebo ma npe ni humble background se awon iko se kan tin je humble poor background le nje be a fe bo tu se eni a fe gbogbo enu pe single mother lo raise me osu marun ni mo wa ti mo ti lose dad mi gege bi enikan to lose dad re ni osu marun ti won bi kale emi ni kokko lo bi o emi number 17 lati odo dad mi emi je number 3 lati odo mommy mi e ti mo ru family yen so that's the kind of family ti mo ti jade so ba ti daddy wa salai si mommy wa ka meteta ti won bi fun daddy wa won ko wa kuro le daduwa so that I will survive now ise iya ohun osi ohun la fi grow inside struggle in struggle out ni pe ota ni mo mi nta lese ti ta fi jeun as at the time ti mo wa lese so am ti gbanju ni mo ba won ni di pe ota ti won ta lese ti ta fi jeun a rowo le san a ro nje meta lojumo a ri je ngba ta rowo le san a ma scot ka kiri ni bi ka ma scot lodo egbon lodo aburo mommy lodo re lodo gin a lo scot nbi kan ni gba kan awon eni ni flat won ni visitors room ngba ta wa dele won won ni ka lo clear nu store pe nu store ni ka ma sun si ke le mo iru igbesi aye ti emi ngbe ti mo gbe dagba inu store won ni tori visitors room ya alejo lo wa fun anytime la won de le lalejo se won ke ta ba de lalejo nisin ta ba wa ninu visitors room ko si ba lejo se fe ri bi ti yo de si inu store a teni ton tilekun lale npa fe sun ko ru ma ba pa wa sinu le ati gba yen lemi ti bere si ni ma ronu pe ye ke mi na le ma se nkan kan se lati fi ran mami mi lowo mo ara mo won la kikikin kan lojo kan won sa rin ka kiri kile yin wa won la won wa rin kile be fi se won la won ta rin ni irin ni bo won lodo alaji emi na ba lo make enquiry alaji ni tin ba gbe rin wa lodun na olohun pe to ba je kilo kan 20 naira pe to ba je pa aluminium ni mo gbe wa alaji ni kilo kan je 100 naira mo aden to n sa lo ku stofu aloku potu mama sakri legbele friday ni ma lonta o yen ni ma na ni the following week mi o ni bere lo mo mi mi gbangba to di pe ti anything ba sonu leniwe to jo morin ile wa lonbo eni kan ba wa garawa laarin ode o wa kan lekun waju ile wa ni won ni fatu ni sanrin ladugo gba to di pe ituju yi po mo mi lati ji mi lo rojo gan ni pe wo mu mo ko fe sanrin ni mo mo ko fe ran mi lowo ni ele to se yin tiyan lojumo se mo mo a fi kale mo fe second education mi orisirisi ise ni mo se temi na te pe mi na fe jeyan lati fi ran mo mi lowo mami tu aje nikan to kedun pe ko mo ma keko won tiraka lati ran wa lo lewe to ni won bi ni pe won education is the best legacy all education is the key to success awa kawe won na bata agba kokoro lowo o wa kulekun asiyori ta fe fi si opolopo obi ni won tiraka ni won je gbese lati fi ran awon mo won lo si lewe awon ta wa ran lo lewe ni sin to ba wa jade kuro ni lewe ko sise gidi kan ko si nkan pato kan ti won fe se pelu certificate dogbera ni aye ta wa le ni certificate kan lo mata mo ni sin tawon eyan o ti mo ni yen certificate lo mata se di pali teyan gbera ni ko fun yan ni guarantee npe yan ma se kini pe yan ma di oloro now opolopo awon eyan wa mo pe things ti change the rule of making money ti change rule of engagement ti change pupo na awon eyan lo mo pa awon ofin ti change bo ke se pupo na awon eyan lo mo nkan to ye ka awon ma se tawon na fi le change igbesi aye won fun idi eyi la wa fi gbe financial independence summit kale lati fi ran opolopo

0: olùrànlọ́wọ́ pàtàkì sí ààrẹ lórí ètò ìbáraẹnisọ̀rọ̀ Daniel Bwala ni ó ti sọ wípé àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà ń lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti ṣègbè kí wọ́n sì dáàbòbò ara wọn tako àwọn aṣàkọlù léyìí tí ó ní bí ìhàlẹ̀ nínú nígbàtí ó ń sọ wípé ìjọba ó ní ó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ o lórí àtiyanjú ọ̀rọ̀ ètò ààbò torí wúgẹwùgẹ káàkiri tìbútùrọ ilẹ̀ yìí Bwala tí ó ṣàlàyé ọ̀rọ̀ yìí lákòókò ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn níléeṣẹ́ agbóhùngbáwòrán kan lápapọ̀ ilẹ̀ wa èyí tí ikọ̀ akóròyìnjọ ìkànnì ìgbóhùnsáfẹ́ Diamond FM ṣe àkàlẹ̀ rẹ̀ lónìí níbẹ̀ ni ó ti ń fi ìmọ̀lára hàn yẹn lórí àwọn furujọ́gan tí mọ́ àwọn ìṣẹ̀lẹ̀ àkọlù tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí léyìí tí a ti rí ṣíṣe kú pa àwọn èèyàn yẹn ní abúlé ìsìlẹ̀ ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti kíkó nígbèkùn àwọn olùkọ́ tí mọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ̀lẹ́ ìgbìmọ̀ tí ń rí sọ̀rọ̀ ètò owó nílé ìfowópamọ́ àgbà ilé wa ni wọ́n ti fohùn ṣọ̀kan o lórí àti dúró lórí ìlànà owó ètí ó kọ́ra jẹ́ monetary policy rate tó jẹ́ ìdá mẹ́rìndínlọ́gbọ̀n ó lé ọwọ́ márùn-ún ní ìtẹ̀lé ìpàdé ìgbìmọ̀ náà ẹlẹ́ẹ̀karùn-ún-lé-ní ọ̀ọ́dúnrún-ún rẹ̀ tí wọ́n ṣe ìpinnu ọ̀hún ni wọ́n fohùn ṣọ̀kan sí o ìyẹn nínú ìpàdé èyí àwọn ọmọ ìgbìmọ̀ náà mọ́kànlá tí wọ́n ti ń bẹ níbi ìjókòó ìpàdé náà gómìnà ilé ìfowópamọ́ àgbà ilé wa Ọláyẹmí Kàdúsò ó ní ó kéde ìpinnu yìí lónìí ọjọ́rú lẹ́yìn ìpàdé náà tí wọ́n ṣe nílùú Àbújá ṣáájú ètò ìdìbò àpapọ̀ ilé wa ẹgbẹ́ òṣèlú New Nigeria Democratic Congress NDC ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe àyẹ̀wò tí wọ́n sì ní pé ó wẹ̀ mọ́yán kọ̀ọ̀kan èèyàn Peter Obi gẹ́gẹ́ bí ọmọye dupò ààrẹ wọn alága ìgbìmọ̀ olùṣàyẹ̀wò náà tí ń ṣe gómìnà ń gbà kànú ní ìpínlẹ̀ Ebonyi Senator Sam Ego ni ó jẹ́ kí ó di mímọ̀ wípé ìwẹ̀ mọ́yán kankan òbí náà ó ní ó jẹ́ wípé wọ́n ṣe o èyí ó sì fi ọ̀rọ̀ náà sójú òpó ayélujára pẹ̀lú fọ́nrán fídíò lójú òpó ayélujára X àjọ tí ń gbógun ti ìlòkulò egbògi olóró nílẹ̀ wa Nàìjíríà ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ba agbègbè kan tí wọ́n ti ń pèsè egbògi olóró jẹ́ o léyìí tí wọ́n sì fọwọ́ òfin gbé àwọn ọmọ ilẹ̀ yìí kan àti àwọn ọmọ ilẹ̀ mẹ́síkò míì àjọ ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé àwọn afurasí mẹ́wàá ó ní ọwọ́ òfin tẹ̀ léyìí tí a ti rí àwọn ọmọ ilẹ̀ mẹ́síkò mẹ́ta àti àwọn míì tó jẹ́ pé wọ́n ṣe tán ṣùgbọ́n wọn. ìròyìn ní ṣókí fúnṣà ẹni kò ní jù báyìí lọ ẹ darapọ̀ mọ́ wa ní agogo márùn-ún ìrọ̀lẹ́ fún ìròyìn jákèjádò àgbáyé lédè gẹ̀ẹ́sì a máa mú àtúpalẹ̀ rẹ̀ lédè abínibí wá sí ti ìgbọ̀yìn ní agogo márùn-ún àbọ̀ ẹ ṣeun tẹyan ìkànnì ìkẹjìdínlẹ́àádọ́rùn ó lé ọwọ́ méje Diamond FM láàyò ẹ má wáyé kúrò ńbẹ ètò àdílébarí lẹ́ẹ̀ma láǹfààní láti tẹ́tí sí i.
1: ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́ Diamond FM.

0: ọpọlọpọ wákàtí tá a ti lò lẹnu iṣẹ òjọ kó wá wá pẹlú ọkàn apọn láti ṣàṣeyọrí tóun ti ìgbìyànjú tí kò tẹtí láti wá mú kí ọkàn wọ tutù pẹsẹ lẹyìn gbogbo kòókòó jàǹjà látàárọ ṣe ló yẹ kájọ jùmọ fi ètò tó dọṣọ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ àṣà èdè yóò tún máa gbẹwò ọtún wọ lóní sẹlẹńsẹ lórí ìkànnì diamond tí 0.7 fm ìlọrin lójoojúmọ láago mẹrin ìrọlẹ 4 p.m. prompt lójoojúmọ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ dojú sẹrìmọ dodo.
1: Agudede woyi nibi ta tin bo mi ogozoli ogozo ogozoli ogozo ikwesu besu besu branded maja mega jari aja indi freke mawo be kabiru kabiru mitiuri isi edudu ogedende menu oro ogene mititi aya te eyan ba ti to po bayi wa ti mo pe eni emi lo nsoro oruko temi ni woli agba e ma gbo eto adelebare ni diamond 88.7 fm

0: rí ọdún ilé yá lówó lédè yẹ lẹ́ẹ̀kejì nu wọ́n jẹ gbèsè o wọ́n lọ rè yáwó pọ̀ fẹ́ ra àgbò lọ́wọ́ àwọn tí mo ń tìyàn mọ́ tọ́lẹ́ẹ̀tì tìyàn mọ́ kíní o ey wọ́n bá yìí tìyàn mọ́ tọ́lẹ́ẹ̀tì gbogbo ẹran tó jẹ gan kò ní tó sara lóore lẹ́yìn ọdún. kẹ́yìn ó ṣe sùúrù o má jẹ gbèsè o má kọjá àyè rẹ o tágbára ẹ̀ bá ká ṣe ọlọ́run ó gbà á yóò gbà á lágbára ọlọ́run ní tá à ń béèrè fún ọlọ́run ó ṣe fún wa. ó sọ tọ̀rẹ́ mi jó ní ìta àjọ lọ ọjà òun náà fẹ́ ra àgbò ni 50,000 ló kó dání 50,000 láyé ìgbà kan béèyàn bá mú dọ́jà bọ́ fẹ́ ra àgbò nígbà tí ẹ̀ fẹ́ ra àgbò bíi 75 èèyàn fẹ́ ra àgbò ọdún ẹ̀dì ni o nígbà débẹ̀ nílé ìbá ni kéyì má fọ́ kán ẹ lọ rẹ ó kó lọ sí ọjà kí ó lọ fi ra adìyẹ wọn ni adìyẹ ní òbí paléyà ọ̀rẹ́ mi so má kọjá ayé rẹ níta ń wínú ọdún iléyà ti dé ó ti ń wọlé bọ̀ ó ti ń kànlẹ̀kùn àti ìsílẹ̀kùn fún ni a sílẹ̀kùn fún lọ́sẹ̀ tí mọ̀ lógo ọlọ́run bàbá tí wọ́n sílẹ̀kùn fún mọ́ kọjá ayé rẹ o mọ́ sí tágbára rẹ ò ní ká ní tí ó yọ lẹ́sẹ̀lẹ̀ mọ́ sí dákun ọ̀rẹ́ mi bàbá mi ìyá mi ẹ̀gbọ́n mi àbúrò mi ẹ mọ́ ṣe o ẹ mọ́ jásin tí ó yọ wá lẹ́sẹ̀lẹ̀. máa jójójó báyẹn bá gbà mí òwe kan bẹ tá àjọ dá sí lónìí á parí rẹ ni ẹ mọ̀ pé lọ́jọ́jọ́ wednesday ń la máa mú yẹn wá ọjọ́jọ́ monday ẹ ti mọ̀ pé lórí àdílé bá rí àrìnà kórè àkòyá ibi ó ní ta máa mú wá fún yín ẹ̀yìn ara lé ní chẹ́ǹjẹ́ o bá sì máa ba lọ náà nu ṣùgbọ́n lọ́jọ́ wednesday ẹ ti mọ̀ pé òwe la máa mú wá fún yín àmọ́ ẹ jẹ́ ìpolówó ọjà tí bá lẹ́lẹ́ka ìpolówó ọjà wọ́n gbàlejò mi wọlé láàrin ìṣẹ́jú ráńpẹ́ kó tó di pé torí àlejò pọ̀ tí mo nílé ní lórí ètò yìí o irọ́ ò dá o àlejò bíi mẹ́ta lèmi nìkan ní lónìí lórí ètò yìí ṣùgbọ́n ẹja ṣe báyìí ná ẹja ṣe báyìí ẹja polówó ọjà.
1: Mike Eniola World Outreach Ministry, MEWOM, in conjunction with the Brethren of Hour of Destiny Movement, Kwara State Chapter, presents a four-day power-packed program themed Jesus Christ, yesterday, today, and forever. Hebrews chapter 13, verse 8. Ministering Reverend Mike and Pastor Becky Eniola. Date is Wednesday 20th to Saturday 23rd May 2026 at 4:30 p.m. daily. Venue, United Missionary Church of Africa, Theological Seminary Chapel, former UMTC, opposite NAF Base, Ajasepo Road, Ilorin, Kwara State. Come and receive your freedom. Announcer.

0: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
1: Wọ́n ní torí tí wọ́n lówó lọ́wọ́. A máa dáràn.
2: Àìlówólọ́wọ́ panilókọ̀dà ṣébí wọ́n ní Mr. ní ò ní sí mbẹ̀.
3: Ẹ máa wò yín. Bọ́lọ́hun tálíkà sí wá kún ẹnu ẹ̀yìn pípù yìí báyìí.
2: Lámídì, ṣébí ngbà tí wọ́n ti rọwọ́ orí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. O kúkú fà sí ọ̀la rẹ̀ hàn.
3: Èmi náà kọ, ngbà ajá yín ta yín tẹ̀ já.
2: Ọjà wa àjákẹ́. Lọ́nà wo?
3: Ebi isi lona. Iná ọ̀la sírí ẹ wa tèmi.
2: Isi lona. Àwọn ìwọ́ná tún jẹ́ bá wọn.
3: Bẹ́ẹ̀ni o, isi lona. Ojúbò kan ti sọ tálíkà dọlọ́rọ̀. Tí yí ìròrí tálíkà padà sísọ lówó. Àjọ isi lona. Wọ́n kọ́ ni bọ́ ti pẹja ni kì í ṣe pé wọ́n fúnni lẹ́ja jẹ. Bẹ́ẹ̀nu rẹ̀ ó lè tọrọ láwùjọ. Kó o lè rọ́wọ́ ti gbàpò. O ní láti darapọ̀ mọ́ isi lona. Àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùú kankan lọ́wọ́ rẹ tàbí pọ́n ní òfin kan ní ìrẹ́dúró kan tó sọ dọlọ́rọ̀. Ìwọ náà bá dáyàtọ̀ nínú mọ̀lẹ́bí. Àjọ isi lona wà káàkiri gbogbo Southwest. Lẹ́yìn tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀. Àkàìmọye èèyàn ló ti tara wọn dìde. Ìwọ náà gbégbé sí ọlọgbọ́n lónìí kó o darapọ̀ mọ́ isi lona. Tọ́rọ̀ rí o lè dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀. Ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn Fúnma Taiwo Ìsàlẹ̀ nílùú Ìlọrin Kwara State.
4: Ọ̀dà ẹjẹ́ máa padà sábàlá tí a wà náà lórí ètò náà láti wà kó tó di pé a máa dágbére. Mo kí isi lona cooperative international àwọn aṣojú wọn mo kí wọn káàbọ̀ sí aragbára torí pé bàbá sọ nípa isi lona cooperative international ọ̀pọ̀lọpọ̀ náà ló ti mọ bó ṣe ń lọ ní gbòòrò ọ̀pọ̀lọpọ̀ àwọn ò pé kò jẹ́ titun isi lona ti mọ̀ wọn torí pé wọ́n mọ̀ fọ́ni lówó ni ni ó bá sì fún kọ́ ni bí a ṣe ń pẹja ó yàtọ̀ sẹ́ni tó kọ́ ni bá a ṣe ń pẹja ẹni tó bá fúnni lẹ́jà jẹ àlè fi wú ẹni tí ń fúnni bá a ṣe ń pẹja. Ẹ jẹ́ máa kí isi lona cooperative international ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ẹgbẹ́ òun ṣe rere iṣẹ́ kan làwọn jọ ń ṣe bóòlù ó ṣe wá ń sí ọ̀nà wo ló ń gbégbà wọ́n ti ń kọ́lé mọ̀ àwọn ń kọ́lé òun ò rí lékọ̀ wọ́n ra mọ́tò òun ò rí mọ́tò rà wọ́n ń gbóhun rere ṣe òun ló ń rere gbèsè ọ̀nà wo lòun wá gbà bóòlù ó ṣe ń ṣe tó fi yàtọ̀ wọn lẹ́ni tí ò bá mẹtẹ́gbẹ́ rẹ̀ gbé là ń gbà mí a máa ń sáré àsápajúdé ìdí rẹ̀ tó yẹ pé isi lona cooperative international àjọ yìí wọn máa ń sọ ní gbogbo ìgbà pé àwọn máa ń fúnni lówó ni ẹ máa ń jẹun kí àwọn aṣojú wọn káàbọ̀ kí bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọmajẹ́ bàbá ẹ bá mi káwọn èèyàn kan gbóhùn yín nínú ilé o.
5: Ẹ ṣeun gan olótù ẹkùjọ mẹ́ta.
4: Adúpẹ́.
5: Orúkọ tèmi ni Káyọ̀dé Ọmajẹ́ láti Easy Lena Cooperative International.
4: Adúpẹ́. Tọ́ bákan náà níbi wọn ó ti lálà fíbọ ní ìyáwó lọ́sàn-án ẹ bá ń káwọn èèyàn nínú ẹjọ́ wọn gbóhùn yín.
6: Ẹkú kàrẹ́ ẹkú dédé àsìkò tá a wà yóò wú ẹ̀ ni ọ wá. Ẹkú dédé àsìkò yìí ọlọ́run darí tàjí sí
4: mi.
6: Orúkọ tèmi náà jẹ́ ọlọ́sàn-án láti iléeṣẹ́ Easy Lena Cooperative International ẹ fà péréte dí ẹ mọ̀ bá wa kà lọ.
4: Ọ̀dà ọ̀gbẹ́ni Ọmọkẹ́hìndé Azam bàbá ẹkú dédé àkókò yìí sà.
7: Aki gbogbo etí tó ń gbọ́ wa ní dédé àkókò yìí pé a kú iṣẹ́ látàárọ̀.
4: Adúpẹ́.
7: Àsìkò ìmúra ọdún tí ó ń bọ̀ yìí. A sì ọdún ayọ̀. Orúkọ tèmi ni Ọláníyí Kẹ́hìndé Hassan láti Easy Lona Cooperative International.
4: Ọ̀dà ibi mo ti bẹ̀rẹ̀ náà ní padà sí lọ́dọ̀ ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọmọajé bàbá Easy Lona Cooperative International torí àwọn tó bá ń gbọ́ fún gbà àkọ́kọ́. Kí ni àjọ yìí ẹ̀yìn ẹgbẹ́ yìí wà fún ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì tẹ́bàmíjó mọ́ra wọn ni pé àwọn tó ti ń darapọ̀ mẹ́tò yìí ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ wọn.
5: Ẹ ṣeun gan olótù mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ti ń darapọ̀ látẹ̀yìn wa. Ẹ rí i pé mo kọ́kọ́ kí yín mo ní ẹ kújọ́ mẹ́ta.
4: Ó tọ́jọ́ mẹ́ta.
5: Kí ló fà á ni pé sí fún ìlọrin nìkan mọ́.
4: Ẹ ti kúrò nílọrin nìkan.
5: Bẹ́ẹ̀ ni wọ́n ń fà wá lọ́tún wọ́n ń fà wá lọ́sì ni. So torí ẹ̀ nìkan tá a bá ti rí ẹja tètè dì í mú kó tó lọ mọ́ wa lọ́wọ́. So ẹgbẹ́ tẹ́lẹ̀ lọ ẹnìkan la jòkó sí ẹnì pé a máa wá almost every day là ń wá àmọ́ ní sí ààyò símọ́ o torí wọ́n ti ń fà wá lọ́tún lọ́sì. So táìmù ta bá ní fáwọn ìlọrin káyà tètè tẹ́tí kan gbọ́ wa. So fún àǹfààní àwọn tí ó ń darapọ̀ tàbí tó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ ètò ẹ̀yáwó ni ètò Easy Lona. Ètò ó ti bẹ̀rẹ̀ láti ọdún tó ti pẹ́ 1969 lètò yìí ti bẹ̀rẹ̀.
4: 1969.
5: Bẹ́ẹ̀ ni olótú ó bẹ̀rẹ̀ láàrin àwọn òyìnbó mẹ́ta tó ní ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Àwọn ilé ìwà jẹ́ àwọn ẹlẹ́yinjú àánú tó jẹ́ pé àwọn fẹ́ kí ọrọ̀ àwọn fẹ́ kó tàn ká ni àwọn kan fẹ́ mọ fúnyàn lẹ́jà wọ́n fẹ́ mọ kọ́ everybody
4: bá ṣe ń pẹja.
5: Bẹ́ẹ̀ ni so ètò yìí ló wá ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ló súnwọ ilẹ̀ adúláwọ̀ ìyẹn ilẹ̀ áfíríkà ní ìyá 2020 ní táìmù gba kòrónà. Ó dé nàìjíríà ní ìyá 2022 àmọ́ àwa tá ń ba yín sọ̀rọ̀ ìyá 2024 làwa gbọ́. Inú oṣù tá a wà yìí gangan gangan la pé ọdún méjì gérége.
4: Ní oṣù tá a wà yìí.
5: Bẹ́ẹ̀ ni olótú la pé ọdún méjì gérége.
4: Jẹ́ pé ẹ sẹlẹbírèti ẹ̀ nù.
5: Bẹ́ẹ̀ ni ó yẹ ká ṣe àmọ́ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ olófà tá a fi sún ọjọ́ náà síwájú. so bubu gba ta ba se ori radio ni lati announce fa won eyan
4: fun celebration
5: be ni ta fi se odun meji yen a fi pon enikan le ni so bo se ri ni so eto yi wa ni o ni awon owo to won ya wa owo tan ya wa be lati ori 150,000
4: 150,000
5: be ni si 7.5 million naira
4: okay lo wo ti 1 bi
5: tan ya wa ni lo to USA lo ti bere mo kan mo mo pe owo ti 1 ti o ye wa ni
4: ko le ba ye wa dada
5: be ni ba le awa de bi adani leko amo salaye gbogbo to ku lekun rere fun wa so awon anfani to wa wa ni bi
4: eto yi
5: eto yi ni
4: te ba darapo
5: be ni akoko ta ba se tan abi ta ba qualify ati gba owo a ni di ati mo wa oni duro kankan ka o a ni di ati mo ni duro
4: garanto kankan o nilo
5: ko ni di a ni di collateral bia wele abi wele a ni
4: abi wele ise
5: be ni a ni di passport yo a ni di BVN abi NIN pa owo itun wa ni ko ni ele lori bo ti wo mo
4: be ke to so owo ele to le le lori be yo ba da pada
5: be ni owo ti bibeli ati qurani fara mo pe ka mo gba o gangan lowo ele
4: e ri ke mo nko ah
5: be ni lowo ele tan so yo owo itun wa ni ko ni di pa mo joko pade boya lo source abi lo soosu ko di se tan se lowo rara
4: pe ise te yan ba ko ma se
5: be ni ko ni di ko si pa ndawo o minute owo gba owo awo ko si bi eleyo owo ta nso itun wa ni ko to di pe a gba owo gangan a ko mo gba awon aje monu pepepe
4: awon allowance kekeke ko tun mo waye saju
5: aye re yole ta ba tun wa gba owo itan aje monu yo mo ni duro yo mo mo lo mo ni
4: baba e mo binu e ri pe mo ko se eyin na ngbe koko gbo kini ko se eyin na ni ha yin
5: ko si bi o se ni si yan ni ti bi Nigeria gbogbo wa jo wa ko si bi o se ni se wa ni e wa mo pa bamba ri e gangan olosu owo ita ba gba tan se ta ba gba lonu ta nso itan ko se nu apo wa lati mo da pada
4: pe eyan tun ni mo mo ninu apara re mo da pada
5: pirin
4: ka bi so long
5: be ni ele gangan gbogbo ita te tin so bo lateyin ko si awan ka ye fi to ele gangan
4: pe eyan tun ni da pada lapo ara re
5: be ni ba o le yo se gbowo ti o wa ni da pada lapo re o da sawu la wa fi darapo
4: pe o da ka ti e ka danrowo ka dan ka do to wo le fi darapo
5: be ni o olodo to mo wa lowo o olodi olodi ya olosu awa na di pe a n pariwo ka lori radio pe ka ran omo iya awa na lowo
4: ka won o le
5: be ni eyin ni o se mo bo be ni a ri gbogbo nkan to n sele Nigeria eyin na e mo bo e wa ti yin se nbi bi ta wa ti n se ti wa ni o bo se ri ni olotu amo awa gbe idanileko le
4: o da kin to lori idanileko to gbe je lo sodo omo kainde azan baba e je n lo sodo yin ni abe won ni idanileko wa akoko na gbogbo ti won wi bayi na lori tori emi na se ayin olawon na ti se ayin koja awon wa ri pe iro odo to o odo to awon si n je gbadun owo yi eyin na lodo yin baba idanileko te gbele yi ijo oni o waye bi ibo ni o ti waye ago melo ni o waye seyin na ti n janfani eto isa
7: e seun olotu gbogbo ti oga mi so be lo se ri amojo temi na gbo o se koko se mi ni ha hinu pe so le se se sa awon beyan ba de oko ba be lomiri yo ni osoko toto ti baba to won ohun ni to wa nle yi a di ti oro si ni to ba wa si bi danileko o ma ro pe rona ni won pa e gbo ijo temi lo be ti mo gbo olotu mo darapo lese kese
4: nijo te gbo alaye leko rere bi o se ri
7: ti mo darapo tan leni ohun lo yo mi ko ninu osi ati se ti mo n baye lati aimoye odun ti won ti bi mi sugbon leni an dupe folon ke wa sawa nikan anfani yo ti kari le o ti kari oko o gbeyan to n janfani ni tan janfani isilo na ni gugu southwest a le ka won tan leni ile yoruba leni bo se ri niyan iwo to n gbo fun gba kokko iwo na wa gbo iwo to ti n gbo gbo to n so pe na lai ni a ma tun so ko lai kankan ko si bi ele
4: iwo na gbo se ko
7: wa gba laye idanileko tun waye lola ni agomokanla
4: agomokanla lola
7: ni state office wa
4: ele lo wole na ka ti e tun lo beun
7: ah ni de wo wole lowo anybody ofe ni seminar la
4: gbe ofe ni seminar
7: be ni to ba gbo tan to wo e lati darapo ni ona lowo perete owo perete e to ba fe mo ye pe wa sori eto
4: leyin
7: eto tori akoko wa wa si bi ta ti se idanileko lola idanileko e ma waye ni state office wa ni eyin format ni taiwo sale to ba ti de Jackson Unity ni Taiwo Jackson teyan ti ya si Unity
4: to so Taiwo ke Taiwo sale pa
7: e se olodun
4: ti kan lo sona Unity
7: e se un to so Taiwo ati Taiwo ke ati Taiwo sale papo Jackson yen na lati bole ibe ni format wa to ba ti de bi Jackson yen to bole kan wo egbe format yen o ro na to ya wole logbe iyana gba lo de ta npe ni interlock ni to ba ti le ya wole the first bid to ma doju ko
4: ile akoko teyan o mo
7: doju ko bayi ofsi eyan ibe na ni ile olowo ibe lo ja si o ti ri bana wa gbagada gbagada nibe ni ago mokanla ni aro la
4: ago mokanla lola
7: ko si african time olotu
4: pe mokanla na ni o bere
7: ni wa gba alaye ni pare ki wo na wa darapo ko ma janfani e odun lo de tan lo ku dede e gbo mi eni ti o ba rowo ti sodun aya ro koke bayi ni o
4: ko
7: si tin je fokan balẹ ju owo lo e gbo to ba de be lola wa ma ba won yan se ngba o to ja si wi pe irorun lo ba de e ma so fa won yan pe ati rowo rorun won ni ki ma so be mo ma lona teyin o gba ti o fi rowo ni o rorun tori pe ko to rona yen
4: eyan o lagu die be yan ba wa bo kini ko mu lowo baba
7: ni de ati mu e kan lowo e gbo mi sa ti ma bo pelu eti re ko de mu jota dani to ba wu
4: enu ba wu ko mu jota lowo ati bayro
7: be ni lati fi jot tori pe agba wu dani leko lowo enu keni to fe ni dani leko
4: iya wo losasa je sare dodo yin tori oro yin se mi na ni ibi ta ba ti wa robirin emi ma nso pe a je pe obirin won yin si mi ti o ba soro lowo de ayi mo rawo le gba won ra le papa julo tojo obirin bi ti yin seyin na tin janfani e ma e ja gbo o
6: be ni olotu e ma pe bi tobirin be ko bi koko obirin ba so soko soko e sa ma pe obe hun du so o dun ni to yin be
4: so kutu wo
6: so kutu wo wo di e sa pe obirin ma ni arugbo lokunrin te ba jo lowo me de ni fe ise awo obirin to wo la need e sa le yan obirin akegbe mi
4: be bolohun se se de obirin nu
6: se de obirin ni yen eyan akegbe mi te nbe ni le mi tin janfani program yi dada tori o tako la kaye yan be bolohun se le gbo ti oni san na para yan be ni to ba temi na gbo ti mo wa darapo mo fun pe definitely na lie njo ti na true ba de animo o e ma wa ja fi gba wa dollar toro gbo kan ta se laye ya risk eni e ja fi gba gbo wa le oro gbogbo ta ba nse ta mo pe kini yo todo ni e ti try ile iwo e wo wo e ma po yato fun gbogbo te tin se
4: lateyin wa
6: lateyin wa because bo wo ba sin be mi obirin birin omo bibi lo ni bi ni mi ni darapo mo won because o ko ti baba fi build ti o baje ko si ni baje loni na so ko yen la na si fi gbe ka ki la fi ja fani
4: pe ka won na wa ka won na wa se ki ka ja fani
6: e ma ba to kunrin ato birin ato ni lati ko ni limit o ni phone itayali ni o ni o se owo ni o ni sowo ni o ni sejo e ma ko wa e jara jade kutukutu
4: wa e je n pada sodo alagba kainde o ma je alagba kainde azan jare enu mi ago number won le pe ẹ ma ti fẹ
7: da gbogbo ẹni to ba fẹ wa sibi danileko ni ola ko ma pe sori number yi 081
4: 0841 40 08
7: 08 77 78 08 lekan si 081
4: 0841 40 08 77 78 08
7: ta ba n pe sori eleyin teru ba po lori e ka ma pe sori elekeji
4: 080 89 89 89 60 94 94 ẹjẹ lọ sọdọ alejo ẹlẹkẹta mo se so won ni alejo mẹta lo wa lori eto foto ni mo n bo ni ko pe ko jina
2: o tun ti yọ mi ko nu pade molebi won ni tori ti won lowo lowo a ma daran
8: ai lowo lowo pa ni lo koda sebi won ni mr ni oni sinbe
3: e ma wo yin olohun talika si wa kun enu eyin people yi bayi
2: lamidi sebi ngba ti won ti rowo ori loju omo se be o kuku fasiri ola re han
3: emi na ko ngba ja yin ta yin te ja
2: oja wa ajake lona wo
3: ebi isi lona ina ola siri e wa temi
2: isi lona awon awon na tun je ba o
3: ni o easy loaner oju ko kan ti so talika doloro ti irori talika pada ti tolowo ajo easy loaner won ko ni bo ti peja ni ke se pe won fun ni leja je tenu re o le toro lawujo o le rowo ti gbapo oni lati darapo mo easy loaner awon gangan lo mo tin so lowo yi be ni won ni bere ni duwo kankan lowo re tabi pon ni ofin kan ni re duwo kan to so doloro won na ba dayato ninu malebi ajo easy loaner wa kaakiri gbogbo software leyin ti won se fi irori oto ti won so opolopo eyan dolowo doloro akai mo ye eyan lo ti tara won dide won na gbegbe si ologbon loni ko dara ko mo easy loaner koro re o le dayo ni lorin ati gbogbo agbegbe e ma lo si office won to wa ni eyin fun ma taiwo sale ninu lorin kwara state
9: unto you the Hansa's prayers shall all flesh come. The Cherubim and Seraphim Movement Church, number one district headquarters in Loring, Kwara State, invites you to a power-packed revival tagged FATA. Be warned. Every closed door is set to be open. Come every third Thursday of every month, time 4 to 7 p.m. As the Lord is set to bless you in prayers, word, and spiritual songs. For inquiry, contact 0701-666-6636. Prayer is not for prayer warrior. Prayer is for all men. Unto you the answers prayers shall all flesh come. The Cherubim and Seraphim Movement Church, number one district headquarters in Loring, Kwara State, invites you to a power-packed revival tagged FATA. Be warned. Every closed door is set to be open. Come every third Thursday of every month, time 4 to 7 p.m. As the Lord is set to bless you in prayers, word, and spiritual songs. For inquiry, contact 0701-666-6636. Prayer is not for prayer warrior. Prayer is for all men.

0: lọ́run má jẹ̀ mú ibà.
1: Bàtà ìwọ ṣí.
0: Ọlọ́run mú sí ọmọ tó ọláṣẹ ìbà rẹ o.
1: Bàtà ìwọ ṣí o.
0: Ọlọ́run olú ìjọ mímọ́ ìbà.
1: Bàtà ìwọ ṣí o.
0: Ìdílé jẹ́ mọ́ sọ pé ìbà fún Olódùmarè ni pé àwọn iṣẹ́ agbára tí Ọlọ́run ṣe nínú ìsọ̀jì Efata lóṣooṣù.
1: Ọ̀rọ̀ ṣí nítorí mi.
0: Ẹ tún káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí fún tìrọ̀lẹ́ òní o.
1: Ọ̀rọ̀ ṣí nítorí.
0: Àwọn ikọ̀ àti ìrìnjú Olódùmarè wọn ti wà níkàlẹ̀ lórí ètò bá ti wá ṣe rèé.
1: Ọ̀rọ̀ ṣí nítorí.
0: Ẹ láǹfààní láti pè wọlé torí pé ọlá òde yìí ni ìsọjí alágbára yìí.
1: Ńlá kò ṣẹ.
0: Ibi tí Ọlọ́run yóò ti pàṣẹ ìbùkún rẹ̀ sórí gbogbo ayé onípòjípò.
1: Ọ̀rọ̀ ṣí.
0: Ọlá òde gangan ni ọ̀wáyé o ti ṣe ọjọ́bọjọ Thursday. Nínú gbọ̀ngàn ilé ìjọsí Kérúbù àti Sírafo onítẹ̀síwájú tó ń bẹ ní agbègbè Muritala nílùú Ìlọrin. Ṣùgbọ́n bá ti ṣeré.
1: Ọ̀rọ̀ ṣí.
0: Ẹ jẹ́ ẹ̀fàyín lé Harmony Brass lọ́wọ́ kí wọ́n sún wa sọ́wọ́ iwájú kí wọ́n gbé wa dé ìtẹ́ àánú fún ti ìrọ̀lẹ́ òní. Mọ́ ń bọ̀, wọn ò ní pẹ́ dé.

0: nínú ìròyìn àgbáyé náà. Ààrẹ Tinubu pàṣẹ fáwọn iléeṣẹ́ ọba àti ìmọ̀ àwọn àjọ tó jẹ́ ti ìjọba láti tẹpẹlẹ mọ́ nílò ìmọ̀ ìgbàlódé. Ìgbìmọ̀ tẹ̀kótó nípa ìmọ̀ ẹ̀rọ nínú ìlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ilé wa pè fún nílò ìmọ̀ ẹ̀rọ nípa ètò ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí ìjínigbé. Ẹgbẹ́ àwọn ajímẹ́fun láwọn ilé ẹ̀kọ́ fásitì tó jẹ́ ti ìjọba nílàyé àsòkòrò ojúṣu lórí fífarí apá kan dápá kan lẹ́wọ̀ nínú àdéhùn nípa owó oṣù tọdún 2025. Àjọ elétò ìlera lágbàáyé WHO jábọ̀ ìròyìn ìfura sí àrùn ẹ̀bólà ẹgbẹ̀ta àti ikú àwọn èèyàn mọ́kàndínlógóje lórílẹ̀‐èdè DR Congo ti mọ Uganda. Nínú ìròyìn okòwò lẹ́ti máa gbọ́ wípé ilé ìfowópamọ́ àgbà ilé wa CBN dúró lórí ilé owó òní ìdá 36% ó lé ọwọ́ márùn-ún látàrí ìkọminú ọ̀wọ́n gógó nǹkan. Tẹ́tí sí nínú ìròyìn àmúlòdò wípé Kubena Shipris sọ wípé ààrẹ Tinubu kò ní ìfọkàntán nínú òun látàrí bí òun ti ṣe àtìlẹ́yìn tẹ́lẹ̀ rí o fún Peter Obi. A máa bóyin gbọ́ nínú ìròyìn eré ìdárayá wípé Landa Boso fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé òun nífẹ̀ẹ́ o láti gbaṣẹ́ olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ yìí tí ọjọ́ orí wọn bẹ̀ láàrin ọdún 23. Akínyin ẹ kúrọ̀lẹ́ ẹ sì kú iṣẹ́ òní Ọlọ́run ọba yóò pín kó a wà léèrè lẹ́nu iṣẹ́ tàbí okòwò àyìnláàyò. Ìròyìn àgbáyé làmúdẹ sẹ́tì gbọ́yìn láti ìkànnì ìkejì-dín-ní-àádọ́rùn-ún-ó-lé-ọwọ́-méje Diamond FM tó takàmọ́lẹ̀ sílé Ìlọrin nípínlẹ̀ Kwara. Ká sọ fún yín pé ẹ lè gbọ́ wa níbikíbi lágbàáyé gba ti ojú òpó alátagbà wa www.diamondfm.net tàbí kí ẹ dánlódù application wa lójú àtẹ Google Play Store. Bákan náà lẹ lè bá wa dọ́rẹ̀ pọ̀ tàbí tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára Facebook, X, Instagram, Tmall, YouTube nípa títẹ Diamond 887 FM. Ẹ má yí kúrò ńbẹ, ẹkúnrẹrẹ ìròyìn àgbáyé náà ó ń bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀ràn ráńpẹ́ yìí.
1: Ẹnlẹ́ o, ẹ̀yin ẹlẹgbẹ́mẹgbẹ́, ẹgbẹ́ mi ti kọ́lé ńlá, ó yẹ kémi náà ó ti kọ́. Ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì, ó yẹ kémi náà ó ti rà. Ẹgbẹ́ mi ti ṣègbéyàwó, ó yẹ kémi náà ó ti ṣe. Ẹgbẹ́ mi ti rèlú òyìnbó, ó yẹ kémi náà ó ti lọ. Ẹgbẹ́ mi ti joyè láwùjọ, ó yẹ kémi náà ó ti jẹ. Ó wá dáa bẹ́ẹ̀. Bákan méjì nílé ayé, ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́. Ǹjẹ́ o rántí ẹgbẹ́ rẹ tó wà? Nípò àìsàn, ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n, ó yẹ kí ìwọ náà ti lọ. Ọ̀rẹ́ mi, dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́, má fàyè rẹ wáyé aláyé. Adélé ayé la pàdé, ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá. Ìgbà àti àsìkò wà fún oníkálukú. Ìkànnì Diamond 88.7 FM ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí. Kọ́ sùúrù, ìgbà náà ń bọ̀ wá gbà ọ́, ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé. Má kánjú, jọ Ọlọ́run lọ.
2: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.

0: fiatọ.
1: Ìkànnì tó jalejako tó tàn kárí ayé.
2: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
3: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́gun kedere.
1: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
4: Bí àbí people will make you happy. Bí ASAPP wa.
1: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
5: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
1: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
6: Ṣé Ọlọ́run òwòjú mi jẹ́?
1: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
6: Ṣé Ọlọ́run òwòjú mi jẹ́? Obìnrin mi sọ̀tà lẹ́nu.
7: The time is 6 o'clock.
8: Ago mẹ́fà ti lù.

0: tọ ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí eléyìí ní kóòtù mẹ́kúnnù láti dá mọ́ndé 88.7 FM tí mo bẹ̀ ń lè lọrin
1: bẹ́ẹ̀
0: ẹ rí gbogbo ẹ̀dá pátápátá tẹ̀ ń gbọ́n wa lárùyìí lápá àbí tẹ́ ẹ wà yìí eléyìí tá a gbọ́hùn ọ yá ẹ pé àwọn orúkọ wọn orúkọ wọn.
2: Engedi Cooperative Society.
0: Engedi ni àbí Engedi.
2: Tó wọ́n sà kọ́ ẹni wà
1: mẹ́. Engedi.
0: Ah ọmọ ní
2: kí. Engedi. Engedi Cooperative.
0: Àti sá. Fistri ò sí mbẹ́. Engedi Fistri Cooperative kò sí mbẹ́.
2: Kò sí Fistri o.
0: Fistri Fistri.
2: Kò sí Fistri mo bí abbreviation gbo Fistri yẹn náà wọ́n kọ́ mọ́ra
0: wọn. Àdá. Ẹ̀tọ́ wà ń bẹ̀ àwọn náà ti ń gbọ́ bá àti ń sọ yìí.
2: Bẹ́ẹ̀ni.
0: Alàgbà Káyọ̀dé àbí.
2: Ọlọ́run Ṣọlá Olúwatóyìn.
0: Ọlọ́run Ṣọlá Olúwatóyìn.
2: Bẹ́ẹ̀ni.
0: Àbí ọ̀kan lára àwọn tí wọ́n jọ wá pẹ̀lú alàgbà Ọlọ́run Ṣọlá Olúwatóyìn. Àwọn Egged Fistri Cooperative. Ẹ pè wọlé sórí atẹ́gùn. Bẹ́ẹ̀ bá pe nọ́mbà tèmi kò sí fóònù lọ́wọ́ mi. Bẹ́ẹ̀ bá pe nọ́mbà tí Abandele ó ṣe dédé. Àbí kẹ́ ẹ ṣe sùúrù kan fi dìgbà tí àmọ́ lákòókò yín náà ló tiẹ̀ dà tí ò ní di wọ́ọ̀lù kọgbà. Ẹ pè wọlé. A fẹ́ gbọ́ bí ti ń lọ. Torí pé bá a bá ń dáko àwọn wọ̀nyí lọ́kọ̀ọ̀kan èjèèjì. Wọ́n máa di pé nígbà tá a tún ti wá sanwó tó ni wọ́n tún wá ń dáko wa.
1: Bẹ́ẹ̀ni.
0: Àbí Abandele ò
2: ṣe
0: lọ́wọ́. Bẹ́ẹ̀ni wọ́n lọ sí tún á rí mọ́nú ilẹ̀ wá.
2: Nígbà tí epo kò gbọdọ̀ dún bàbá ti wọ bí.
0: Ìyá ò dé pọ̀ mọ́ ni bí bá ń se. Àwọn alàgbà Ọlọ́run Ṣọlá Ọlọ́run Tóyìn tí wọ́n jẹ́ aṣojú Egged Fistri Cooperative. A fẹ́ gbọ́ bí ṣe ń lọ tí ń bẹ ní kí lórúkọ rẹ̀.
2: Níbi CBN.
0: Ní Sulugambari Road. Sulugambari Road nìyẹn. Lẹ́gbẹ̀ẹ́ CBN. Kẹ́pẹ̀ wọlé a fẹ́ mọ bọ́rọ̀ sí ń lọ ká mọ ibi tá a gbà dá sí i torí pé ṣe é gbàgbé ìyá Bandele.
2: Mo ń gbọ́.
0: Àti ní ọ̀rọ̀ yẹn a máa gbé ilé lọ́ọ̀yà lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Torí tó bá jẹ́ pé cooperative ni ò sanwó wọn a mọ ibi tá a tarí wọn sí.
2: Àbí o àwọn cooperators ó ti fa wàhálà.
0: A ti mọ ibi tá a tarí wọn sí síbi àwọn èèyàn dáadáa nu. Ní commerce yun.
2: Bẹ́ẹ̀ni.
0: Ní cooperative unit.
2: Bẹ́ẹ̀ni.
0: Wọ́n sì dá wọ́n sì dúró tì wá.
2: Wọ́n bá a ṣe.
0: Bọ́rọ̀ bá ti kápá abẹ́ni. Téèyàn bá ti dé ẹ cooperative mi wáyé wíwá wá lọ bí báyìí. Tọ́ wọ́n ẹ sì ń dáhùn ọlọ́wọ́n máa dẹ́yìn náà lóhùn.
1: Àmì o.
0: Àmọ́ lélẹ̀ yìí tó jẹ́ pé àwọn ni wọ́n jẹ cooperative lówó tí wọ́n dá owó padà yìí. Ìdí abánu tá a fi ń pariwo kíkan. Alàgbà Ọlọ́run Ṣọlá
2: Olúwatóyìn
0: Olúwatóyìn àwọn ni wọ́n ṣaṣojú wáńjọ náà.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Àti wá ní afẹ́ fọ̀rọ̀ yẹn lé lọ́ọ̀yà lọ́wọ́. Ẹ ti rí di abá tá a fi ń pe kí wọ́n pè wọlé.
2: Bẹ́ẹ̀ni ká fi mọ bí wọ́n bá ṣe dé.
0: Wọ́n bá yẹ pé ká fọ̀rọ̀ yẹn lé lọ́ọ̀yà lọ́wọ́ ká mọ̀ pé ó ti dọwọ́ lọ́ọ̀yà. A ní máa ṣe àròyé tọ́pọ̀ lórí rẹ̀ mọ́.
2: Nọ́mbà tí ń pè sí.
0: Ṣé nọ́mbà studio ni ojú wọn pè.
2: Tó yà pé.
0: Ẹ pé 0913655-6952. Ẹ dákun. Aṣojú Egged Fistri Cooperative la ní kan pè o. Ẹ dákun Ọlọ́run la ibẹ̀ yín o. Ẹ sì ríbi tá à ń bọ̀rọ̀ yẹn lọ. Ẹ ríbi tá a bọ̀rọ̀ dé. Àbí òye.
2: Bẹ́ẹ̀ni.
0: Ibi àbọ̀rọ̀ dé a fẹ́ fa ọ̀rọ̀ yẹn lé lọ́ọ̀yà lọ́wọ́. Àmọ́ ká tó fọ̀rọ̀ lé lọ́ọ̀yà lọ́wọ́ a fẹ́ mọ bó ni situation ọ̀rọ̀ yẹn ṣe rí. Tí ẹ bá láǹfààní àtúntí mú báyìí 0913655-6952. Iná ni nọ́mbà tí.
1: A fi dá sètò.
0: Tá a fi dá sètò. Bàbá ti wá dá bàbá ti gba nọ́mbà tẹ bá ti
1: pè nọ́mbà yìí.
0: N tá a fẹ́ gbọ́ náà ni pé ibi tọ́rọ̀ dé dúró rè. Ibi tọ́ wá dé dúró yẹn ìgbà òun làwa ọmọ kìlọ́kàn. Nígbà tá à ń retí pé alàgbà.
2: Hello.
0: Lẹ́yìn kọ́ Ìyá Bandele.
2: Tó.
0: Àbí fóònù wo.
2: Àwọn méjì lóní kéèsì wọ́n sì yẹ ká pè bá mi bóyè ọmọ Táyọ̀ tó wa èèyàn lọ sékòó tí ní Bliss Football Academy yẹn tó wà ní Kalamu.
0: Ṣé àwọn ọ̀wá mọ́ láti gbà náà bí?
2: Àárí wọn ní àṣọ.
0: Ẹgbà bàbá gbà tá a rí wọn yẹn. Ṣé ẹ̀kọ́ kọ́dà bàbá tiẹ̀ dọ́rọ̀ yẹn lẹ̀? Ṣé ń gbọ́?
2: Bẹ́ẹ̀ni.
0: Àmọ́ apá abúlá gbé.
1: Bẹ́ẹ̀ni.
0: Òun lọ yẹ kó pa bóyá ti wá ró gbà.
2: Bẹ́ẹ̀ni.
1: Ìjà rí wọn mọ́.
0: Ẹ mọ lẹ fi ní dákọ ẹni yẹn.
2: Tó.
0: Ṣé pọ́pọ̀ wọn máa ṣe bẹ́ẹ̀ o?
1: Bẹ́ẹ̀ni.
0: Ọjọ́ bó ti ló wọn jẹ́ 091-36-55-6952. Iná ni nọ́mbà tí a fẹ́ kí a sojú.
2: Hengate Fish Cooperative.
0: Cooperative yẹn káwọn pè wọlé.
2: Olúwa Ṣọlá.
0: Tí ò bá wá já wọn náà. Tó bá jẹ́ lára àwọn olùṣètò cooperative yẹn.
1: Ló pè wọlé.
0: Wọ́n jẹ́ à mọ ibi ọ̀rọ̀ dé dúró.
2: Bẹ́ẹ̀ni.
0: Ká tó fà lé lọ́ọ̀yà lọ́wọ́. Àlàyé yìí náà ò ti pọ̀ tó mọ̀.
2: Bẹ́ẹ̀ni ọ̀pọ̀.
0: Ọmọ ní kẹ́. A tún wá pe àwọn kan sè. Àwọn tó jẹ́ pé ẹ̀yin náà lè pè wọlé. Mo ti gbàgbé ọkọ ẹ nìyẹn. Mo ti gbàgbé ọkọ rẹ̀.
2: Àgbàdé.
0: Àgbàdé kọ. Àgbàkọ ẹni tí mo fi ni mo gbàgbé mo ní kó pè sórí ètò.
2: Àbí káwọn náà pè wọ́n ń gbọ́
0: báyìí. Oníbi tó ń wà oní kò lè yáhùn.
2: Tó bẹ́ẹ̀ni. Tọ́
0: ọ wá yà kọ̀ yá èmi kọ́ ní mo bá rojọ́ rẹ̀.
2: Ngbà tẹ́ ẹ̀ mọ tẹ́lẹ́jọ́ fẹ́ sọ.
0: Àmọ́ tó bá ti ka apá pé ẹ̀yin tọrọ kàn tọrọ náà fẹ́ dàbí jìbìtì àwọn gbájú olóòrì.
1: Bẹ́ẹ̀ni.
0: Àbí ó ṣẹlẹ̀ sí yín gan. Ẹ wá mọ̀nà wulẹ̀ fi gbà á.
1: Ẹgbẹ́ olóró dẹ̀bù.
0: Ẹ mọ̀ wulẹ̀ jà. Ẹgbẹ́ wa Ọlọ́run ni ó yanjú àwakọ.
1: Bẹ́ẹ̀ni.
0: A ní agbára kankan. Àpáwo ni
2: àkápà kankan.
0: A ní agbára nádà.
2: Àkàndá Ọlọ́run tó lágbára.
0: Àmẹ́yìn náà lè pè kẹ́yìn náà sọ tí kó tó kọ gbogbo àwọn èèyàn táwọn náà ń gbọ́ wa lórí ètò yìí fún ti tòní. Ọ̀rọ̀ tó kan ẹ̀yìn náà apá abi tó fi fìyà jẹ́ yín. Àbí tó fẹ́ fìyà jẹ́ yín. Àbí apá abì kan bẹ náà téèyàn máa wò pé ooru mi lójú o. Mo sì fẹ́ ṣe báyìí. Sàkọkùnrin kan jò ní ètò ní ọ̀rọ̀ cooperative ìgbà àwọ̀ ẹ̀jẹ̀ rántí.
2: Bẹ́ẹ̀ni.
0: Tí mo sọ fún wa cooperator sì ní ọ.
2: Bẹ́ẹ̀ni.
0: Lópin ìgbà tó o bá ti ṣe báyìí ṣe báyìí ṣe báyìí.
2: O lè rí 9,000
0: gbà. So bó ṣe jẹ́nu. Ẹ̀yin náà lè pè sórí 091-36-55-6952 bó làwọn ilé rẹ.
2: Àwọn ilé tí bàbá pásọ bá mi dédé gbé fáwọn èèyàn di ṣe wọn kọ tí ọgbọ́n ẹni lọ́ọ̀yà ẹ̀ ti fún wọn níwèé. Wọ́n ti wò ó títí jẹ́ ńlá báyìí yọ́ méje wọn fún wọn.
1: Wọ́n sì kúrò lé.
2: Wọ́n sì kúrò lé wọn sì pẹ́ ní kankan.
1: Wọ́n gbádùn lẹ́nu.
0: Ẹja mọ̀ ní ti lọ́ọ̀yà.
2: Lọ́ọ̀yà ni ó kù tí ó ṣiṣẹ́ yìí. Kán sí àmọ́ tí ẹ̀ wulẹ̀ sọ pé àwọn fẹ́ dá sọ́rọ̀ bàbá kan pa bàbá tí Ọlọ́run ó mọ̀ bọ̀.
0: Wọ́n mọ̀ wulẹ̀ mówó wá.
2: Wọ́n mọ̀ mówó wá. Kán lọ rí lọ́ọ̀yà.
0: Abẹ́ jọra búlọ́ọ̀gù
2: náà kọ́. Àbá àbí Ogunléyé náà tó lóun ò tiẹ̀ gbọ́ pé nìkan fún un níwèé. Wọ́n kàn ṣe mọ́ranmọ́ran pé.
1: Wọ́n lè má gbọ́.
0: Àní lọ́ọ̀yà ló kù.
2: Ó da lọ́ọ̀yà náà.
0: Tí wọ́n sun igi.
1: Ìwé òdọ́dọ̀ rẹ̀ rí.
2: Bẹ́ẹ̀ni.
0: Lọ́ọ̀yà ló máa kù lápá abẹ́ni. Ọmọ ní kẹ́ yá lọ ká mọ wá retí àwọn wọ̀nyí. Ẹ̀yin náà gba nọ́mbà ìkalẹ̀ 091-36-55-6952.
3: Diamond 88.7 FM.
4: Be like say to chop they sweet your belly, but you get as body they do you after chop. Like say something they pepper you for chest, or make belly just they worry you. Even that indigestion where they spoil your mood. Just call Antacid. 9 be the answer. It come in 5 different types, plus including the sweet one, where they for liquid or tablet own, where you fit chew for mouth. Now sharp sharp, it they come out any yama yama, where they worry you for chest or belly after chop. With Gascol Antacid, no wahala, no pain after food. Gascol Antacid, don't they pharmacies near you. Now chicken money you go take buy ham. Gascol Antacid. Now sharp sharp, it they remove pain.
5: Lórí ìkànnì rédíò kan náà pẹ̀lú àgbékalẹ̀ tó tún rú gọ́gọ́ Diamond FM.

0: e karo ni bi o e karo ni bi o se ko se yan le ni
1: sani yen ah bale yin ni
0: baba re nko
1: wo wa nu ile je ba yin pe won wa ba mi bale bere yin o
2: ah bale ko ni so fun pe mi o si nle
0: were bodi o daran bodi mo wa ninu ile re
2: Baba da ko mo binu mi mo pa yin ni. E foriji mi o.
0: Mo kuku mo o le mo. O ya ba mi gbe owo mi osu kefa ni yin raye osi.
2: Ah, baba ko ti si nkan kan. E ni suru fun mi ni o.
0: Iwo ati dani. Leyin osu mefa, o ya ba mi gbe owo mi lese kese. Ki n to so ese won.
2: Baba ki se gbe mi o fe fun yin lowo yin ni ko si nkan kan ni.
0: Eh, iyan lenu re si mi. Wo ohun ti o le se wa o. Ti o le fi dipo owo naa ti o si tun le fi gba ebun ofe si lowo mi
2: ah baba yen so gbogbo to ba wu ko je ma se
0: e mo gbo se o da oloju
2: baba baba ma se
0: o dara se ori omo re obirin ti o wole le gan mi le paro gege bi baale mi ma fe fi se aya mi ma fi owo ti o je mi sile se o gbo ma si bu fun eni ebun ilẹ̀ ibùsọ̀ mẹ́wàá lọ́fẹ̀ẹ́.
2: Baba baba ìyẹn á lera díẹ̀ o ẹ wo kò lè ṣeéṣe.
0: Ẹ ẹ mọ gbọ́ èmi odidi baálé ìlú wa wá sílé láti wá ṣe ọ láàánú o wá ń sọ kọ́tọ̀kọ̀tọ̀ rádaràda lẹ́nu. Wo ìdí ẹ̀ lọ́rọ̀ bá ẹ sọ mọ́ ó yá bá mi gbé owó mi lẹ́sẹ̀kẹsẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀. Kí ni mo lè ṣe fún ọ̀yẹn o kí lè alẹ́ òní tó ṣu. Ma jole re emi ni mo so be fun o
2: baba e wa e da e da ki se pe mi o kuku fe fun yin lo e wa baba e wa
3: to yin eyan wa won ni irorun eku o na ni irorun eje irorun eje o na ni irorun eku e gbo nigba ti awa ba n pe yin si afefe be na yin ja ti yin ma ta wujiwiti ewu eje sare fi ese kan de yara ipoluwo oja wa pada bo
4: látàárọ̀ ẹwọ ẹsẹ̀ mi ó ti sún mi o.
5: Òyìnbó kí ló ń sí ọ̀dọ̀ fàjúrò wẹ̀.
4: Wọ́n mọ owó ibi tí màá fi ṣe ìforúkọsílẹ̀ okòwò mi ni.
5: Ìforúkọsílẹ̀ okòwò rẹ̀.
4: Bẹ́ẹ̀ni.
5: Máa ń lágùn jìnnà Lannis Brand ni ìdáhùn sí ìbéèrè rẹ̀.
4: Kí ni Lannis Brand?
5: Lannis Brand, wọ́n lè bọ́ sí ìforúkọsílẹ̀ sí okòwò rẹ̀ ní ìṣẹ́jú péréte ní owó tí ó sì gun pa. Bẹ́ẹ̀ni, ìlú Ìbàdàn ni wọ́n tẹ̀dú sí. Wo nọ́mbà àwọn ènìyàn tó bá fẹ́ lọ dọ́dọ̀ wọn 081-67-56-5806 lẹ́ẹ̀kan sí 081-67-56-5806 kà sí wọn kí wọ́n bọ̀ ṣe ìforúkọsílẹ̀
4: òkú rẹ̀. Ẹ ṣe o, ẹ jẹ́ kí n máa lọ síbẹ̀.
3: Ẹ káàbọ̀ láti ẹ̀ka ìpolówó ọjà wa. Bẹ́ẹ̀ bá fẹ́ ká jẹ́ òkú gbà àtẹ̀yìn náà jẹ ẹ̀kan sí wa kẹjá jù.

0: ẹni kejì àbí kí n sọ ìyẹn kan fún ẹni.
1: Ìjọ o tiẹ̀ ti tó náà bó tilẹ̀ yẹ kó òwe tiẹ̀ ti tó. Mi mọ̀ pé mo orúkọ tó yóò dé wá pẹ́rú fún mi láti jọ ọjọ́ yìí.
0: Ọ̀rẹ́ ẹni kejì o mọ̀ pé mo nífẹ̀ẹ́ rẹ̀ ìgbẹ́ ẹ̀kọ́ máa ń ná mi lẹ́gbàá ni. Mi kò lè sunkún ni.
1: Ẹlẹ́ni dìrì ta ló ń sàn jẹ́ ṣé ìwọ tẹ́ kó o máa rí pẹ̀lú oríṣiríṣi àwọn obìnrin àti pupa àti dúdú àti tó ń gbẹ
0: àti tó ń sọ jẹ́ kí n sọ àti àwọn gbogbo yín ni mò ń fẹ́ papọ̀ mi nípa ọ.
1: Máa pa gbogbo yín papọ̀ nítorí mi ò lè gbà kí ẹ̀kọ́ bá mi dun ọkọ.
0: Èrìkò alábàgọ́ ẹ̀ wá ó yẹ kó o jẹ́rìí mi àbí ṣé o kò fi ọkàn kan mi mọ́ ni.
1: Èmi kò kọ́kọ́ tó gbogbo àwọn ọkùnrin ayé ìsinmi mọ́ o. Wọ́n náà mọ̀ pé orí náà ni mò ń bẹ̀ ṣe wọ́ ọlẹ́ ọkùnrin yìí.
0: Ààrẹ ni kéjì.
2: Ìsàn ṣé ọkàn gímọ́ nu etí ẹ̀ yìí mo ní ṣe ọkàn gímọ́ ni mo ní mo rẹ́ni kejì tó ń wo ìyàwó àfẹ́sọ́nà baálẹ̀ ni padà lẹ́yìn ọmọ mi kí ló ń ṣe é.
1: Ìyá mi ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ o orí mi kọ ikú mọ́pa ìlọ́kọ tèmi àbí kí ló dé náà.
2: Orí ẹ̀kọ́ kí ni ta ló ni kọ́tà dọ̀tí èdè léwọ ọmọdé yìí ọmọdé ò tiẹ̀ mogun ń pè lẹ́kọ̀ọ́ anú ẹ̀ ṣe mí ó yá bí mo ṣe ń wẹ̀ ẹ̀ máa gbọ̀nà lé lọ.
1: Máàmí kó tẹ̀ ṣe kò dára ọ̀ kò dára rárá.
0: Màmá máàmí mo nífẹ̀ẹ́ ọmọ yìí ẹ dákun ìyá mi.
2: Kani ìyá ẹ ìyá ẹgbẹ́ mọ iye ọmọ tó bí o.
0: Lébi máa rìn kí ló ń ṣẹlẹ̀ tó fi jẹ́ mi nìkan ló máa ń jẹ níyà báyìí kò sí bàbá àti ìyá olólùfẹ́ mi ni wọ́n tún mú mọ́ mi lọ́wọ́ yìí.

0: nke balẹ̀ dákun.
1: Kò rí bẹ́ẹ̀ ọmọ mi, kì í ṣẹjọ́ àwa náà, ẹjọ́ owó tá a kúkú jẹ baálẹ̀ ni.
0: Ọmọ mi, wá fẹ́ baálẹ̀ ni o, ìfẹ́ rẹ lo ò ní fi fún. Àbí o ò fẹ́ jẹ́yàwó èèyàn pàtàkì láwùjọ ni.
2: Mi ò lè tó bàbá àgbàyáyẹ o, lórí ìyàwó mélòó.
0: Ìyàwó kékeré ló máa jẹ́ fún. Ìyàwó kékeré òun ló máa jẹ́ fún. Ṣé o mọ̀ pé ìyàwó kékeré òun ló máa ń gbádùn lé olórogún jù? Wá máa bá wọlé, wá máa bá jáde, wá máa bá ṣe ohun gbogbo.
2: Ìyá mi, ṣé ẹ la fẹ́ jẹ ni? Ilé olórogún, abẹ́yìn kò gbọ́ bí àwọn ìyàwó rẹ̀ ṣe máa ń jà ni.
1: Ọgbọ́n la fi ń lòlé ayé, ọgbọ́n ló máa fi bá wọn gbé.
2: Mo lè ṣe ìṣe bàbá mi o.
1: Bí o kò bá fẹ́ baálẹ̀, ilé ibùsọ̀ tó ilé ibùsọ̀ mẹ́fà tó fi ta wá lọ́rẹ yóò gbá padà, yóò sì tó finá sílé wa.
2: Ẹ jẹ́ kó gbà tó bá máa gbà, èmi kò lè fẹ́ baálẹ̀ òun ni mo ti sọ báà mi.
0: Wàá gba kádàrá
2: ni. Irú kádàrá oṣù wo ni èmi kò lè gba kádàrá rù yẹn o.
1: Ẹ máa wọ ọmọ olórí kunkun yìí wò, bóyá èmi mo bí ọrin tàbí ìwọ ló bí mi, a ò mọ̀ láìpẹ́.
0: O ti tán ẹ, gbogbo apá lókè, o

0: Iku, Iwani.
1: Ore mi atata.
0: Wale.
2: Mi ti de o, ibu ti de.
0: O na ni mo nzo yi, iku mo pa yi. Iwo gangan ni ku.
2: Wo, ke ka fere sile. Ah, wa ni mo ni isoro la kan. O de gbo. Wo mo ni isoro la kan, imore ti ni mo ni lo.
1: Gẹ́gẹ́ bí orúkọ mi Ìmọ́tòye má gbà ọ nímọ̀ràn ọmọ mi kí ni ìṣòro ẹ̀ gan-an.
2: A ní òfèrè sílẹ̀ wọ́n ti gba ọmọ ẹni kẹ́mi mi lọ́wọ́.
1: Tani wèrè kó tẹ́ ká ṣìyà fún kí n ṣapá tá lọ dẹ̀.
2: Ṣapá balẹ̀ mà ni.
1: Balẹ̀ ewé níbẹ̀.
2: Balẹ̀ mélòó la ní balẹ̀ kan náà balẹ̀.
1: Tó ń ṣe lọ́dọ̀ rẹ̀. A jẹ́ pé a ò lè ṣe àfúnni yẹn o.
2: Oṣù mi o. Títí bàbá yẹn. Aláìlú títí sí ni pẹ̀lú. Màá gbọ́ nínúfẹ́ mi lọ padà lọ́wọ́ ẹ̀.
1: Bọ́ọ̀ lọ sí wá sí báyìí.
2: Ó ṣe ń sọ̀rọ̀ ni. Ìdí tí mo ṣe wá bọ̀ gan-an nìyẹn.
1: Tí ọ̀rọ̀ bá wá rí báyìí, ọgbọ́n là á tà sí.
2: Irú ogún wa ni jọ. Balẹ̀ burú. Àbí ó lè ní agbára ìwọ náà mọ̀ ọ́.
1: Ó tọ́ ló sọ. Ọ̀nà táwọn gbé gbàdé. Bọ́ bí.

0: did I say, huh? What did I say? I told you no touchy, touchy. Now you suffer the bite of the lion and the clenching jaws of an alligator.
1: Mm-mm, no touchy, touchy. Especially not a fan of Diamond FM. Don't touch that radio set.
2: Bíbélì wípé ẹ máa bí sí kí ẹ sì máa rẹ̀ sí gbogbo ẹni tó fẹ́ pọ̀ sí nínú rere gbogbo ẹgbẹ́ àjọ pàdé nínú àkànṣe àdúrà tó máa ń wáyé ní gbogbo Friday tó gbẹ̀yìn oṣù nínú ìjọ King Seed Covenant Church tó wà ní number 21 Asadam Road of Agara Ìlọrin Kwara State. A powerful prayer program you can't afford to miss. Àkòrí I shall not be barren. Èmi kì yóò yà gan. Ètò yìí kì í ṣe fún àwọn obìnrin nìkan o. Gbogbo ènìyàn pátá ló wà fún. Èwo ni ìrírí rẹ nínú àwọn wọ̀nyí? Àìlówólọ́wọ́, àìníṣẹ́, àgàní, àìrọ́mọbéjọ, àgàní o. Ẹni tó ti tó lọ́kọ tó láya tí ò rí fẹ́. Àgàní pẹ̀lú. Ẹ wá pẹ̀lú ìgbàgbọ́. Kájọ fi àdúrà gba ire wa lákòókò yìí. Come with faith. Come ready for a turnaround. I shall not be barren. King Seed Covenant Church níbi tí Olúwa ti ń lo ìránṣẹ́ rẹ̀. Pastor Dayo Olúsanya. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo Friday tó gbẹ̀yìn oṣù. Ní déédé aago mẹ́ta ọ̀sán. Àdúrà kò ní ṣe tiẹ̀ ti lórúkọ Jésù. Hello Pastor 08038644186 tàbí 08035836713 Jesu Loluwa Loluwa Loluwa.
3: You are good and no mercy, enduring forever.
2: With God, nothing shall be impossible.
4: Jesu Christ, on fẹ́ bùkún gbogbo ènìyàn.
2: Nínú àkànṣe àdúrà, I shall not be barren. Tó máa ń wáyé ní King Seed Covenant Church, House of Answers. Ní gbogbo Friday tó gbẹ̀yìn oṣù. Bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́ta àrọ̀lẹ́. Nínú gbọ̀ngàn ìjọ King Seed Covenant Church. Tó kalẹ̀ sí number 21 nítòsí Railway Bridge, Asadam Road, Ofa Garage, Ìlọrin Kwara State. Ó pẹ́ tí o ti ń wojú Ọlọ́run fún rere kan. Àkókò náà ti dé báyìí o. Tí o máa rẹ́rìn ayọ̀. 7 special I shall not be barren. Níbi tí Olúwa ti máa lu àwọn ẹni àmì òróró rẹ̀. Pẹ̀lú bàbá wa. Pastor Dayo Olusanya. Book an appointment with your maker at this 7 special I shall not be barren. Happening live at King Seed Covenant Church, House of Answers. Every last Friday of the month and receive special blessings. Máṣàlá ìwá. Rí i dájú pé o mú omi rẹ dání. Ẹkọ ẹ̀bì àdúrà yín dání. Kẹ́ni tó gbọ́ sọ fẹ́ ni tí ò gbọ́ o. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Ohun gbogbo tó ń pa ọ́ lẹ́kún yóò sì di ẹ̀rín ayọ̀ lórúkọ Jésù. Hello Pastor 08038644186 or 08035836713. Jesus is Lord.
5: Jesus is Lord for the glory of God the Father. Adupe lowo Olorun alaye eni ti o tun so wa de osu yi layo ati alafia eleke talele yo ti I shall not be barren akanse e to je meje ototo to nlo lowo ninu ijo wa nibi ti Olorun tin lo baba wa ninu ijo King Seed be ni baba wa ti wa ni kale bayi loruko Jesu mo mo pe lato ni Olorun o ti bere si bukun fun yin daddy e ba nki awon ara lesa
6: I welcome every one of us to Moment of Fruitfulness coming to you from King Seed Covenant Church Ilorin.
5: Moment of Fruitfulness ni akori eto yi sugbon akanse leyi la se fun I shall not be barren gegebe ti mo pe eto yi bilingual ni eyin te gboyibo e ma mu ti yin eyin te

0: 88.7 Shining Supreme. Oh.
1: Lásìkò yìí gbogbo tẹ́tí láǹfààní láti máa gbọ́ ìkànnì alálùbáríkà yìí wọ́n ní máa fọwọ́ ara mi tún ara mi ṣe òun lọ̀rọ̀ tí máa ń bọ́ látẹnu onígbìyànjú ìgbìyànjú tẹ́tí ń gbà látijọ́ èyí tí ò tí ì dòun àsìkò tó tí ó dòun láṣọba mi èdùmàrè bẹ́ẹ̀ bá ti nígbàgbọ́ rere lolúwa yóò máa jẹ́ lọ́dọ̀ yìí mo kì í yín o torí péré kàbìtì la kó wá fún yín fún tàkókò yìí láti lè ṣe Dream Life International mo ní ambassador Fatiu Adesina nínú yàrá agbára pẹ̀lú mi níbi tí wọ́n ti wá dá wa lẹ́kọ̀ọ́ lórí ohun tá ń pè ní Financial Independence Summit eléyìí tó ń bọ̀ lọ́nà tí wọ́n ní kí gbogbo èèyàn wá láti wá sóríire Financial Independence Summit kí lohun tó túmọ̀ sí ẹ ó farabalẹ̀ ẹ ó gbọ́ dáadáa Dream Life International ẹ ti mọ̀ wọ́n bí ẹni mọ̀wó àmọ́ fún ìgbà àkọ́kọ́ ẹni tó ń gbọ́ báyìí kí là ń pè ní Dream Life International Financial Summit yìí kí lohun tó jẹ́ Ambassador Fatiu ẹkùdédé àsìkò yìí sà.
2: Ẹ ṣeun olóòtú mo kí gbogbo ẹni tó ń láǹfààní láti máa gbọ́ mi ní dédé àsìkò yìí nílé lóko lódò mo kí gbogbo yín orúkọ tèmi ni Ambassador Fatiu Adesina mo jẹ́ aṣojú ọ̀dọ́ fún iléeṣẹ́ Dream Life International iléeṣẹ́ yìí jẹ́ iléeṣẹ́ kan tí a máa ń fi ọ̀nà han àwọn èèyàn báwọn náà ṣe lè máa gbà láti máa rí owó kójọ láti fi ṣe fújà ọrọ̀ ajé wọn àbí gbọ́ bùkátà kan instead tí wọ́n fi máa wá lọ yá owó àbí jẹ ẹnìkankan gbèsè tẹyin náà bá wà àwùjọ wa lénìí ẹrí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń sábà yá owó bí owó èlé lóríṣiríṣi láti rí pé àwọn náà gbọ́ bùkátà àbí fi gbé irú gbèsè ayé rọrùn tó wù wọ́n so àwa wá jẹ́ gẹ́gẹ́ bí iléeṣẹ́ kan tí a dúró láti jẹ́ àwọn tí wọ́n ń dẹ́kun àìní àìnótó àti àìníṣẹ́kù láwùjọ so fún ìdí èyí ni a fi gbé ètò tí à ń pè ní Financial Independence Summit.
1: Ṣéun adúpẹ́ Ambassador Fatiu àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní mo kó a máa ní àpẹẹrẹ bó gan lẹ́yìn ṣiṣẹ́ alápàdé Dream Life International àti àwọn àǹfààní eléyìí ti ń bẹ̀ ń bẹ̀.
2: Ẹ ṣeun olóòtú nìkan bíi ọdún mẹ́ta sẹ́yìn lèmi náà ṣe alábàápàdé ètò yìí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo jẹ́ ẹnìkan tí mo wá láti ìdílé kan táwọn ilé ìbò máa ń pè ní humble background ṣe àwọn ibi kò sí kankan tí ń jẹ́ humble poor background lè ń jẹ́ bẹ́ẹ̀ à ń fèbó tú ṣe ẹni a fẹ́ gbogbo ẹnu pé single mother ló raise me oṣù márùn ni mo wà tí mo ti lose dad mi gẹ́gẹ́ bí ẹnìkan tó lose dad rẹ̀ ní oṣù márùn tí wọ́n bí kalẹ̀ èmi ni kọ́kọ́ lọ́bí o èmi number 17 láti ọ̀dọ̀ dad mi èmi jẹ́ number 3 látọ̀dọ̀ mọ́mì mi ẹ ti mọ orú family yẹn so that's the kind of family tí mo ti jáde so ìgbà tí dad wa ṣaláìsí mọ́mì wa ká mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n bí fún dad wa wọ́n kó wa kúrò lè dad wa so that I lè survive now iṣẹ́ ìyà òun òsì òun la fi grow inside struggle struggle in struggle out ni pé ọ̀tá ni mọ́mì ń ta lẹ́sẹ̀ títí tá a fi ń jẹun as at the time tí mo wà lẹ́sẹ̀ tó àmọ́ ti gbọ́njú ni mo bá wọn nídìí pé ọ̀tá tí wọ́n ń ta lẹ́sẹ̀ títí tá a fi ń jẹun àárò wọlé san àárò oúnjẹ mẹ́ta lójúmọ́ àárí jẹ nígbà tá àárò wọlé san a máa skọ́ọ̀tì káàkiri ni bí ká máa skọ́ọ̀tì lọ́dọ̀ ẹ̀gbọ́n lọ́dọ̀ àbúrò mọ́mì lọ́dọ̀ ọ̀rẹ́ lọ́dọ̀ gan a lọ skọ́ọ̀tì níbì kan nígbà kan àwọn ẹni ní flat wọ́n ní visitors room ìgbà tá wá délé wọn wọ́n ní ká lọ clear inú store pínu store ní ká máa sùn sí kẹ́lẹ́ mọ irú ìgbésí ayé tí èmi ń gbé tí mo gbé dàgbà inú store wọ́n nítorí visitors room yẹn àlejò ló wà fún anytime làwọn dẹ̀ lè lálejò ṣé àwọn pé táwọn bá dẹ̀ lálejò nísìnyí táwọn bá wà nínú visitors room kò sí bá lejò ṣe fẹ́ ríbi tí yóò dé sí inú store àtẹni tó ń tilẹ̀kùn lálẹ́ ń pa fẹ́ sùn kóru má bàa pa wá sínú ilé àti gbà yẹn lèmi ti bẹ̀rẹ̀ sí ni máa ronú pé yẹ kémi náà lè máa ṣe nǹkan kan sẹ́ẹ̀ láti fi ran mọ́mì mi lọ́wọ́ wọ́n ara àwọn ọmọ wọn là kíkìkì nǹkan lọ́jọ́ kan wọ́n sáárín káàkiri kí lẹ́yìn wá wọ́n láwọn wá rin kí lẹ́fẹ́ fi ṣe wọ́n láwọn ń tanrin ni irin níbo wọn lọ́dọ̀ aláàjì èmi náà bá lọ make enquiry aláàjì ni ti bá gbé irin wá lọ́dún náà lọ́hùn pé tó bá jẹ́ kílò kan 20 naira pé tó bá jẹ́ palominium ni mo gbé wá aláàjì ni kílò kan jẹ́ 100 naira mo wá dẹni tó ń ṣàlòkù stofu àlòkù pọ́ọ̀tù máa máa ṣàkiri lẹ́gbẹ̀ẹ́lé friday ni máa lọ ń tà ó yẹn ni máa ná ní the following week mi ò ní bèrè lọ ọmọ mi gbọ̀ngbà tó di pé tí ẹni tí bá sọnù lẹ́nìwẹ̀ tó jọ mọ́rin ilé wa ló ń bọ̀ tẹ́nìkan máa wá garawa láàrin ọ̀dẹ̀ wọ́n wà kanlẹ̀kùn wájú ilé wa ni wọ́n ní fatiu ni fatiu ní sanrin ládùúgbò gbà tó di pé ìtújú yìí pọ̀ mọ́ mi láti jí mi lóru ọjọ́ kan ni pé wò mú mọ́ kó fẹ́ sanrin ni mo mọ́ kó fẹ́ ràn mí lọ́wọ́ ni eléyìí tó ń ṣe èyí tìyàn lójúmọ́ ṣe mọ́ mo á fi kalẹ̀ mo fẹ́ secondary education mi oríṣiríṣi iṣẹ́ ni mo ṣe tèmi náà tẹ́ pé mi náà fẹ́ jẹyàn láti fi ran mọ́ mi lọ́wọ́ mọ́ mi tún wá jẹ́ nìkan tó kẹ́dùn pé kọ́mọ máa kẹ́kọ̀ọ́ wọ́n tiraka láti ràn wá lọ léèwé torí wọ́n bìlíwò pé wọ́n education is the best legacy all education is the key to success àwa kàwé ọ̀wọ́n tán bàtà gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ó wà kulẹ̀kùn àṣeyọrí tá a fẹ́ fi opolopo obi ni won tiraka ni won je gbese lati fi ran awon omo won lo si lewe awon ta wa ran lo lewe ni sin to ba wa jade kuro lewe ko sise gidi kan ko si nkan pato kan ti won fe se pelu certificate dogbera ni aye ta wa le ni certificate ko lo mata mo ni sin tawon eyan o ti mo niyan certificate lo mata se di pali teyan gbera ni ko fun yan ni guarantee npe yan ma se kini pe yan ma di oloro now opolopo awon yan wa mo pe things ti change the rule of making money ti change rule of engagement ti change pupo na awon eyan lo mo pa awon ofin ti change bo ke se pupo na awon eyan lo mo nkan to ye ka awon ma se ta awon na fi le change igbesi aye won fun idi eyi la wa fi gbe financial independence summit kale lati fi ran opolopo awon eyan ti won ni afojusun bi temi ta awon na fe je eyan bi temi ta awon na fe gbe dada se bi temi gba temi se alaba pade to yi ni kan bi odun meta seyin iru eyan ti mo je ohun ni mo salaye fun yen ngba ta ma fi rodun kan si time ti mo bere business yi emi na ti bere si ni mo ri ohun mere se mo se ri kenkele yi mo ti fe pari ile ti mo nko fun mo mi the same opportunity ta fe fi yan awon eyan that same opportunity mo ti fe ran mo mi lo si aj emi na ti n gbe urugbe si aye to wun mi ke se gbe si aye to ye kan yan ma gbe ke se gbe si aye ti eyan le afford ni igbe si aye to wun yan ohun lo ye ki eyan ma gbe olotu te ba gba mi like n sare ko awon eyan ni nkan kan
1: e tesiwaju
2: ta n pe ni wealth triangle polopo awon eyan mo te ri ni sale triangle yen awon category awon kan lo wa nbe a po won ni debt zone awon debtors awon te gbe gbese lo ma fi n lo gbese aye won category yi lo polopo awon salary e na wa tori 75% ti awon eyan level ti won wa niyan awon lo wa level yen awon to se pe owo ti won make o kere si eye ti won gba losu o kere si eye ti won na so to ba ti wa na eye ti won gba tan o wa lo yawo kun lati fi ri pe awon meet up pelu bukata osu yen ibi ti 75% opolopo yen wa si niyan most of awon eyan ti won gba salary le ni most of awon eyan ti won ni owo kekeke pepepe kan ti won se category ti won wa niyan na teyan ba wa ni debt zone nto ye ka awon eyan nto ye ko ma ye won ni pe won prepare salary fun yan lati fi do lowo do loro eyan melo le yin to retire after 35 years to retire sinu oro pupo nu won inu osi ni won retire si ibi te ka ti ma kogbon ni pe teyan ba n gba salary 30,000 won ni ke ma na 967 naira lojojumo se 967 naira gan to yin omo to debise go come te ba n gba salary 50,000 won ni ke ma na 1612 naira per day te ba n gba salary 100,000 won ni ke ma na 3215 naira lojojumo e wa imagine pe 3215 ni won ni ke ma na eyan melo ni wa n gba salary 100,000 pupo na awon eyan below 100,000 ni salary won e wa expect pe te ba retire after that one ngba te wa in service gan owo yin o to na ngba te wa retire gratuity abi pension no ma save yin opolopo awon eyan mi wa te pe owo kekeke la won na se awon na owo bo se o je ni won se opolopo won kan ko gba si sobu e ri gbe lo mi sobu re kun te ba bi pe e lo gangan ni o ma je lere lori ele to gbera ni ere e lo mi gan ko le gbe lo bi kankan awon lawon mi ti won kan sin zone awon wa ni scarcity zone awon lele awon ma budget ni owo ti won make won ma budget e on to je ro nje to won in to won ka ni won se won to woru aso to won in to won ka ni won wo alawon kan to wa ni artificial comfort zone awon le je awon kan te pe owo ti won make actively to pe bo se o je ohun gbeleke die die ti won na lo alawon kan to wa ni prosperity zone awon la awon le they are just 4% in number awon le owo ti won make passive income residual income owo to se pe won wa nbe o won si nbe o won mo make e awon le gangan ni won wa ni financial independence level sewari ba se fe move awon eyan lati whatever zone ti won wa lati de prosperity zone yen financial independence level yen ohun gangan ni eto yi dale lori now ti an ba fe wa ni financial independence level eni de kan meji kan eni da afojusun to tobi afojusun yin gbodo ga eni na gbodo ni pe emi na fe je eyan emi na fe ni financial freedom emi na fe ni financial independence te ba la afojusun nikan o to eni de action plan nti pupo na awon eyan ma saba se ni pe ma lo sadua o ma wa sadua won ni plan kankan won ni game plan kankan won ni business plan kankan
1: to ohun le ti gbohun latenu ambassador Fatiu Adesina won soro ilekun won se ni oporo kagban afefe ohun ne mba lo ewo bi won ti bere ni gbesi aye ti won na lati bi an shabula eni ti won shabula lana ti won ni ki won ma sun sinu store awon ni won ti ran ya ni makai awon ni won ti kole fun ya yi awon na si ti n gbe ni gbesi aye to won wa mo mo ke be ti n gbo true life experience yi ohun eyin na lati jamfani yi financial independence summit won yo waye ibi to si ti waye na ni Captain Cook event center eleyi to wa ni Coca-Cola Junction Unity Road Ilorin Ipinle Kwara Captain Cook event center Coca-Cola Junction Unity Road Ilorin Ipinle Kwara awon wo gan la wa nriti ni be summit yi
2: ese won lotu ko si limited category kankan fun anybody ko se ni ti o le janfani eto yi omode niyan agba niyan akeko niyan omolewe osise ijoba osise private sector won na lowo keke kan ton se abi investor niyan abi businessman niyan ko se ni ti o need lati improve financial life won because e ba wa ojo wa le ni awon ti won la won lowo lowo gan ti won ba sora won para fall into scarcity zone awon ma para fall into middle class te ba ra awon ti won wa middle class le ni opolopo won ti di poor category awon poor people opolopo won ti wa ni beggars class because the way the economy wa se to se lo to se advance ni Nigeria is not making it easy for anybody lati joko ti pe emi ti to tan emi se kini kan oni ka roko ni lati gboro ma wa ona mi ti won fi ma kun e ti won se ti won fi le ma improve life won ni so ko se ni ti o le janfani eto yi sugbon o ke wa tun se pe iru wa ogiri wa o tori ke se gbogbo eyan lo ni ro ri pipe ke se gbogbo eyan lo la fojusun giga ke se gbogbo eyan lo ready lati put action si any action plan abi blueprint kan ti yan ba gbe fun won so idi niyan to fi je pe a ni fun everybody to ngbo wa lo lo bayi a ni fun won ni opportunity lati wa parewa tori bi ta ti fe se pade ohun gan o ni limited numbers of persons ta expect lati ran lowo nle se wa so awon ti won gbo this particular one lo lo bachi eyan 50 pere la ma select nu ninu gbo awon ti won gbo bachi bo wa la se wa select eyan 50 yen a ma pe number kan jade lori eto ta ba ti wa pe number yi jade lori eto eyan 50 akoko first come first serve la fi se eyan 50 akoko ti atejise yes won ba kokko di ori number ta ba pe sori eto yen awon 50 yen la ma fun opportunity
1: pelu 500 naira pere 500 naira pere
2: lati se kini lati wa si program yen
1: atajise yes lefi ma sowo si number yi
3: 0912142188
1: ojo saturday ti adojuko yi tin se 23rd osu ti a wa ninu re yi ni eto yi ma waye ni Captain Cook Hall to wa ni Unity ni ilu Ilorin section meji la ma se ago mewa aro ati ago meji osan
2: fun gbogbo awon ti won gbo aka to ma se lo ese ohun olotu ko to di pe a ma ma kuro ni ori afefe mo fe ki gbogbo awon ti won gbo wa ni le loko lodo ki won mo wi pe to ba ti di pe biyan se ndo lowo biyan se ndo loro iyen fi sere o biyan gbodo mo reject poverty ni ko si anfani kan to anbe keyan to si awon kan mo ni money does not buy happiness teyan ba ni money does not buy happiness dakun so si ni o wa radunun o si oni radunun owo na o ra there is humiliation in lack ko si nobility kankan yen being poor so opolopo awon eyan ti won ba lagbo yen kan won ni keyan ma wawo keyan ma se kini kan aye ile yen kokko se keyan to sale kiyama so keyan ma se gbianju lati di pe eyan na se kini eyan na mo ni so to ba tin soro ke beyan se ndolo beyan se ndolo e ma tara sasa ke ma sare la se kini lati di pe eyan na ba won partake nbe
1: number ti e ma te atejise yes si yen ni lekan si
3: 0912142188
1: Owo na ni e ti gbo won makoja mi olugbala won ni ki isori akunleko e ti te mu lo ke si je ki apade number ti e ma te atejise yes si yen ni lekan si
3: 0912142188 0

0: si na tan won sunle to ba tun wa se tan e me sin mo ti na tan wa sunle
1: se ti awon na wa wu lawon ti na tan oda olohun be e ma ka leku dede asiko yin ko bi ta tegun ikan yin fe di e ku gbyanju e ku se lataro olohun ku je ku da ni se lasan lase ile
0: ni amen ya la
1: ju olohun bo de lade o
0: amen
1: mo baje labe bo ti won
0: ko amen
1: awa pasiko yin gbadura fun gbogbo awon bi ti won woju olohun fun anu fun ore pe olohun o silekun anu fun gbogbo wa ani mo nira lase ile duwa
0: amen
1: e ka bo sori eto wa ni opo mu lero
0: do mi mi mi
1: eto tolorun fun rara re mo sagbekale re tori ki tule o le tuba ko le tuse ko le to ko le gun gege na lolorun se sagbekale re o wa ni pe to eyin alaja ati alaji o ya e di eto
0: ibu ko mo se woli and
1: woli ati woli rest prophet ati prophetess
0: eji be
1: e ma mo ju to eto yi ko mo dun gbo won mo kan si isi olorun la nje ministry ti wa re
0: wallahi
1: only with e mo support wa
0: wallahi
1: ministry o si le mo lo bo si ye ko mo lo
0: wallahi
1: ati bale bage lori eto fun ta le ojo to ni aburuko ni wa se la
0: Amina.
1: Let's talk about it. Let's talk about it. But Batunde Aziz on the one who caught it. Allah Bala Leto. Meji Nansi ne. Omo bi omo yan na yo omo la tori won la mi bayi
0: ni batake lo tu fe
1: omo bi oya mo folo lopo mo fi dudu pe funfun
0: ekunle la kara le erin wa la kiro na kin tesho tesho akin tologun tologun awa kin ti diamond ti diamond
1: iba
0: atu wa ta obi tete lose to lo
1: amo dupe
0: olorun lo tun wa ni ki tete wa o je
1: adupe olorun lo ni ori be
0: te tun fi ngba wa wo wa kete kete
1: iba
0: la sale toni
1: olorun
0: awon jjc kan won se darapo mo wa ni
1: aje
0: bo aje pe nse ndarapo mo wa e se te soju e e se de sile ologo to yato sile ologo goro
1: aje
0: e ile ologo ti wa re awa na la sin ko yin lo le ologo woli ati woli res olorun lo ni ori be eto opo mulero ona logori atagun nikan ni diamond fm ki la won ma se ni ori eto ikin jayin tan kale kale abala meji lo wa lori eto opo mulero
1: tu
0: ni tu one olorun lo ni ori be ibeji la fi se eto ni beji
1: ni
0: anyo mo gbe kan lo ye gbe kan reto gbe sorry sorry e ku roju for reto abala koko lati man se agbeyewo letter eleyi ton ba fi sowo si wa
1: eyin o
0: a ma ka seti gbo eyin ara le
1: yes now
0: e wa so oju teyin na fi wo
1: yes
0: awa ma nso lososo pe un te ba ti le gba
1: eh
0: oni ke mo gba yan mo
1: olo
0: un te ba ti le gba be ba ti le ja so pe
1: eh da ke je mo so nkan kan
0: eh pastor mi mo
1: je
0: fogbon pa mo le
1: ah
0: o da lojo yin dai
1: ori kun le won wa awon gba egbe won koja pelu ifonu a ma ko fonu
0: ke mo wa pada jona nu na leru ke wa ni kilo sele ke wa ni ah lori eto opo mulero tan mo nseun
1: to paro
0: e fi dudu e fi pe fufun
1: awon ba opo
0: ti e bore ni abala keji lati mani ki awon omo kekeke ki won o lo sun iwo to ba ti mari abala keji o nse fun e
1: so
0: ti ye yin to ba si je pe eyin atoko yin bi to ba ti wu yin le ti le gbe laga si logo logo si laga te ti le sasu se wa ara yin da da da da eyin la bala keji yen kan awa responsible people's party olorun lo ni ori be o ye gbe gbogbo body e ma la body mo le ma lori facebook
1: en so be
0: it's a diamond 885 tv
1: be la bage bage si
0: diamond 885 tv
1: awa nbe awa
0: e lo fi oju yin e lo fi wo omo bi e fi wo loye e fi wo rector meta lokan ni e wa ma comment bi te tin wo wa on teyin na ba si wo nipa letter te ba ka e ba wa ko sita a ma ba yin ka jade lori eto e ma ba wa comment e ma like e si ma ba wa share ka akiri e mo pe eto yi o n tole o n tolu o na la se pe ni opo mulero emi ti yin toto olubukola omo bori owo omo bi lo ko mi
1: adupe to bo ti we na be na ni o ti ri ni daada aburuko ni wa se lase olorun
0: amina
1: a mo wa se be mo wonu eto lo ni regede fin en lai ni and dua bi da konko kankan labe bo ti nko omo bi ijobe jo ni mo ni leya
0: se lo to ni
1: olorun tun ni olorun tun ni
0: ki ote se ojo wednesday lo bo si
1: wednesday ni ka ka mo so fa won eyan le ko mo
0: mura le o ti pe mi debe
1: aje mo ke mi o le fun e lo fo
0: o ti pe mi debe ojo leya be yen tun oloye
1: mm
0: ẹyin nu ọlọrun
1: oya kini bela bala akoko
0: abala akoko ni ori eto ni asale eto ni won ni ka ba won gbe yewo arabirin je ko di mimo won na won ni ise kan to je wi pe won gbe fun awon ni ministry awon
1: okay
0: bi project ni
1: okay
0: won ni ati oko awon ati egbon awon won ni ise kan na wa jo nse
1: okay
0: won na won wa won nitori owo to po onise yi
1: okay
0: awon wa wo pe ninu oko awon tabi egbon awon tori bo se bi egbon awon itan na bi awon na awon wa wo ko ta lo ye ka won pe si ise inu awon mejeji won ni ise to lowo nla mili
1: opportunity lati wa ni charge pe ka gbe ise ifun
0: ka gbe ise ifun yan awon ni oko awon mo egbon awon mo ise idada
1: won se ti won jo nse ni
0: awon na won wa juko won wa ro pe ah egbon awon o si ti se awon iran lowo kan fun awon koda ibi ta won de loni ko se yin egbon awon oko awon na si re o si mo ise idada awon wa wo pe ta lo ye ka won gbe fun eyan kan la won le gbe fun nu awon mejeji
1: ki
0: se pe a wa pin si meji pe iwo se le
1: won kan ki won na won kan eni kan na ni ogba
0: won ni eyan kan la won le gbe fun awon ni kin gbe wa sori eto pe ta lo ye ka won o gbe fun ninu egbon awon
1: atabegbon ninu egbon taboko ta ni ki won o gbe fun ninu awon mejeji
0: awon kan wa so pe blood is thicker than water
1: oloye
0: se lo to ni blood is thicker than water
1: o doju ewa yi o doju ewa yi ta ni ki won wa gbe fun ninu egbon tabi oko ti won ba ni kun o gbe fe gbon mo ni point o ti won ba si ni kun o gbe fo oko na mo ni point to gbo ara jo dara wa mo laarin emi ati ka mo paro ka mo jale a dara wa mo bi owo 0916159110111 elu e ka le e se won opo mi lero le ja si lero
2: yes sir bu ba je mi ri
1: eba
2: egbon mi ni ma gbe fun
1: ki le se oko yin
2: e ma gbo igba to ti je pe ku re ni mo fi je niyan leni to de ti ran mi lowo ri awon yoruba ma npo we won ni pe aje ogudo gogogo ko gbagbe le
1: ka bi esi
2: ogudo kankan ko gbagbe le ri
1: to
2: akuko ogudo kokoko ko gbagbe alagbado
1: okay
2: ko ye kan fudi so lori
1: ogbon
2: mi ma ji
1: oko wa nko oko yin wa nko ki lo ko se
2: tegbon mi ba ti gba to ba ti pe mu pe fohun o ma mo bo se ma kan oko mi na
1: oko lo elu e ka le
0: ore to won awon so ni won ni blood is thicker than water
1: e mo ka le
3: elu e ka le ku se ku eto
0: e seun o to se
3: ko ni ta je fun yin o
0: amina amina
3: ta mi oloye wa
0: olohun se
3: ba mi omo oluka
0: ta mi o gbo ko e to sign o yo te mi gbe fun le okokan
3: taye kan ni lori afefe
0: olohun lo ni ori be
1: adupe
0: amina amina
3: thank you look look all that pleasure
0: thank you
3: seri ta te kini ka bo fun wa ni koko be
1: okay
3: ti se je oko e lo e ku gbe fun
1: ha
3: because ibi da fe ketọ rode
1: okay
3: that be nta
1: ara
3: so oko le ku bi se to ba gbe fun oko oko na wa se kini ara gun abu e ara fo e na awa se fun
1: oda
3: so ti le ba e ko ta je fun e ku pe to
1: ese adupe elo e ka le o
4: ale o ka le o
1: ese un opomle lori e
4: olawale lati kero
1: ese un alagba olawale lati lu kerun
4: ase ile oro yi
1: eh
4: ta ba ni ku gbe fe gbon re
1: be ni
4: o da be na
1: okay
4: ta ba se le ko gbe foko re lo da be na bo ta ba ni ko gbe fe gbon re ibo ko lo ti mo si
1: ko ti mo si
4: ti ko ba ti mo si ko o si po ti gba ti ba egbon soro
1: okay
4: lati le pe oko re pe boya ko wa je bi eni keji re ti won jo se
1: okay
4: I se pe se mo e so pe ki sa meji pe ki se
1: eni kan na ni won le gbe fun be ni
4: eh eh bo ise yen ko ja si se je oni meji awon yen ti won gba
1: ah definitely
4: eh eh so ninu awon yen ti o gba yen o le pe ki o le ba egbon re soro pe koko o je kan na won
1: okay
4: then sara yen gbodo ja to ita
1: won
4: lowo se ti o ma gba
1: o si ye
4: ọmọ bí ẹgbọ́dọ̀ mọ́ wà lọ́jọ́ ọdún lé yá orí
0: tó lé ìwọ ni ọlọ́ọ̀nù àrínúròdé olúmọ̀ràn ọkàn wa gbọ́ tẹ́mi jẹ́rí ṣe bàbá jí ọmọ ọlọ́yẹ àwọn àrínúròdé
1: nù mo ti bẹ̀rẹ̀ sí mọ́mọ́ bí ìkàlẹ̀
0: àwọn àrínúròdé nù
1: pẹ̀lú mo ti ń sọ̀rọ̀ yìí
0: àwọn àrínúròdé nù ọlọ́yẹ ò sọ̀rọ̀ ewo ti yín gbọ̀rọ̀ mi gbẹ
1: wọ́n ti fọ́ọ̀rí kalẹ̀ wọ́n ti fọ́ọ̀rí ọjọ́ 27
0: kalẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan
1: ẹ̀lú ẹ̀kalẹ̀
4: ẹ̀lú ẹ̀kalẹ̀
1: ẹ̀ṣẹ̀hún lórí
4: ọlọ́run mọ̀ máa fún yín ṣe
0: àmì
4: ọlọ́run mọ̀ wà pẹ̀lú
0: yín àmì iná
4: bí ẹ ṣe mú wá fún wa táwa náà kọ́ gbọ́nù rẹ̀ yìí kò ní gbé wọ̀ fún yín náà
0: àmì iná yàrá o
4: ọ̀rọ̀ tí wàá mú wá yìí ó lágbára o náà a lè rí pé mo lè rí wípé a lè ṣe bẹ́ẹ̀ náà ni wípé ọkọ ni kò gbé iṣẹ́ yẹn fún.
1: lọ́nà wo kọ́fẹ̀gbọ́n ẹ lẹ̀.
4: Jẹ́wọ̀n wípé òun àtọkọ ó ti fi ẹ̀gbọ́n kalẹ̀ nígbà kan náà.
1: ok.
4: bẹ́ẹ̀lì jẹ̀jẹ̀ kó yẹ wa wípé tó bá ti fi ilé rẹ̀ kalẹ̀ òun àtọkọ rẹ̀ yóò di ọ̀kan.
0: ó gbé mi dé bẹ́ẹ̀.
4: ká ló ti ọ̀kan yẹn kò sí nǹkan kan tó gbọ́dọ̀ yà wọ́n mọ́. ok. lóòótọ́ o ẹ̀gbọ́n mi ló yẹ gbéṣẹ́ ìgbọ́n mo ti gbé e fún ọ bí ènìyàn ta bá rí ń bẹ̀ o táyé làásù fẹ́ gbọ́n mi o torí pé ó ti rin ìmí náà lọ́wọ́ rí oṣù tí mo rí tí a lè ṣe láàrin yẹn nìyẹn.
0: ó ti yé mi
1: adúgbò ẹ̀ṣẹ̀ wọn
4: dà
0: sí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀
1: àdúgbò ẹ̀ṣẹ̀ wọn náà 1615911
0: lórí ìgbà
1: ẹ̀lú ẹ̀ka alẹ́ o
5: àwọn bàbá tó sọ̀rọ̀ tán nísìnyí wọ́n ti parí ọ̀rọ̀ ọkọ ẹ̀ olùdó ẹ̀ kó gbé fún un ládé orí ẹ̀ wọ́n ti di ẹyọ kan ọkọ ẹ̀ ló yẹ kó gbé sẹ́yìn fún.
1: ọkọ ni kó gbé fún kí ló dé tí ò ní gbé fẹ́gbọ̀n rẹ̀.
5: wọ́n ti bẹ̀rẹ̀ ọkọ ṣé orúkọ ẹ̀gbẹ́ ẹ̀ ló ń jẹ́ ni àbí orúkọ bàbá ẹ̀gbẹ́ ẹ̀ ló ń jẹ́.
0: orúkọ gangan náà máa fi ṣe contract yẹn tó bá ti ń dorúkọ ẹ̀ ni.
1: ó wá ń wò pé ẹ̀gbọ́n yìí náà ti ṣe dáadáa nínú ìrìn àjò ayé.
5: wọ́n lè wá nǹkan kan fún ọkùnrin ẹ̀gbọ́n.
0: bí kí ni
5: ọkọ ẹ̀ ló tọ́ láti gbé fún.
1: ọ̀dà ẹ ṣeun àdúgbò ẹ̀lú ẹ̀ka alẹ́.
0: a wà lórí facebook ẹ má gbàgbé diamond 885 tv arẹwà damilọla wọn kí wa ní orí face wọn ni I will give it to my husband and I will tell my husband to give my brother part of the money ó ti yé mi kọmọ pinwo project kan wá gbé yín sunday salami lójijì àwọn náà kí wa adébáyọ akintayọ ẹ ṣeun ọláyẹmí ajayi àwọn náà kí wa yusuf fatima àwọn kí wa lawrence ọlárẹwájú adépọjù aziz arafdin ẹlẹdà àwọn náà kí wa joseph olúwàbùnmi wọn kiwa sunday salami wọn kiwa gbẹngà joshua lára ayẹta àwọn náà kiwa ọlàwálé ọlámilẹkan wọn kiwa fanua arúwòlò ọládélé wọn kiwa ọdún ayọ àwọn náà kiwa olú ìtàn lẹkan sp babatope fadipe olórí ọlábísí abigail tèmítọpẹ alaija ojo olùrántí adéwọyé adésóyè débọ olúwatobi emmanuel àwọn tán kiwa ni ojúwo lẹ fi wo
1: ojúwo lẹyìn náà fi wo
0: ṣé bó bá jẹ yìí ni ṣé ẹgbọn yìí lẹ gbé fún àbọkọ yín
1: torí bọ́bá náà gbé fún ọkọ rẹ tó kù yín bá ti lówó tó pọ̀ dáadáa ìyàwó kejì
0: ẹ̀yin náà tẹ jẹ́ ọkùnrin tẹ fẹ́ pè wá bẹ́ẹ̀ bá wa lọ gbọ́ pé ìyàwó yín gbé contract fún ẹgbọn ojúwo lẹ máa fi wo ẹ̀yin náà tẹ sì jí ẹgbọn bẹ́ẹ̀ bá gbọ́ pé àbúrò yín pẹ̀lú gbogbo ìyá tí mo jẹ́ àti lọ sukú àti ṣe gbogbo ẹ̀mí ni
1: ó
0: wá gbé fọ́kù ẹ̀ kí lẹ máa ṣe so sini lẹnu
1: o buyọ si torí tó bá gbé contract yìí fún ọkọ rẹ
0: ọmọ
1: ṣé tọkọ bá lówó tán kò ní ronú ìyàwó kejì tó bá ṣe bẹẹ tó bá gbé fẹgbẹ
0: ọlọyẹ máa ń gbẹ mí débẹ
1: tó bá gbé fún ẹgbọn ẹ ṣé ìgbọ́ padà rántí wọn mọ nínú ìrìn àjò pé tówó bá
0: tọwọ́ ìgbà búrẹ́kẹ́
1: bẹ́ẹ̀ ẹgbẹ́ náà ti ní fámìlì
0: ti tiẹ̀
1: kálukú náà ni ọmọ òbò pé tó bá bọ́ sápá bí ṣé kò ní pa
0: dára
1: níbo ni mo lè gbé lọ tẹ́mi náà ó jèrè tí wọ́n sì fi rèé jẹ̀kọ́ tí mo ní kàbùkù tọkọ bá wa padà gbọ́ pé iṣẹ́ tóun máa ṣe tóun jí tó ṣe pé ṣé táwọn ọjọ́ fi ń jẹun tóun fi ń bọ́nu ilé ó lọ gbé fẹ́gbọ́n rẹ̀ sínú ọkọ̀ ó dùn sí ti egbon ba wa pada gbo pe ise to je pe to hun se ise na mu se ti mo fi ton le iwe ti mo pada fi support e lawon to ti nilo mi ko wa gbe fun mi o gbe foko nu le ti ti e se ko le gbe fun mi ko ti e fi san ore ojo kan ti mo se fun ninu rin ajo ayere ni bo ni ko mo bere yi o ti rin
0: bo ni ko se rin
1: won ni ko si meji ti mbagba ninu je bi ifa ti won da ti won ni o le tutu bi koro odojuru ko mo latun se owo temi ati yin o ni doju le
0: bi amin na yala
1: 0916159111 elu e ka le
6: Hello,
1: please.
6: Okay.
7: Iya ta neta idu
1: eh mo na ni mo nwe ewo lele ba wa so ti mo ta ti mo ba
7: ile mo ba en so mo ni mi ri mi ile ani ti mi o lu bo te se
1: e ta ku mo binu okan lo fo okan lo fo
0: iya ta ku fe gba number
8: ta ku mo binu
1: o okan lo fo e da kun tori
0: olo kini iya ta fe gba
1: e mo worry mo ti di number yin
0: iya ta won ni ke calm down
1: e mo worry number yin lo ba ri lo pari pelu 2550
0: Yeah, that is Japa.
1: Hello, Kale. Hey, Kale, you come here already.
9: I'm in Zukura Ladilan.
1: Yes, I'm in Zukura Ladilan.
0: Yes, Zukura.
1: Amen.
0: Amen.
1: Kusile ti o simbe. Benny. Oda, ko gbe fun oko. Oda. Beni, beni. Mm, oda, oda. E se un fun da se yin lale ye ojo ni teyin na.
0: Congratulations. E kale o.
1: 0916159111
0: Ah wa lori Facebook e mo lo be mo lo be
1: e lo be o
0: e lo subo wa ka di subo mi e ti ki wa ku mura beti goal omo bi ide ye lo wo filani oloye ge sori ye lo wo
1: e lo be e lo be
0: e to ge kankan
1: e lo be ka lo wo e lo be kale
6: ko le n kale jare
1: e seun chief
0: aba oniye
6: ọkọ ni láti
1: san fún. Adúgbò
6: ẹ̀sìn. Ọba jẹ́ mi ni ọmọbìnrin.
1: Bẹ́ẹ̀.
0: Ẹja gbọ́, ẹja gbọ́, bàbá oníye, wisdom, wisdom.
1: Ok.
6: Orí ìjọba pẹ́, ìgbìn ọkùnrin ayé mẹ́ni.
1: Ọlọ́run wí o, tọ̀. Lọ bá parí.
6: Kọ́kọ́ lé ọmọ mi, akọ́lé kan kékeré kú.
0: Owó ńlá náà pé millions of naira tó pọ̀ gan.
1: Ok.
6: A fi yan síbẹ̀.
1: Ok.
6: So ani ya ma ko wa lati mi abọ mi atoko mi.
1: Ok.
6: Ni te mi ni o mo e tori iya mi kan ti bi de bi la yato be ni.
0: Aba mi oni ki egbon mi okun ara.
1: Oda aduke se o. Oda. 0916159101. Elo e kale o.
8: Loye.
1: E ti wole e kale sa.
8: Paso ilade.
1: E seun paso ilade e ko jometa.
8: Ẹkú jẹ́mẹ́ta.
0: Ẹ ṣeun bàbá.
8: Ẹ ṣe ọlọ́run àwa pẹ̀lú yín.
0: Amina.
8: Ọmọ bíi.
0: Bàbá mi mi ìgbọ́kọ̀ ẹ̀.
8: Ojú ò ní tiẹ̀.
0: Àmì Jésù.
8: Ẹ jọ coming Wednesday, ẹ má lọ bí ọkàn.
0: Yes sir. Mo ti bá bẹ́ẹ̀ ẹ lè bá mi sọ̀rọ̀ tì.
8: Ẹ máa ń sa program
0: yẹn. Ọlọ́yẹ, wọ́n ti táàgì mi, táàgì burúkú lọ́sàn-án mi.
8: Ẹ sá máa wà.
0: Kó lè dáná ni, kó lè dáná wọn bá káàkiri, ẹ máa bínú.
8: Ẹ sá lè lórí ẹgbẹ́ ẹ̀sẹ̀. Àwọn ará oko ti dé. Àwọn ará oko ti dé.
1: Ọlá àwọn ará oko ti wà lé. Wọ́n sì bẹ̀rẹ̀ bọ́ ètò.
0: Wọ́n ni mo máa ń sá lórí ètò tèmi ti bá mi.
8: Kọ́tẹ́ padà dé.
1: Ẹ ṣe ìbáṣọ ìlànà ẹ̀.
8: Ẹ lọ́ra wa pẹ̀lú yín.
0: Àmì àmì Jésù. Ẹ ṣe sá.
1: Ọ̀dọ̀ ẹ̀jẹ̀ dẹ́ka polówó ọjà ká polówó dáadáa àti ìwà ní tàbá bá polówó ọjà tá a darí dé. Ká tún dọ́dọ̀ àwọn tí ń bẹ lórí Facebook àti ìwà ìṣojú òpó òpè kalẹ̀. Ànísẹ́ tó bá jẹ́ pẹ́ yìí ni
0: kí ni tẹ́ ẹ ṣe.
1: Ṣẹ́yìn náà ó sọ pé iṣẹ́ yìí ẹ̀gbọ́n yín
0: lẹ́gbẹ̀ẹ́ fún ọ. Blood is thicker than water. Àbọ̀kọ yín ni
1: èjì bẹ́ẹ̀.

0: bó ṣe pé pẹ̀lú bó kọmí ṣe gba iṣẹ́ ìtumọ̀ ẹ̀jẹ̀ kò yé wípé àárín ìwọ̀n àtẹ̀gbọ́n mi níṣẹ́ yìí bọ́ sí ṣùgbọ́n òun fẹ́ kó ṣe gẹ́gẹ́ bí ọkọ mi ó ṣe ṣe kí ọkọ yẹn àtìyàwó jókòó kán lọ kọmpẹ́sẹ̀tì
1: ẹ̀gbọ́n
0: díù tu ìrànlọ́wọ́
1: tí
0: ó ti ṣe rí ṣùgbọ́n láì ṣe wípé ó bá gbé iṣẹ́ yìí fún ọkọ ẹ̀ sà ọlọ́yẹ ẹlẹ́yìn òrewọ́
1: ọmọ bí
2: ìwà lọmọ bí lóhùn lẹ ohun ilẹ̀ lẹ́fẹ̀
1: pé ohun ilẹ̀ ló bá tó lọ́rọ̀ yóò bí nàbà ọmọ bí ọ̀rọ̀ ló délé yìí.
2: ṣe rí nkankan tí mo kàn notice tí àwọn obìnrin ń sọ tó dẹ̀ pọ̀ jù o ni wípé tí ọkọ bá lówó lọ́wọ́ ìwà tó máa wù ó lè lọ fẹ́ ìyàwó mi wọ́n wá fẹ́ bèrè lọ́wọ́ àwa ìyá nínú ilé pé ṣé a máa ń gbàdúrà pé kọkọ wa máa lówó dání ni because ó ti máa tó bóyá bí èèyàn bí méjì mẹ́ta tó máa sọ kíní ẹ̀ pé tó bá kú lówó dání obìnrin mi ló máa lọ fẹ́ kí ló dé táwọn ò ṣe kí wọn optimistic ká máa wò pé ká má máa ní ulterior motive
1: èrò
2: tí ò da pé tọkọ wa bá lówó obìnrin ló máa lọ fẹ́ so torí pé ó tiẹ̀ wá lè lọ fẹ́ obìnrin àwa máa gbàdúrà pé kọkọ mọ̀ kúrò lójú kan ṣé ẹ mọ̀ pé ìrọ̀rùn igi òun ìrọ̀rùn ẹyẹ ni èmi kàn notice kíní ẹ pé yàtọ̀ sí orí rédíò àwọn obìnrin máa ń sọ kíní ẹ pé tọkọ àwọn bá kú lówó dání obìnrin ló máa lọ fífẹ́ obìnrin ló máa lọ ṣe kíní kan àwọn ò tiẹ̀ wá wò wò náà ká tiẹ̀ wá wò ká wá wo lifestyle wa ká wá wo lifestyle wa pé àìgbà tá a lówó àti ìgbà tá a lówó kẹ́yìn náà tiẹ̀ wò wò kẹ́ mọ̀ mọ́ fi gbogbo ìgbà sọ pé tọkọ yín bá ti lówó obìnrin ni yóò lọ fẹ́ torí ẹ wá nífẹ́ kó kú lójú kan o n ṣe nkan to da o then nkan ti mo fẹ sọ nipa ọrọ ile to wa awọn ajiwa yi a ma woru iwa ti ọkọ n wu ni to ba yi pe ọkọ to da si iyawo ẹ ti iyawo ri pe ọkọ to da ni pe ọkọ ile responsibility inu ile ko fi ṣere because a ni awọn ọkunrin mi to ẹ pe wọn lowo lọwọ wọn ṣiṣẹ gidi ṣugbọn
1: wọn wa
2: they are not responsible
1: kankan labẹ bo ti mu kọmọ
2: lori ọmọ ni lori iyawo ni ita ni wọn ṣe si wọn ṣe nule to ba jẹ pe ru ọkunrin yẹn ni kobirin yẹn gbe iṣẹ yẹn ko de wu ẹgbọn ẹ naa pe si ẹgbọn ti mo le gbeṣẹ fun
1: lele ṣe
2: bọkọ ba ti da bẹgbọn ba ti da ko ya lọ gbe fẹlomin
1: ti ọgba jẹra ba ti ẹ mbẹ
2: so ma kọkọ wu iwa awọn mejeeji pe ẹgbọn mi gbogbo gba ta jọ wa papọ gbogbo bẹgbọn mi ṣe ń ṣe fun mi ṣe ẹgbọn mi ṣe mo le gbe kini ifun ṣo ma de fun emi gan ni dividend ṣo ma ranti emi gan ti ma gberu iṣẹ ifun ẹ ma kọkọ mọru ẹ n tẹfẹ ba dowo pọ to ba de ji ọkọ yin ni ẹ kọkọ wo pe ọkọ yi ṣo n ṣe daadaa si mi gbogbo awọn characteristics tẹ ma wo niyẹn ko to di pe ko n ṣara pe tori pe ti de yọkan a n ti so yin pọ a n ti ṣe kini kan ase gbogbo yẹn loju temi.
1: ọ̀dà fọmọ bí ìbámu tó bá bá àwọn gender tiẹ̀ náà sọ̀rọ̀ ẹjẹ́ mi náà fúre ọ̀fẹ́ ìbáwọn gender tèmi náà sọ̀rọ̀ gbogbo àwa tá a jẹ ọkọ̀ pátápátá tá a gbọ́ ètò yìí lálẹ́ yìí ẹjẹ́ abira wa léèrè pé ṣé tíyàwó mi bá rí irú opportunity yìí ṣó lè gbé irúṣẹ́ yìí fún mi. ìdí ni pé irú ìwàwo ni ìwọ náà ń hù síyàwó yìí nínú ilé tó fi lè gbé irúṣẹ́ yìí fún ọ irú ìyàwó lòun hù síyàwó nínú ilé tó fi lè mọ́ gbé iṣẹ́ yìí fún ọ tí ó fi wò pé ẹgbọ́n lòun wọ́n yà gbéṣẹ́ yìí fún torí pé wọ́n ní bí ọba nídìí ẹsẹ́ kẹyìn sáà déédéé
2: ṣe
1: ìsúnkún sísì ní akẹlẹbẹ ìwà tẹ ń hù sáwọn obìnrin yìí ló mú wọn sọ pé àwọn ò ní gbé fún yín pé ẹgbẹ àwọn làwọn yà gbé fún torí tí wọn ti pé wà tó da alẹ ń hù sí wọn tẹ ń hu ọmọlúàbí sí wọn tẹtígbà tẹ ẹ ní wọn mọ pọ ń wà ńgbà tí ò sí wọn fìlẹ kò sí lọwọ bàbá ni tẹyin náà fọmọlúàbí hàn nínú ilé wà láì tí wọn bá rírò opportunity yẹyìn ni wọn gbé fún.
2: wọn ní ro wọn tiẹ ní rántí
1: ẹgbọn ṣùgbọ́n tó bá fi móbìnrin tó sọ pé òun ò ní gbé fún ọkọ tòun o ẹ̀gbọ́n òun lòun ó gbé fún ẹ̀yin okùnrin nínú ilé lónìí gbogbo yín ni mo fẹ́ kẹ́ ẹ wọnra yín wò bí sì tún opportunity bá dọ́dọ̀ ìyàwó mi sí yóò gbé fún mi tí ọba gbé fún mi irú ìwàwo ni mò ń hù tí òfin lè gbé fún mi lóòótọ́ ẹ̀yin náà ẹ jẹ́ àpàwàdà ká yí padà sí dáadáa tó fi jẹ́ pé tí nǹkan rẹ bá dé ìyàwó rẹ yín yóò lè máa nawọ́ rẹ̀ sí yín obìnrin kan sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní kọ́kọ́ àwọn tó ronú pé wọ́n fẹ́ ìyàwó kejì òun ó tiẹ̀ ti kọ́kọ́ jẹ òun ó ti muná which is true
2: bẹẹni
1: o kọkọ yóò tó ronú pé yóò fẹyàwó kejì
2: bẹẹni o àwọn àti ẹ ti gbádùn
1: yes which is the truth
2: àwọn nǹkan tó yẹ ká máa rò nìyẹn
1: ọkùnrin yóò bá tiẹ̀ wá yatawọ́ tí ó yàtara rẹ̀ bí ẹsẹ̀ ọkọ̀ nbọ́ bá wù kọ́ yà ṣùgbọ́n àwọn àti ẹ ti kọ́kọ́ gbádùn ara wa ná a ti jèrè iṣẹ́ tá a ṣe yìí ná kó tó di pé nìkan wà wá láti ta
2: pòun
1: fẹ́ darapọ̀ bẹẹni o bí síyàwó mi bá rí irú opportunity yìí
2: ṣó lè rántí mi
1: àbí yóò gbé fẹ́ gbọ́n ẹ̀ tí ọba wa ní í gbé fún mi irú ìwàwo
2: ni mò ń wù tí òfin ní gbé fún mi
1: ẹ̀wájí á gbìyànjú ká adjust ka pawada ka tomolu abi wa se ka wa na le ye le n to je pe to re ba nbo yo se ko nge wa o re dada o ni mi si emi ati
2: ami o
1: o re dada o ni fo wa o
2: ami o
1: ta ba mo pe wa phone wa o ni ku o
2: ami o
1: ba si olohun phone wa o ni ku
2: ami
1: e ja se be ka posa bala part 2 ko ni jubona la pala beun o se se ka tun lo phone la bala part 2
2: abala keji lori eto pomulero o na ni a wa bayi abala ta wa responsible people's party awa ta mo pe ati sanwo ri iyawo wa awa na si ti wa ni abe orule oko ayo je eh o gba to ba ti wu wa
1: yes
2: la le

0: náà ibi tẹ́ bá dé pẹ̀lú àwọn alábí ayé ṣé kí ọmọ rìkọ́ọ̀dù wa jẹ́ ntẹ̀yàn fi ń ṣe fantasy torí tí ó pòde lónìí rẹ o
1: fantasy ni
0: mo fẹ́ ṣe ojú òpó pè é lẹ̀ ká mọ béèrè lọ́wọ́
1: àwọn ẹ̀rọ àwọn ọkùnrin tó máa pè é sí pé àwọn ọmọ rìkọ́ọ̀dù dáadáa
0: tí wọ́n ti
1: rive
0: ẹlòmíì lè jẹ́ gbẹ́gẹ́ friend ẹlòmíì ni ó mọ rìkọ́ọ̀dù ẹlòmíì lè mú ìyàwó olé
1: rẹ̀ gangan ìyàwó olé gangan àsọ̀rọ̀ gẹ́gẹ́ ìyàwó olé àtọkọ wọ́n dẹ̀ reach agreement pé káwọn máa rìkọ́ọ̀dù ara wọn.
0: tí kinní yìí bá wá bóde nǹkan kí ni wọ́n lo sáwọn torí mo wo ti ọrẹ wa tó ń gbọ́ tí ń bẹ̀rẹ̀ pé ẹ dákun
1: òun
0: lòun ṣàṣìṣe ẹ mọ̀ gbà wọn
1: ẹ mọ̀
0: dàún lòun ṣàṣìṣe
1: bẹ́ẹ̀ ni
0: ọkọ̀ ọ̀bọ̀ta kọ́ sọ pé òun lòun ṣàṣìṣe ibi tó ti mọ̀ pé ìyàwó yìí ló ní kinní yìí ló ní àìdíà
1: yìí ọkọ̀ kan sọ astaga furula
0: ẹ torí pé ìyàwó ló ní àìdíà òun ló ní àìdíà yìí ló ní àìdíà yìí pé jẹ́ a ṣe fantasy yìí jẹ́ a mọ̀ bára wa
1: sùn
0: ká
1: ọjọ́ mi ni
0: mo idea ìyàwó ní ọjẹ́ torí ẹ̀lọ́kọ̀ òṣèré nǹkan kan wí ti ṣe astaga
1: fúnra bẹ́ẹ̀ ni o pé olùwadarí jì mí
0: ìyàwó mọ̀ pé òun lòun la idea yìí tó bá ti pé idea ọkọ ni orí ọkọ ni wọ́n ó dìlé
1: bẹ́ẹ̀ ni o
0: ṣùgbọ́n so obìnrin náà máa ní
1: idea mọ̀ sí ìwà idea yìí pé
0: ọkọ mi jámọ̀ rìkọ́ọ̀dù ara wa kẹ́ẹ̀bá play rẹ̀ ń bo
1: láì ṣe pé wọ́n ń tà fáwọn oní
0: iná kò ì tí
1: àwọn onímọ́jọ́
0: 0916159101 ẹ̀dàkùn ìgbádùn wo lẹ̀ ń kí ni èrò tí ń bẹ nù
1: láti máa ṣayé yìí sí òkú yé mi
0: kí lẹ rò débẹ̀ kí ni ń gbénu yín ìgbà tẹ́ ń wò pẹ́ bẹ́ẹ̀ máa rìkọ́ọ̀dù ìbálòpọ̀ láàrin ẹ̀yìn àti ìyàwó yín
1: ó lágbára o
0: ǹjọ́ tí fóònù yín bá bàjẹ́ tí wọ́n bá mú lọ́jà lẹ́yìn tí wọ́n lọ tún ṣe ẹ̀dàkùn ńgbà tí wọ́n bá extract fídíò yín tí wọ́n play ẹ̀ńtà táwọn ọmọ yín bá wá rí bóòlù ẹ̀ ti fẹ́ sọjọ́ wájú yín ẹ̀lú ẹ̀kálẹ̀
2: nítorí pé ṣe ní àdúrà nìkan ọlọ́mọ fi wá dára tí ò dáa
0: àmì ò àmì ò àmì ò àmì
1: ò àmì ò dára tí ò dáa
2: fún àwọn tó ṣẹlẹ̀ sí tọ́wọ́ àmọ̀ nǹkan tí wọ́n ṣe ni ó yẹ kán mọ̀ tọrọ àforíjì ní gbogbo ojúmọ́ ni because ẹ mọ̀ pé òpin ayé ti ń dé owó àánú kùránì náà owó àánú gbàgbọ́ ọlọ́mọ fi wá ṣe
0: ìyá àmì ò àmì ò
2: àpẹẹrẹ burúkú ni gọ
1: tó jẹ pé wọn máa ń paná ṣe tí wọn gan ni.
0: ọ̀dà ẹ ṣeun bàbá ẹ ṣeun fúdà sí yín.
1: recording
0: ẹ̀lú ẹ̀ka alẹ́.
3: mc godeli.
0: ee pastor fatunde ẹ ṣeun tẹ ẹ wọlé.
1: pastor.
3: ìyá mi ọmọ bíi.
1: àbẹ́yìn náà rí ìkọ́ọ̀dù ni.
4: láyé
3: òbí ká gbà tó pásọ̀ bá tó wá ìkọ́ọ̀dù kí ló tó wá kù.
1: àìmọye àwọn tó rí kọ́ọ̀dù pastor máa fọ ara yín nìkan ni kẹ́ ẹ mọ̀.
3: tèmi náà ni mo mọ̀ náà ló jẹ́ kí n ṣe irú ẹ̀ nǹkan tọ́nà àti tọ́nà àti bínú sí mi èmi ò ní ṣe
1: é àmì ò àmì ò
3: kó la wá báyé dé báyé ọmọ bíi.
0: kẹ́yìn ọlá fi kóhun ó rí kọ́ọ̀dù ìyàwó òun ìbálòpọ̀ láàrin òun àti ìyàwó òun kóhun tó gbádùn ara òun.
3: ní nǹkan tẹ́ pé nígbà yẹn àwọn bàbá wa àti ara máa ṣe wọ́n á ṣe wọn ò ní kanná.
1: inú òkùnkùn ni ibẹ̀ làwọn
3: kan ti wá fẹ̀ di kámẹ́rà.
0: wọ́n tún tan gbogbo náà
1: fún wọn. wọ́n tan gbogbo náà kí kámẹ́rà lè kílẹ̀ ni wọ́n wá
0: gbèsò
1: wọ́n gbèsò ojú ibẹ̀ yẹn gangan tí ó mọ̀ lọ.
3: kí la fẹ́ ṣe báyìí.
0: pàṣẹ pàṣẹ ló ń bi mí pàṣẹ bi mí balẹ̀ mi wá bẹ́ẹ̀ bi.
3: ele o tojú sú mi o.
0: ọ̀dà
3: o tojú sú mi
0: o tojú sú
1: mi. ilé o ṣọ̀rọ̀ pé àwọn ọ̀dọ́ ọkọ àti ìyàwó nínú ilé.
3: ibu ọkọ àti ìyàwó tó ti fẹ́ra wọn sílé gan.
1: ẹlòmíì gan ìfẹ́ wọṣọ lójú ọkọ.
3: ada fún yan mọ́bí. wọn á gbé sójú táyé.
1: ẹlòmíì gan ó tún mọ sọ pé kọjú kúrò
0: kọjú ọwọ́ náà
1: á ní kọjú kúrò kó jẹ ráyè múramá pé kíni kàrámà kíni ìtìjú kò sí ìtìjú mọ nǹkan tó ṣẹlẹ̀ gan kò sí ìtìjú kankan mọ. kò sí tìjú kankan mọ ní anywhere.
0: ẹ jẹ́ kí n mọ fẹlẹ́ yìí sọ fún àwọn tí wọ́n sì ní èrò yìí láti ṣe kínní yìí ní ewu tó wà
1: níbẹ̀. ngbà tẹ máa rí ṣẹ́rí nǹkan tẹ wá ń sọ yìí ngbà tó yẹ pé orí social media gan máa rí àwọn obìnrin tó yẹ pé wọn ò ní wọ pátá wọn ò ní wọ àwọ̀tẹ́lẹ̀ sórí social wọn á dẹ̀ máa ṣe fídíò wọn á la tán báyìí wọn á sáré padé ẹlòmíì lè dúró tó wẹ̀ báyìí à lórí facebook
0: àfikún ọmọ jẹ ràn mí
1: o ìwọ tó bá bímọ obìnrin ìwọ tó bá ti bímọ obìnrin báyìí tàbí tó láàbúrò obìnrin
0: máa sọ wọn wọlé sẹni o
1: àní tí o bá ti disgrace ẹ lórí social
0: media
1: lọmọ dúpẹ ṣọọṣì
0: máa yin lọhùn
1: tó bímọ obìnrin tó gbọ pé ayé ọmọ ìbàjẹ lórí social media
0: máa yin lọhùn
1: tàbí tó láàbúrò obìnrin tí o borúkọ family jẹ lọmọ dúpẹ lọwọ ọlọrun
0: seri ewu to wa ninu pe tori eyin kan wa nisin eyin na ti wo pe n ta wa na amo awa na mo record ara wa e je so fun ewu to wa nbe ri nkan to kokko daju nbe ni pe phone yin se se ko sonu akoko re o se se ko sonu to ba si sonu owo en to bo si se se ko ni access si nti awon video yi ti o si post ye to ba post ye okanu o se se ki phone yin o baje kemu lo bi te ti lo tu se
1: ati e godo ni iroyin rara
0: be ba wa mu lo bi ti we ti fe lo tu se awon te lo tu se lodo awon ta ba lase lati tu phone se tan won ri video to wa nbe won le copy e lati gbe won transfer si ra won
1: ngba mo fe ra phone mi tutu ti mo phone ti mo nlo yi en ti mo fe ibi ti mo ti fe ra won a fe ba mi ko gbogbo nkan to wa lori phone ti tele
0: the previous one sori e
1: awon ni ki file
0: e ra ron bi ti ma je file
1: ani ki file ka won ma ba mi se awon na le ba mi kogbo ka ni pe mo ni awon kankan to je
0: ko se ri
1: wa idi mi o le file mama o pe mi de le da se nkan ton fe se lori e
0: awon a copy e so
1: do lo sori media mi gbogbo be na lo
0: won a lo sori won a copy e so mi won a copy e do awon
1: be ni
0: won wa o pe eni ya fi jeun le ile to se se
1: ko aye mi ra baje
0: e lo ma bere pe
1: e lo wa re
0: baba ti de ki post ki ni bota e mo wa won mo fi gbowo lowo
1: yin o de ni mo pe be yen na ti
0: ri ibi te de ti ri ni e before you know it kini your boss public awon o ma wa ya yeye se ri ona ti gba boss public re o ma gbo leak video o ni leak leaky to ba wa leak video to bo ta tan ti gbogbo aye wa ri iru eni bi o wa deni abuku lawujo won fura wa kan to ri wa pesi wa
1: ta tun ara won agbalagba eyin na e wo batasa
0: a e wo tori
1: olohun batasa ni
0: ki lorugo
1: e batasa se kenya abi bo ti e na no wa
0: gbogbo gbogbo
1: gbogbo obirin to ba o record gbogbo e consent gbogbo won de ni
0: o wa lewon bayi o
1: won na ti release e
0: won ti release e bayi o safara ko so pe
1: roko oba o meji lo ti lo
0: o safara so pe roko oba o se ko se nisi ko le contest ilu won nisi tori
1: ko ti ba ko da gbogbo to se yen gan won so pe tori e na se mu won ni tori owu wa je gudu je na se mu
0: labe
1: be won obirin to record aye won baje
0: won ti ta
1: elomi fi kun le oko tori o
0: seri awon kankan wa to se mo ti o ye ka ma gba laaye labe bo ti mu ko kere mo labe bo ti mu ko mo ti kini iba wa bo ta tan ti won wo lotun ti won wo losi o bo ko ara re je o bo ko family yin je
1: ori tiktok
0: je iwon tun wa da o
1: ani lori tiktok
0: awon mo te ba wa bi baba tejo la awon yan ma reference si
1: ori tiktok
0: si gbagbe
1: ori tiktok bo ba ti doru bayi ti gbogbo eyan ti sun won to ba lo sori tiktok won a ma so pe ko bosh kon bosho awon eyan de ma wo won ti views ma pa gan won le so pa won fe 50,000 awon mo kekeke abi 20,000 won si bo so ni o
0: lori tiktok
1: lori tiktok seru awon mo yen na ma ba lopo ton ma so kan fe record ti won ni ko mo record awon
0: kabasata
1: aye mo ti doju
0: awa obi olohun oba wa to awon omo yi ka wa na wa gbianju ka to won ka so n to to fun won ti on ti oto tori pe ta wa gan oba mo a le mo le so fun won a se n ko awa obi gan nisin ka mo ka si mo moju ta awon omo yi ka mo so fun won pe ewu to wa nbe aida to wa nbe je kan mo mo tori awa obi gan le mo mo aida to wa nbe
1: iru
0: awon ti
1: si o se
0: ti won ti o se won ti won se yi o ba dojo ola
1: mo foruko bu anti mi to n korin o foruko bo won lasiri
0: ti ba ti kini fe daruko ti wa savage bo ba dojo ola mi si bo lomo re ti fe rin
1: o si wa kaakiri
0: dola
1: lori awon phone
0: ko si wa be ko lo n fe contest won wa mu video mo mi
1: o da wo lo n ko ni ba se lo bu se somebody sang for me one the moon i want to know ti fe ri ah ti kini wa nta lori social media o ti
0: wa nta lori siri
1: da gbe bo esele
0: a lomo re ni mi wa wi to ba tun dojo waju
1: ba mo re
0: wa bo ta yo lo n fe se re
1: awon kan so
0: won ni se counselor won ni mu photo mo mi re bode mo mi re se ti se re e mo mi lowo laarin awa
1: aye mi ra
0: ba je o ni ti ju a se ku a si se ku a si mo podo la ni
1: mo yo si n woko do ni
0: gbogbo n te n se
1: ye mo yo la wa o si
0: dola
1: dola
0: isi woko dola
1: wallahi bo se fine to
0: e ma wo pe to ba bojo oni je o tun le pada bojo ola awon omo te bi je ki le n record n ti o bo ni atola yin je fun ki le re te fe
1: ki wa ni tun mo po je private part
0: ki ni nkan na to wa private nbe mo
1: ko private
0: ah
1: ko private
0: awa obi ka mo n ti oda fun ara wa ka so fun awon omo wa ewu to wa nbe aida to wa nbe e je a so fun won gbogbo awon omo ti won si balabala won yi won o le rise gidi kan to da o tori to bi ise nisin won ni ohun social media handle e wa
1: aje
0: won si lo be ti won ba ti di pe eleri
1: mi won gbogbo
0: won ni omo lo waju won ni gba o ke tete ya mo gbo ke mo so fun won omo kan ni university kan ti mo fo ko bo esu lasiri bo na se se nu to omo 200 level won ti le ko nle iwe bayi nisin
1: e mo ye won po kakiri won po pelu owo
0: awon omo ye mo so fun won to ti o to e ma so fun won
1: eyin o gbo pe awon omo yin o gbon ni
0: ewo loko ati yawo
1: e record yo wo ara yin te record ibalopo ara
0: ngba ti baba ati ya ba ti ri kodo ara won
1: ni se fe lo ta gan ni se fe lo ta fa won ni mojo ni tori mi mo te se fe mo tun wo ni abe wa wa nbi se e wa gbe video eyin mejeji
0: si awa kore re ko wa wo ko wa wo
1: aye re mo baje o aye re po lu lo po lu kuru mu si
0: o je ri gbogbo eni keni to ba nse wi awon kan yi eyin la te toto ni fun e lo keko ke lo kogbon ke yi pada
1: toni
0: ke keko ke kogbon ke yi pada kesi ma je tori teyin na ba hu awon mo yin o hu
1: ni wa ni be ni
0: ke ma ro pe bo ba ti bo ni je yo pada bo la yin je
1: o
0: ta wa ba n ko yin lori eto yin to da to ile yin o fi to ti o fi tuba tojo la yin o fi da ati tawon mo yin ni o awon ta wo ni se awon ni fe keyin na o se e mo se ko le ko save ko protect ko si nkan kan e ori phone mi lo wa ko ni lo bi kankan tan re njo ti o ba bo tabi ere ni o pe o bi ere ni o pe o yo bo ta yo bo ta o ebe mi ati yawo
1: video ko gan si n pariwo gan elomi ani to roko won o si n to si won jo n se video ko gan si nkan ko lo n sanu ten to ba n se video gan ti o fi mo screen
0: ti
1: o mo screen gbogbo e to ni mo e bore ni
0: e ja lo le ka wo se ti wa labi aso awo ti se ti wa lori phone
1: idi enter
0: o o bibo
1: o ba lo de idi enter
0: me ba tu
1: okay
0: awon lo ti wa ti wa lo ti pelu anu ati pelu do olorun e na ba ti wole e pana ni be ba si pana etan na
1: etan
0: na etan na ta phone e se lo ni la la la la la la la la la la la la la
1: la ma bi e ma lo le le ya o
0: How are you? Oh, this time they hang you. Ah, okay. Mike. What did you?

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
2: àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gùn gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí a bí bí fún mi make you happy. bí a ye ṣe bí bí wa.
0: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù. ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òbójú mi jẹ́.
0: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.